0: pe orun ati ni aye alaafia ife inu rere si eniyan iwo olugbo mi ni aro yi gbogbo olugbo mi gbogbo agbara to ni ko ma ba ise je mara re lowo agbara yen lana laaro yi gbogbo emi to ni ko ma funra re ni majeleje loruko jesu emi yen pada leyin re laaro yi gbogbo eni to nse ami adua leti mi loni gbogbo owo to lo nfe so e di ero eyin loruko jesu owo yen ko gbe loruko eni to da aye ati ekun re mo gbadua loni emi borisa emi titele okoko oya ko fi ago ara re sile mo gbadua loni o ileri ati majemu olorun yo se fun o aye kan te wa yi eni ri ku omo e so wipe aye kan ti mo wa yi emi o ni da mu nibe e pariwo pe aye kan ti mo wa yi emi o ri oju rere olorun e so pe aye kan ti mo wa yi emi o ri anugba e so pe ni oruko baba omo atemi mimo e so pe ajinde ati iye yo so mi dominira e so pe mo fi aye mi fun Christi mo gba Jesu Oluwa gbo lati oni lo aye mi gbagbara titun e so pe emi ke mi oni wonu mi emi ke mi oni wonu omo mi emi oni wonu omo mi emi agidi ko ni wonu omo mi emi oti mi mo ko ni wonu omo mi emi agbere ko ni wonu omo mi e so pe emi etan ko ni wonu omo mi e so pe omo ti mo bi ninu emi ati ninu ara okunkun ko ni gba won e so pe gbogbo omo mi ko ni di ekun fun mi e so pe wahala mi lori omo emi o je gbogbo wahala mi be lo ma ri Jesu Oluwa wa ami nitori jina ejo mama ati baba fi Olorun Israeli beyin gbogbo eyin ko Olodumare patapata special program o wa fun awon iranse Olorun ni Monday to pari osu yi lori oke no mo wo ni ilu apatere mo beyin adua ni gba agbara ko ba se jo ntesiwaju ninu Olorun yen o lo ma munu Olorun dun e je ki gbogbo apata ka jo pade lori oke no mo wo ni Monday to pari osu yi ago 9 laaro si agogo 12 losan a gbogbo awon doctor wa mbe ti won mo se ayewo fun alofe number 2 idanileko atadua to le yo waye lojo yen bawo ni ise itile pe wa to si le pe olorun to si le pe awon ta nje fun a ko ma lagbara lojo yen number 3 oni wipe ni ojo yen o jewe mo wa gbogbo en to ba wa ninu pade njo yen iranse olorun ni o iranse olorun ni o awon ti iranse olorun niyan o lori oke no mo wo nilu apatere te ba ti de iworo e wo moto to nlo si eji oku e so kale ke wa wo moto to lọ sí apatẹrẹ orí òkè inú ọmọ wọ tàbí tẹ bá déwò ròdù yẹn kan náà ẹ wọ mọtò tó ń lọ sóyè dèjì kẹ ẹ sọ kalẹ ní apatẹrẹ èyí tó bá rọrùn nínú méjèèjì ní kẹ mú ẹ wọ mọtò tó ń lọ sí òye dèjì kẹ ẹ wá sọ kalẹ ní apatẹrẹ ẹ tètè gbéra lórúkọ jésù yóò dára fún yín ọrùn àánú yóò sì fún yín yóò dẹ sì fún ọmọ yín god bless you láàárọ yìí bàbá kílẹ ní fún wa òun náà ni mo ní kí n mẹnu lé sà ẹ sà bíbélì sọ nínú ìwé Daniel chapter 11 ní verse 32 ó ní gbogbo àwọn tó bá mọ ọlọ́run wọn mọ ó mọ ṣiṣẹ́ ìyanu àti sí agbára.
1: Àti irú àwọn tí ń ṣe búburú sí májẹ̀mú ni.
0: Àti irú àwọn tó ń ṣe búburú sí májẹ̀mú.
1: Ni yóò fi ọ̀rọ̀ ìpọnni mú ṣọ̀tẹ̀.
0: Yóò fi ọ̀rọ̀ ìpọnni mú ọṣọ.
1: Ṣùgbọ́n àwọn ènìyàn tí ó mọ ọlọ́run.
0: Àwọn ènìyàn tó mọ ọlọ́run.
1: Yóò mú ọkàn le.
0: Mọ ó mọ́kàn le.
1: Yóò sì máa ṣe iṣẹ́ agbára.
0: Mọ ó mọ ṣe iṣẹ́ agbára. Ẹ mọ̀ wo ìbéèrè mi ní títí àárọ̀ ni pé ta ni ìwọ ń forí balẹ̀ fún. Sà ta ni ẹ̀mí wo ni ìwọ ń forí balẹ̀ fún. Mami ẹjẹ sòótọ́ ọ̀rọ̀ fún yín kò sí ẹnìkan tó wà láyé tí ò ní ẹnìkan tí ń forí balẹ̀ fún ènìyàn tí a bá ti pè lẹ́nìyàn oh my god kò sí bó ṣe máa jẹ́ ènìyàn láyé kò sí orílẹ̀-èdè kan ní ayé yìí tí wọn ò ní ọlọ́run kan tí a ń forí balẹ̀ fún àwọn amẹ́ríkà àwọn sọ pé in god we trust àwọn india àwọn ní èrè tiwọn tí gbogbo ayé mọ̀ china ní tiẹ̀ bẹ́ẹ̀ náà ni ìdílé kọ̀ọ̀kan ní ọlọ́run tiwọn yàtọ̀ sí ìdílé kọ̀ọ̀kan ìlú kọ̀ọ̀kan ní àdúgbò kọ̀ọ̀kan ní bẹ́ẹ̀ náà ni ẹnì kọ̀ọ̀kan ní ẹni tó ń forí balẹ̀ fún gẹ́gẹ́ bí ọlọ́run torí pé èèyàn wà so powerless

nìyẹn lọ máa ń ké pé wá gbà mí o wá gbè mí níjà ní koríta tí mo wà yìí mi ò lágbára ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín bíbélì sọ yí pé àwọn tó bá mọ ọlọ́run wọn mo ó máa ṣiṣẹ́ ìyanu àti sí agbára oríṣiríṣi ọlọ́run ló wà ó pọ̀ láyé gan àwọn tí kálukú ń forí balẹ̀ fún kó o bá ti rẹ́ nìkan lókè tí ń lọ lókè tí ń fò lókè kókìkì rẹ̀ ń kàn ẹ̀sà ẹ lọ wò ṣàlẹ̀ rẹ̀ nǹkan kan bẹ nísàlẹ̀ rẹ̀ tí ń jẹ́ kókìkì yẹn máa kàn ó ní ẹnìkan tí ń forí balẹ̀ fún ní kọ̀kọ̀ ẹni tí ń forí balẹ̀ fún ní kọ̀kọ̀ yẹn yóò máa pa òfin ẹni yẹn mọ́ yóò máa pa òfin òrìṣà yẹn mọ́ bóyá òkùnkùn ni tàbí mọ́lẹ̀ yóò máa pa òfin àti ìlànà rẹ̀ mọ́ ìlànà tó wà ń pamọ́ yẹn yóò wá jẹ́ kí ẹ̀mí yẹn máa ràn lọ́wọ́ pé èèyàn dáadáa lọmọ yìí for example àwọn kan wà sà ẹ̀sìn kan wà láyé àwọn ò gbọdọ̀ try láti jẹ ẹlẹ́dẹ̀ now àwọn ẹ̀sìn kan dẹ̀ wà tí wọ́n bá gbé ẹlẹ́dẹ̀ sínú pepper soup esquisa gbogbo family ń jẹ lọ nìyẹn kò dí àwọn lọ́wọ́ torí pé ọlọ́run tí wọn ò kọ́ I don't know whether you understand me so now tí o bá ní ẹ̀mí tó ń tẹ̀lé ẹ̀mí yẹn máa ní òfin àti ìlànà tó máa tẹ̀lé tó o bá ti rú òfin àti ìlànà tí ẹ̀mí yẹn fún ọ yẹn ẹ wo nǹkan sà àwọn kan ń bẹ wọ́n ń pè wọ́n ní eléso wọn kì í lọ fún ní nǹkan tí wọ́n ń pè ní àdíjẹ tí wọ́n bá lọ fún jẹ wọ́n wà máa sọ pé èso omi kọ́ mo fún ọ ládìjẹ o nígbà wọn bá parí gbogbo iṣẹ́ burúkú yẹn tán bá parí ẹ̀ tán wọ́n wà máa sọ pé lágbájá ọmọ lágbájá ló ní ká fún ọ jẹ o ń dá náà nítorí náà omi kọ́ mo fún ọ jẹ o mo sọ fún ọ pé ò kí ń jẹ o ṣùgbọ́n ó ní kí n fún ọ jẹ ọyá dìde lónìí o ìwé èso lọ ṣe lágbájá o tí ẹni yẹn ò bá jẹ́ ẹni tó ní ọlọ́run tó ju ti èso lọ ẹ̀sìkísà èso ó ṣe kọ́sẹ̀ yẹn ó tó parí ẹnìkan gbòǹbì lórúkọ Jésù èso ò ní ṣe ọmọ rẹ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ̀yìn ẹgbẹ́ ìgòrò kan ẹ pàdé mi lórí facebook mo máa wà lórí facebook ní agogo mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ lórí no more war prayer mountain ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ sí agogo márùn-ún àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí tiktok ẹ máa pàdé mi lórí tiktok lórí youtube àti lórí instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹ jọ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí n bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dímọ́ tàbí ẹni tí ń wá ire kan ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbò fẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìtì ara rẹ ò dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín ọlọ́run wo ni wọ́n ń sè tá ló ń forí balẹ̀ fún tó o bá wà láyé tó o bá ti lẹ́nìkan tó ń forí balẹ̀ fún lẹ́mí tẹ́yù wà á kàn gbélé ayé wà á kọjá lọ síbẹ̀ bí àìjẹ́ níyàn náà ibi báyìí ni ọ̀rọ̀ wà kí abraham kó tó lè dìde ó ní ẹnìkan tí ń forí balẹ̀ fún ní kọ̀kọ̀ tí àwọn èèyàn mọ̀ ohun tí ó fi dìde nìyẹn isaki jacobu noah lot gbogbo àwọn tá a gbó kìkì wọn láyé wọn ní ẹnìkan tí wọn ń forí balẹ̀ fún tó jẹ́ wípé ẹni yẹn ló ń fún ọ ní support that is why inú exodus chapter 20 ọlọ́run wá fún àwọn ọmọ israeli ní ìlànà ó lè yí mi òfin mi rèé o mo fẹ́ gbé yín dìde mo fẹ́ sọ yín lédi ńlá ṣùgbọ́n ẹ ní òfin tẹ́ ẹ mọ pamọ́ o òfin àkọ́kọ́ ìwọ ò gbọ́dọ̀ lọ́lọ́run mìíràn pẹ̀lú mi òfin ẹ̀kejì ìwọ kò gbọ́dọ̀ yá èrè kéré fún ara rẹ òfin ẹ̀kẹta ìwọ ò gbọ́dọ̀ orúkọ ọlọ́run rẹ lásán o òfin ẹ̀kẹrin rántí ọjọ́ ìsinmi rẹ láti yá sí mímọ́ o òfin ẹ̀karùn-ún bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ o kó lè bá pẹ́ lórí ilẹ̀ tí olúwa òfin ẹ̀kẹfà ìwọ ò gbọ́dọ̀ pànìyàn ó wá ka òfin mẹ́wẹ̀ẹ̀wá ó kà sílẹ̀ fún wọn wípé òfin yìí tẹ́ ẹ bá ti lè mọ pamọ́ èmi ò gbé yín ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ ẹ̀sìkísà mélòó nínú wa ló ń pa òfin ẹni tá à ń tẹrí bá fún mọ́ ọ̀pọ̀lọpọ̀ lónìí òfin tí wọ́n fún ni wípé o ò gbọ́dọ̀ sùn níta o ní ọjọ́ sátidé ọlọ́run tó ń gbé ga ẹni tí ń forí balẹ̀ fún sọ pé o ò gbọ́dọ̀ sùn ta àwọn kan wà wọ́n ní owó ṣùgbọ́n ẹ̀mí tí wọ́n ń tẹrí bá fún

0: tẹ́ntẹ́rìbà lẹ̀ fún ó ń sọ fún ọ wípé ibojì ló máa sọ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ o.
1: Ó máa ṣe o.
0: Oh my God, ta ló wà nínú ẹ̀mí tó ń gbọ́n tí mo ń sọ láàárọ̀ yìí? Mo gbàdúrà ayé rẹ kò ní wọnú ìdè. Kan wà wọ́n máa kọ́lé ṣùgbọ́n wọn à gbọ́dọ̀ sùn nínú rẹ̀ àfi kí wọ́n lọ rẹ́ǹtì ilé síbi tó ga síbi tó dáa. Wọ́n lè rẹ́ǹtì ilé kan san billions of naira fún rẹ́ǹtéjì ṣùgbọ́n ilé tí wọ́n bá fowó ara wọn kọ́ wọn ò gbọ́dọ̀ sùn bẹ̀ nítorí wípé ẹni tó ń gbé wọn dìde ẹ̀mí tí ń ràn wọ́n lọ́wọ́ ó sọ pé báyìí ni ìlànà tòun o. Gbọ́dọ̀ ṣe báyìí, that is why o gbọ́dọ̀ study ara rẹ̀ kó o bira rẹ̀ léèrè ta ni mò ń forí balẹ̀ fún. Now tó bá wá jẹ́ pé Ọlọ́run ló ń forí balẹ̀ fún, kí lòfin t'Ọlọ́run? Inú òfin rẹ̀ ò ní pé o gbọ́dọ̀ sàdá mẹ́wàá fún. Inú òfin rẹ̀ ò ní pé o gbọ́dọ̀ sá fún ẹ̀ṣẹ̀. Inú òfin rẹ̀ ò ní pé ìwọ kò gbọ́dọ̀ jálè, o gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ yẹn sílẹ̀, o ka òfin yẹn sílẹ̀ fún wa. Now lis ten now, mọ́mì, ó wá dá sà. Tó o bá tètè mọ kí ni òfin Ọlọ́run tí mò ń forí balẹ̀ fún, mo gbàdúrà lórúkọ Jésù, o ò ní sin Ọlọ́run òkú. Mo ní lórúkọ Jésù, o ò ní sin Ọlọ́run òkú. Ọba kan ń bẹnu bíbélì, wọ́n porúkọ rẹ̀ ní Sennacherubu. Ó mọ̀ lágbára. Nígbà tó di ọjọ́ kan, ó lọ kọjú ìjà sí Ọlọ́run Ísírẹ́lì. Sennacherubu wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ní Second King ní chapter 18 verse 35. Sennacherubu lorúkọ rẹ̀ ní Second King chapter 18 láti verse 34. Ó wá bẹ̀rẹ̀ sí ní ọ challenge àwọn ọmọ Ísírẹ́lì. Ẹ wá máa gbọ́, ó wà ń sọ fún wípé ó ní èmi rèé mo fẹ́ bá yín jà. Ó ní ṣùgbọ́n kò sí Ọlọ́run kan tó lè gbá ẹni bọ̀dì yín lọ́wọ́ mi. Ó ní tẹ bá wá rò pé Ọlọ́run kan bẹ tó lè gbà yín lọ́wọ́ mi. Ó ní àwọn orílẹ̀-èdè tí bàbá mi ti bá jagun. Ó ní àwọn òrìṣà wọn ò lè gbà wọ́n. Ó ní níbo ni àwọn òrìṣà Amati?
2: Níbo ni àwọn òrìṣà Amati àti Apadi gbé wà?
0: Ó ní níbo ni òrìṣà Amati àti Apadi níbo ló wà?
2: Níbo ni àwọn òrìṣà Sefafaimu?
0: Ó ní òrìṣà Sefafaimu tí a ń pe orúkọ rẹ̀ ní Ela. Ó ní níbo ló wà?
2: Ifá gbé wà.
0: Ela àti Ifá olùfà Sefafaimu òun náà tún ṣe Ifá. Ó ní níbo náà ti rí Ifá náà? Bíbélì náà ni sà. Ó ní sí àwọn Ifá yẹn sí wọ́n gba Samaria ní olówó mi bí. Ó ní wọn ò lè gbà wọ́n. Mo dojú Samaria bolẹ̀ pẹ̀lú gbogbo àwọn òrìṣà wọn. Ó ní tàwa ni Ọlọ́run ti kí ó gbà yín lọ́wọ́ mi. Àmọ́ Ísírẹ́lì bẹ̀rẹ̀ sí ń ké sí Ọlọ́run. Ṣùgbọ́n òun ò mọ̀ pé òrìṣà tóun sì ń tòun èèwọ̀ rẹ̀ ló ń fẹ́ fún jẹ. Èèwọ̀ tiẹ̀ ni wípé kò gbọ́dọ̀ gbọ́ Ọlọ́run Ábúráhámù, Ísáàkì àti Jákọ́bù. Ẹ lọ ka sítórì yẹn, kí lọ gbẹ̀yìn Sennacherubu? Torí ó ti jẹ mọ́ jèlé, ó ti fún Ọlọ́run rẹ̀ ní ìwọ jẹ, ó ti lọ mú Ọlọ́run rẹ̀ kó lọ kọlu Ọlọ́run tó kọjá tiẹ̀. Bíbélì wí pé Sennacherubu nígbà tilẹ̀ máa mọ́ gbogbo àwọn olórí ogun rẹ̀, gbogbo wọn ti kú tákìlẹ̀ ò tó mọ́. Ó náà wá fi ìtìjú, ó fi ìtìjú padà sílùú ara rẹ̀. Ó wá lọ sínú òrìṣà rẹ̀ pé òrìṣà òun kí ló dé tó gbé níjà? Ìyẹn sọ fún wípé Ọlọ́run tó lọ gbé mi pàdé agbára mi ò ká. Bíbélì wí pé níbi tó ti ń sọ̀rọ̀ nínú ní òrìṣà rẹ̀ lọ́wọ́, ọmọ rẹ̀ kàn jáde sí ni, ó dẹ̀ dùn pa. Why? Ó fún Ọlọ́run rẹ̀ ní ìwọ̀ jẹ. Ìwọ kíni? Ó gbé Ọlọ́run rẹ̀ lọ sọ́dọ̀ Ọlọ́run tó lágbára jù ọ. Sà tó o bá ní Ọlọ́run àlàyé ní Ọlọ́run mo kí ọ kú oríire, mi ò lè parí wàásù lónìí, mi ò máa tẹ̀síwájú ní àárọ̀ ọ̀la. Gbogbo ẹni tó ń gbòm mi ò ní dá padà sẹ́yìn. Ta ni wọ́n ń sìn? Ta ló ń forí balẹ̀ fún? Láti àkọ́kọ́ yìí lọ, ìlérí ó ṣe fún ayé rẹ̀. Ẹ wo sà, ẹ jẹ́ àpàdé nínú program láàárọ̀ Sunday. Àwọn branches wa, ẹ yà síbẹ̀. Ìka ń bẹ ní Ìjàrí, ní CPTech, ní Ìjàrí, ní Jẹ̀bú-òde. Ẹ yà síbẹ̀. Gbogbo ẹyin tẹ́ ń pè wá pé dádì, ẹ máa bọ̀ sílùú wa. Ìwọ fún mi nílẹ̀kùn òru, bóyá máa wá sí church ńbẹ̀ àbí mi ò ní wá. Òun anú yóò máa sí fún yín ní challenge ní àárọ̀ Sunday. Ẹ jẹ́ àpàdé lórúkọ Bábọ́ máa tiẹ̀ mímí mọ́. Ìlérí àti májẹ̀mú Ọlọ́run yóò ṣe fún ayé yín o. Lágbára Ọlọ́run, mò ń lọ sí Jerusalemu ní ọjọ́ keje oṣù kẹsàn-án. Ẹ jẹ́ àjọ lọ. Bó o bá ti dé tọ̀hún rí, jẹ́ àjọ lọ tayé. Àwọn orí ọ̀fẹ́ tó o lè ṣe fáwọn òbí rẹ rèé láti rán wọn lọ. But tó o bá máa bá mi lọ, ẹ máa mú òróró méjì lọ́wọ́. Ọ̀kan bàbá ti fẹ́ wọnú Jọ́dánì, Olúwa ni dàlẹ́ yín lórí. Èkejì tá a bá ti jáde nínú Jọ́dánì, Olúwa ni dàlẹ́ yín lórí. Omi yẹn kan náà ni Jésù fi ṣe baptism. A máa dé òkú òkè kan tí a ń pè ní Sinai bá a ṣe ń lọ yìí. Mo gbàdúrà yóò dára fún ọ. Jẹ́ káwọn òbí rẹ lọ wo ẹnìkan tó mọ̀, pásítọ̀ kan tó mọ̀ tó fẹ́ kó lọ, àbẹ́nìkan tó ti ṣe ọlọ́rẹ́rí kó ràn lọ sí Jerusalem. Oore rẹ̀ wà ńbẹ̀. Báwo la ṣe máa lọ? Oṣù kẹsàn-án kán mọ́ òróró méjì lọ́wọ́ yóò dára fún ọ. Fóònù nọ́mbà yìí ẹ pé tàbí kẹ́ ẹ sẹ́ndì mẹ́sẹ́jì. Èmi náà fẹ́ lọ Jerusalem. Wọ́n join mi mọ́ group tí àwọn èèyàn wà yóò dára fún ọ. Oore ìrànlọ́wọ́ o, oore rẹ̀ o ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Fóònù nọ́mbà ẹ lo fóònù nọ́mbà 080-66-48-14-55-080-66-48-14-55. God bless you and I shall dwell with you in Jesus' name.

0: Spread your wings on Splash 105.5 FM. Here is
1: 105.5.
2: One station, all the hits.
1: 105.5 Splash.
3: We've got the city locked down.
4: Got my own city that I hold down.
3: We are Splash 105.5.
5: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, mi máa ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, máa ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹgbọ́n tó máa ń wí.
6: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
5: Ṣé mi ò sọ fún ẹ?
6: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o, kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
6: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Limit 100 MTN.
7: Mo ti bẹ̀rẹ̀ kí o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a sè.

0: nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs with a home away from home feel. Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com. Or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ̀gbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní gbẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Wọ́n ti bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹyin tèmi báwo ni o ṣẹ wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjó. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi lorúkọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nǹkan mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. Gbéra ńlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 0807 112 4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: So, aki kabo pada eshun ga pupo pupo. Eyo lolufe wa be se nsere be soju opo ibanidore wa ete siwaju. E ma tun mo tun bo da bole si dada lapa be. Ame ja lo sibi iroyin kan ti alanfani lati ri lapa bi. Ma pa julo nu we iroyin Saturday Punch to jade fun to ni gangan. Eyin ko yo ma Nigeria e ja jo gbara kasida. Sheyin tele wa ba wa na se nfo kan tele yin bo ninu iroyin foto ni ba se ma da bole ya lodi oki ibadan be legbe mi o duro garagara eh maga na wa lokan yin ju si mi na nwo lokan ile ejo to gaju ni orile ve Nigeria Supreme Court wani lana ti se ojo aje Monday na to fon telu wi pe awon dukia kan ati awon oro tema ile bi meji ototo 7 landed properties ati owo ti o le ni million meji dollar $2.045 million tema awon ipin dokowo ti won wadi re si akata gomina tele ni ile ifowopamọ agba orilede Nigeria Godwin Emefiele wani won tun pada fi ontelu wi pe ko padanu re si akata ijoba apapo orilede Nigeria oh my god ninu igbejo ti won panupo gbe kale ti okan won si sokan ninu ijoko awon adejo marun ototo labe idari onidajo Ibrahim Saulawa wani ile ejo to gaju ni orilede Nigeria Supreme Court ona ni won gbe ti segbe kan ile ejo kan to je ti kotemiloro appeal court eleyi ti won ni o ti kokko gbe idajo kale saju igba yi leyin ti won ni ile ejo ti o wa ni ipele ti ile ejo giga ti nbe ni ipele Eko ohun ti kokko fi ontelu saju igba yi tele tele won ni lowo lowo o ile ejo to wa gaju ni orilede Nigeria wọ́n ni wọ́n padà gbé ìdájọ́ kalẹ̀ tán yányán o léyìí tí wọ́n gbé jáde nígbà tí wọ́n máa kà á lórúkọ àwọn ìgbìmọ̀ yìí láti pàṣẹ onídàájọ́ Muhammad Idris wọ́n ni wọ́n fi òǹtẹ̀lú síbẹ̀síbẹ̀ náà o wọ́n sì tún tẹ̀lé náà wípé àṣẹ onídàájọ́ Dende Dípẹ́olú ti ilé ẹjọ́ tó ga jù ní orílẹ̀-èdè ti Nàìjíríà ti ilé ẹjọ́ gíga eléyìí tí ó gbé ìdájọ́ kalẹ̀ lọ́jọ́ kìíní oṣù kọkànlá ọdún 2024 kódà ìgbẹ́jọ́ òní nọ́mbà nínú FHC/L/MISC/500/24 lẹ́yìn ìgbẹ́jọ́ eléyìí tí wọ́n ni wọ́n fi gbé Emefiele wá sí ẹ̀kẹta ilé ẹjọ́ o ṣáájú òun náà ni ó gbé ìgbésẹ̀ tako ìgbẹ́jọ́ ilé ẹjọ́ òun tó sì mórílé ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn wọ́n ni èyí ó padà tó da ẹjọ́ síbòmíì ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí finally ilé ẹjọ́ tó ga jù lórílẹ̀-èdè yìí wọ́n tẹ̀lé ìpè àti àwọn atótónu àjọ tó ń gbógun ti wà ìbàjẹ́ àti ṣíṣe owó ìlú mọ́kùmọ́kù ní orílẹ̀-èdè ti Nàìjíríà látàrí bí wọ́n ti ní ẹjọ́ wọn tí wọ́n rò àti ìwádìí tí wọ́n ṣe ó ń fẹsẹ̀ múlẹ̀ dáadáa nítorí ìdí èyí ilé ẹjọ́ tó fi òǹtẹ̀lú o wípé owó kan tí ó lé ní trillion tó lé ní mílíọ̀nù méjì owó lè òkèrè $2.045 million àti àwọn ìpín ìdókòwò tí wọ́n ní ó ní o tó wà sí àkàtà ti Quinzof Global Fund Limited kí wọ́n pàdánù ẹ̀ sí àkàtà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní àṣẹ alágbára tó wáyé yìí gẹ́gẹ́ bí wọ́n ti wá ń ṣe àgbékalẹ̀ rẹ̀ ó túmọ̀ sí wípé pínpínpín òun náà ló ti dé bá ìgbẹ́jọ́ yìí o látàrí ilé ẹjọ́ tó ga jù ní orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ti padà fi òǹtẹ̀lú ẹjọ́ eléyìí tí wọ́n ti kọ́kọ́ dá ṣáájú ìgbà yìí nílé ẹjọ́ gíga orílẹ̀-èdè Nàìjíríà.
1: Tán ẹ̀jẹ̀ kà wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ o. Àmọ́ ìròyìn eléyìí àkàtà àti ìjọba àpapọ̀ náà ló ti ń wá kí Ọlọ́run kó ràn mí lọ́wọ́.
0: Amen.
1: Wọ́n ní pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ní ọjọ́ ẹtì náà ló ti fi ẹ̀sùn kan àwọn mẹ́ta kan lórí ìlọ́wọ́sí wọn nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ wọn ní ìjọba ìbílẹ̀ Oríire o. Wọ́n ní àwọn ọkùnrin mẹ́ta náà ni Abdulrazak Umar eléyìí tí wọ́n mọ̀ sí Abu Khalifa tàbí Abu Khalid Yunusa Musa AKA Yunusa bin Musa ati Shamsu Adamu Sani eyun na di won mo pe ni Abu Itisa won ni awon meteta na ni won si nkoju esun mewa ototo eleyi ti won si kawo pe imo rojo niwaju ile ejo giga ti joba apapo to wa nilu Abuja lori esun igbesumo mi eji ni gbe eti ni mole ati ka mo ru oka awon eyan soke nipa ohun ti o da ati mimo wakusa lona to lodi sofi won ni awon olujejo yi na si ni won wa lati ijoba ibile suleja ni ipile Niger o eleyi ti won fi esun kan wi pe won petepo pelu okunrin kan toruko ti te nje Muhammad Sani ati Jibril Muhammad to fi mo Ibrahim Kabab laarin osu kini si osu karun odun 2026 lati fi ji awon akeko ati awon oluko won ni ipile Oyo eleyi to si lodi si ofin ori ike eka ikerindinlogbon ese kini eleyi ti o ntako iwa igbesumo mi ti odun 2022 woni bakana won tun se iranlowo nipa ijinigbe awon akeko won ati awon oluko won eleyi ti won si ko ti won o soro sita nipa didamo ati igbokegbodo awon to je wipe won lewaju isele ijinigbe ohun gangan be si ni won ti gba wipe awon lowo si awon mo nipa gbogbo eto bi gbogbo e se waye ti won fi ji awon akeko ati awon oluko won won ni eleyi na lo si tapa si ofin ikerindinlogbon abala keji ati ofin ikerindilogun abala kini ofin eleyi to ntako ewa igbesumo mi won ni bakan na ni iwe esun eleyi ti won ti fi kan won na lo tun la yekeyeke wi pe se ri awon meteta ohun ni nkan bi ojo keji osu kefa odun 2026 na ni won jewo wi pe awon je omo egbe ta mo si Darul Salam eleyi ton si ni wi pe o sopo mo egbe ta mo si Jamaatu Asaru Muslima fi bi Addis Sudan ta mo si Ansaru egbe ton si je wi pe won ti fi ofin de tori wi pe won ri gege bi egbe agbesumo mi ni orilede Nigeria eleyi ton si ta ko ofin e 25 eka kini won ni ninu awon esun ototo ohun na ni olujejo kini Abdulrazak Umar eleyi ti won fi esun gangan wi pe ohun gangan lo nse idanileko to si mo fun awon agbesumo mi yi ni ase won ni eleyi nko na ni o nru awon lo nru oko awon omo egbe re soke lati mo wuwa odaran ati lati mo wuwa igbesumo mi latara ikokan eleyi ti won da sile loju opo WhatsApp eleyi ti won pe ni isokan Olorun Allah ohun na ni ipilese alafia o the oneness of Allah is the foundation of peace won ni ese eleyi nko esun eleyi nko na lo si tapa se abala ikarundilogun eka keji ofin orilede Nigeria to ntako igbesumo mi o to fi mo abala ikeji dilogun ofin eleyi to ntako iwa odaran tori ero ayelujara todun 2015 lakoto won ni esun ikewa eleyi na ni won si fi kan Umar wi pe se ri ohun gangan ise ni o nwa kusa lodo to tapa si ofin ni agbegbe Chaza ni ijoba ibile Suleja ni arin odun 2024 si 2026 o eleyi to si tako eka ikejo ofin le ye gege bi awon ajo eleto abo to mo nipa isele yi gangan bi won se wa wi o won ni ni ose to nbo na ni ireti wa wi pe awon ti won fi esun kan ye won yojo se ile ejo o won ni ni kete ti won ba ti pari awon iwadi won gege bi awon yoku nko ti won si se nse iwadi ti won na fini fini ko to mo igbese eleyi ti won gbe lori oro ti won na iwe iroyin Daily Post ohun na lo gbe ekunrere iroyin ohun o
0: igbimo kan ti o ri si oro to pepe fun ife ati alaafia bi eto idibo ba tin kan lekun dan dede nile yi ta mo si National Peace Committee lati pase olule ise won ati igbimo won tempe ni Kuka Center net se afojusun ati idama awon ijoba ibile kan bi eto idibo si ipo gomina bo ti se nkan lekun dedede iyun ni ipinle ti Osun lati pase bi won tin se idama awon ijoba ibile bi Osogbo Irewole o gege bi ibi to se wipo sese ki rogbodiyan oselu o ti sele lasiko eto idibo ti nbo lona dedede ni ipinle ti Osun eyan lojo kedogun osu kejo odun ta wa yi gangan be na tu wo yi pe ijoba ibile bi ah kabiyesi olodumare sanu dele dele o iwo bo ni pe ife central kini gbegbe re ni nsin
1: ah
0: olohun
1: ba kairo mo
0: ah ni ri wahala
1: ami ase
0: e le fokan bale e lo fokan bale eh ife central ife east local government gege bi awon ijoba ibile to tun wa lara awon ijoba ibile 15 ototo ti won se apejade won wi pe won woye wi po sese ki o fe bi lobolobo lasiko eto idibo si ipo gomina ti o nbo lona iyan ni ipinle ti Osun afojusun won ati iwadi eyi ti won se apejade re ninu apejade ilane eto kan ti won pe ni political and security contest analysis ti won si se agbekale re lati pase awon igbimo eleyi ti won jojoko wo sakun ti atileyin si nwaye labe dari ti ajo isokan ile europe niyan european union labe ajo isokan atileyin fun eto to ni se pelu ijoba awara wa to ni tumo gege bi oro yi tin jade lati pase atejade ti o ba sode ni akata ika won tin be nilu osogbo lana ti se ojo jima won salaye wi pe ipade yi ti awon asoju lati akata ajo lominira to ri si oro eto idibo nile yi iyen INEC ajo to n gbogun ti iwa ibaje loniranran iyen independent corrupt practices and other related offenses commission to ma afima awon osise leto abo ati awon ti oro eto idibo yi to kan gbangbangban to si je won lokan dododo won se adayanri ati idama awon ijoba ibile 15 ototo ni ti butoro ipinle ti Osun nibe na ni si ti salaye wi pe pelu iwoye se bi eye ba ti se lo na le a se soko re won se agbejade re wi pe gbama gbama ati iwoye nti sele lowo lowo yi o se se ko je wi pe yo pe bi rogbodiyan lawa asiko eto dibo ti nbo lona dedede yi bẹ́ẹ̀sì ni ìgbésẹ̀ pàápàá ọ̀nà láti wá gbòdẹ́kun rẹ̀ ọgbọ́dọ̀ tètè wáyé torí àtòkèrè báyìí iná ni olójú jíjìn ní ti mú ẹ̀kún sun ìṣẹ̀dá ò sì ní pa wá lẹ́kún lẹ́jọ́ bí wọ́n ti wá wòye rẹ̀ yìí wọ́n ni àwọn ìjọba ìbílẹ̀ eléyìí tí wọ́n ṣe àgbéjáde rẹ̀ nínú àkọọ́lẹ̀ wọn about 15 local government areas ni ó ṣeéṣe kí ó fẹ́ bí awuyewuye lásìkò ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà òṣogbo ni Irewole ni eléyìí tó jẹ́ ibi tí ó jẹ́ kọ̀ọ̀kọ̀dán ibi tí ó ní agbára púpọ̀ púpọ̀ bẹ́ẹ̀ sì ni wọ́n padà bẹ̀rẹ̀ sí tún ní máa wo àwọn ìjọba ìbílẹ̀ eléyìí tí ó tún kù náà Idumare yóò bá ni di ìpínlẹ̀ Ọ̀ṣun mú o a ní gbọ́ awuyewuye a sì ní gbọ́ báyìí báyìí láàmọ rí
1: àti pé ní ọyọ náà lélẹdùnmọ rí ó dì mú
0: amina amina
1: orílẹèdè nàìjíríà lápapọ
0: nígbà mo ti àgbọ wuyi náà
1: wo lódò ọba
0: ọmọ àtẹlẹ ìwé ìlú ìfọkànbalẹ mọ ni.
1: ìyá
0: ọlọrun sànú
1: àlàáfíà gbogbo wa ń bèrè lórílẹèdè nàìjíríà
0: ọlọrun sì járí.
1: Àmì àṣẹ tó wọn ní ẹgbẹ́ òṣèlú All Progressives Grand Alliance APGA náà ni ó ti sọ̀rọ̀ èdè gangan eléyìí tó fi pinnu láti tẹ̀lé ààrẹ Bola Ahmed Tinubu nínú ètò ìdìbò tọdún 2027 eléyìí tó ń bọ̀ lọ́nà nígbà tó ń sọ̀rọ̀ lórí móhùnmáwòrán ti channels lórí ètò kan tí wọ́n pè ní morning show ní ọjọ́ ẹtì òun náà ni ẹni tí ṣe alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún Sylvester Ezeokenwa náà ni ó ti sọ̀rọ̀ wípé ìpinnu yìí náà ni ó sì jẹ́ ìlànà àti ìgbàgbọ́ ti ẹgbẹ́ òṣèlú náà ní eze okenwa o soro siwaju wi pe pe orisirisi nkan ohun na ni o si waye ko to di wi pe awon pinu lori ilana ye oni gege bi ohun se ma nso ni gbogbo igba oni ilana ni o ipinu si tun ni eleyi to si je wi pe latara ilana ati igbagbo ohun na ni oro eleyi lo fi waye o oni ta ba nsoro nipa ti ilana oni eleyi ni awon ti bere ni odun bi melo kan seyin oni lati odun 2010 si odun 2011 nigbati awon pinu lati se atileyin fun are Goodluck Jonathan bo te ti le je wi pe ki nse labe aburada egbe oselu awon lo ti ndije oni be si ni egbe na ko ko ti ye kuro latara ipinu yi oni ilana yi nko o si duro sibe digbe oni nigba ta ba wa nsoro nipa ti igbagbo ti awon ni oni egbe oselu ohun na ni o gbagbo ninu are Bola Tinubu wi pe o nfi ese orilede yi si ilana eleyi to to ati ilana eleyi ti idagba soke to rile yo fi mu ba oni e je ka wo awon atuto eleyi ti are Bola Ahmed Tinubu ti o ti bere oni eleyi nko na lo wa ni ibamu pelu ilana te egbe oselu awon ti se abga eleyi to si je wi pe o se anfani fun egbe oselu awon o be si ni o ro egbe awon lorun lati fifo ntelu oruko are Bola Ahmed Tinubu oni te ba gbagbe wi pe ni ojoru ohun na ni egbe oselu abga na lo fenuko to si so sita gbangba yaya wi pe awon o se atileyin fun are Bola Ahmed Tinubu ninu eto idibo todun 2027 eleyi to nbo lona iwe iroyin Daily Post lo gbe iroyin na
0: iroyin eleyi ti mo lanfani ati ri inu iwe iroyin Saturday Punch lomo bale gbagbe si ai won bere si ni soro awon kan ti odun manu o be si ni nigbati awon bere mi bere si ni woye oro di awuyewuye latari bi won ti bere si ni so oruko are Bola Tinubu ni awon akanse ise to je ti ijoba apapo orilede Nigeria won ni won ti bere si ni jugba akata le ise are o ati are orilede Nigeria Bola Ahmed Tinubu leyin ti won ni oro kan jade nigbati alakoso fun oro ise nile yi David Umahi ti o kedere yanya lojobo Thursday to lo yi ninu ijoko awon oniroyin to waye won ni ipinu ijoba apapo orilede Nigeria lati so oko oju ona tuntun iyan Lagos Calabar Coastal Highway ni oruko are orilede Nigeria Bola Tinubu won ti bere si ni gbose baba bayi o won ni won fi esun kan are wi pe bi igba te eyan tin so dukia ijoba ditara teni nikan ni o won ni eyi o si boju mo be si ni ko tona pe ipin alakoso fun oro ise ati oro ise ni le wa Nigeria David Umahi won ni lojobo Thursday lo kede ra yanya nilu Abuja ni juma lasiko ijoko awon oniroyin wi pe oju ona yi yo ma di are oju ona are Bola Tinubu o gege bi won ti kede re bayi won ni eyi ni o ma je oju opo kefa idukia ijoba kefa eleyi ti won ma so ni oruko are Bola Tinubu o ngbati oro na to si bere si ni hande won ni lati gbati are Bola Tinubu ti gori apere gege bi are lodo 2023 oro ni o si komoro wa nigba ti won bere si ni ka lesese losu karu odun 2024 ile igbimo asofin orilede Nigeria National Assembly won ni library ti won pada so ko re di senator Bola Ahmed Tinubu building won ni ile ise tori si wole jade ni orilede Nigeria Nigerian Immigration Service won ni eka ti won na eleyi ti won ko to je tutun won pada to so di oko are Bola Tinubu o won gege bi won ti so won ni nilu Abuja o won pada so oko be ni Bola Tinubu Technology Innovation Complex iyan ni osu kejila odun 2024 bakana ile ise ologun orile ve nigeria bareke tutun te ko o ni olulu le nigeria lasokoro won ni ni osu kini odun 2025 awana won ma to pada buwalu o ijoba apapo buwalu wi pe ki o ma sobe ni oruko are orile ve nigeria bola tinumbu o pelu bi won ti pe ni bola tinumbu polytechnic tin be ni gwarin pa na bakana won ti se agbejade re ngba ti joba apapo orile ve nigeria ti buwalu lo su kefa odun 2025 alakoso fun olulu le nigeria abuja as it pin them he dey sweet us as it dey sweet us omo he dey pin them iye nsan wike won ni ohun na tun so international conference center tin be labuja o so di president bola ahmed tinubu international conference center won ni tutun ayana to sese wa waye bayi nigba ti gomina ipele niger umar bago won ni ohun na o tun kede re yanya iyan abubakar imam o kede re yanya ni eyan pepeko furufu won ti nbe ni lomina o so oruko re ni oko are bola tinubu na ni odun 2024 koda ni osu keta ni pelu eyi won ni oro wa bere si ni jade ti won si nbu enu atelu wi pe se gbogbo dukiya ajoba ina lo fe di ti are ni fe so ni oko are bola tinubu tan ni igba ti o ma soro eni ti se akowe apapo fun egbe oselu ti African Democratic Congress Bolaji Abdullahi o se apejuwe igbese yi gege bi eyi ti o bojumo ti o si tona rara pin labe kini ki la gbe ki la ju se tori wi pe oro n de wi pe isakoso won ni nbe lode lo fi je pe gbogbo in to ba ti je nkan ijoba apapo nila yi ina ni an so di oko are bola tinubu tan si so di bi igba ti oko re o han de lori eyi won ni irufe wa ti o da ate yi ti o si bojumo koda labe sakoso ologun gan won o se leyi be nigba ti ti won gba na oro jade die lemi bujo se ti yin ke kan fi sara ni din lakata ti ti yin iwe iroyin Saturday Punch na lo gbe gẹ́gẹ́ bẹ́yìn náà ti ṣe fẹ́ mọ̀ nípa rẹ̀ síwájú sí i.
2: Mo ti bẹ̀rẹ̀ kí o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fanilápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ndì NCE. HND A level to si fe wole pelu direct entry o rorun pelu WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704 700-0167 tele wa lori ikanni ibanidore @WMOU Nigeria West Midlands Open University so ojú sùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
5: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́n tó máa ń wí.
6: yeee mo gbe o data ti mo sese se ma ti to
7: se mi o so fun e
6: jara e ma je ki phone e ma fi data re se oble se akiyesi auto updates pa awon apps ti o ko ba nilo nigba ku gba
7: ero ibani soro la to le mi o kokoro ti nje data ni je ku je fun eni ti o ba se amojuto data re
6: je igbadun data re ni gbelemu limit 100 mtn
8: Be prepared for global opportunities.
9: Study at Trinity University, Yaba, Lagos.
8: We combine practical learning with real-world experience so you graduate confident and career-ready.
9: We equipped you with skills the world demands.
8: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
9: cybersecurity, computer science, accounting, economics, marketing,
8: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
9: Trinity University, building on the rock.
10: In memory of our father, grandfather, great-grandfather, James Olasukami, Henry Agbaje, JP, the chairman of Landlord Association Old Urbanism Viral. It is 2 years today that you pass away into this great nation, into great beyond. May your soul continue to rest in peace. May you continue to rest in the bosom of the Lord.
11: Amod, yo! Oma resa, iresa dudu legba, kukwa laburo. Oju lo pon dudu lo wa mo fun pupa o me ku atebuata feni si ni bi resa ninu boli obuko ni ya mode lara olasukan mi ama o sunre
10: announcer children

kí Ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tí a máa ń ṣe Mitral Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní Trinity Hall nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM ní ọdún mọ́kàndínlógún, ẹ bá wa

0: three in one. Oh, mini kaloku kofi kun.
1: Kibo.
2: Daddy mix.
3: Ni
4: ọkọ̀ sọ́ mi ẹ̀kọ́ bá mi yí ti fẹ́ sọ́ ní.
3: Ọmọ mi ni ra kọ́fí ọwọ́ ta.
4: Ọmọ mi ni ra kọ́fí ọwọ́ ta.
3: Pẹ̀lú èdè bẹ̀tà náírà 500 naira. Jẹ́ lọ́mọ wípé ìtàn gbèsè ayé rẹ lè yí padà.
4: Ṣé lóòótọ́ báwo ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni mi ò gbọ́ nípa ẹ̀ sọ fún mi sí.
3: Àfi bí ẹni wí bí àná ni.
4: Ọ.

0: sọ owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà owó tó lé ní 150,000,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀ bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 táyù kan gba àǹfààní 5 tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o ẹ jọ báwo lè mẹ́rin ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Cashier. Ayẹyẹ ọdún kejì Cashier, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló máa.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù tọrin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tí a máa ń ṣe Mitral Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa.

0: FM Media Akéde níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́jáde wa ni wọ́n ti di ogún ìnirere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgálà ayé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wá?
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun.
4: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: onile to fi kuro onile to fi kuro
1: mo tabi ka la gbo pe seyin na ni backbone e
0: pe boya from kiloroko e representative ni PDP maybe ni south to the nationals seyin makede na lo wa lara awon to ba nu support e
2: I'm
0: talking about leyin igba yen lele ti awon ile to nbe ayipe to ye pada de be to wa nbe bayi ta lo even in southwest omo ku ti wa yen ti one of the
2: ene kan le lo fun se gari ti afun yen
0: no ni kankan la jo so kankan la jo so
2: be to ba ni value na le yen na mo ti waju ene ti dobodi yes awaju
0: no o na mo so eni ti ko sere eni ti ko ba ti dibo recently ko wole ati le value nkan to le mu jade igba wo lo ti do ti dibo last kontigi lo fi contest ni se governor si wole lo pose lab senators so to ba lo to ba bi lu pohun ni wait fine but to wa di election awon to kuro be to order mine na awon no mo
2: be agba lara indicator to mo boya football da
0: o
2: ni ki club mi so pa fe ra tori club o ni ra en to mo kuro le gba ball to mo ko ko wulo se won ra di gere uni
0: eh se ri inu club te da ko yin igba mi inu club mo re lu mi ti o ni pada wulo
2: They play.
0: Wọ́n á dẹ̀rọ àwọn afi lẹ́pẹ̀ in case wọ́n á ní in case
2: táwọn bá ní yíyí wọ́n á kò gbé bẹ́ẹ̀. Ẹ ti ń wà partisan.
0: No partisan.
2: Sẹ́ńtà ẹ̀yìn lè ní club kẹ lọ ra fúbọ́lá tẹ̀mọ̀ kókó ní wúlò tẹ̀mọ̀ kókó wù ní bálù ẹ̀ sì lọ kówó lé lórí.
0: Bó ṣe máa ń ṣẹlẹ̀ lélẹ̀ tí wọ́n bá ní main players tó jẹ́ pé bóyá wà injury prone.
2: Ok.
0: Wọ́n á wò pé in case tó bá ní injury wọ́n á gbà ìyẹn tó ń gbà ìyẹn tó ń rà ìyẹn kò ṣe kó fẹ́ lò fọ̀dé kò ní máa start o. So in case ni.
2: O jọ pe nkankan ko gomina ninu pe mi nu nko mi o ayinde ololade ororire abduction yi gege bo se nlo eru to si nba mi ni pe ka be lohun sugbon gomina o so ntin ko lominu gagagaga won kan fowe soro ni ki le sakiyesi
3: de pe lati ile lati join body language awon mejeji ati state government ati federal government pe won se on the same page lori oro abduction yen so ninu iwoye àwọn èyí náà jọ ń tẹ láti point accusing finger síra wọn pé ìwọ ló ń ṣe mí ìwọ ló fà á. So a sọ̀rọ̀ kan bí some weeks ago pé nígbà tí wọ́n dé tí àwọn adoptees yẹn tí wọ́n gbà wọ́n dé àwọn èèyàn ń sọ pé kí ló dé tó jẹ́ pé ààrẹ nìkan ni principal yẹn kí tí ò kí governor toríṣiríṣi táwọn èèyàn ti ń sọ pẹ́. So ní àwọn kan sọ pé táwa náà rí gómìnà tí ń kọ́kọ́ ń retí wọn ní state house. So at the end of the day bàdàkọjọ́ ni wọ́n kó wọn lọ gbogbo yẹn. Ní tèmi rí ń bẹ̀ ni pé fún gómìnà láti wá pe irú ìpè tí wọ́n pè yẹn under normal circumstances kò burú jù ṣùgbọ́n àìfẹ̀lẹ̀ kìbò sí ni àìfẹ̀lẹ̀ jo. Ìgbà míì ọ̀rọ̀ tó bá ti ní body language inú ó mọ ń tún ti nítumọ̀ ní yàtọ̀ sí ní tó yẹ kó ní the same ọ̀rọ̀ náà ni o bẹ̀tí body language ẹ̀ bá ti yàtọ̀ àbí tí ojú ẹ̀ gan ojú ẹni tó sọ̀rọ̀ the same ọ̀rọ̀ tí ó sọ tó rẹ́rìn àti the same ọ̀rọ̀ tó sọ tó lejú ó ṣe ṣe kó ní ìtumọ̀ míì. So tá a bá wòfin bí nǹkan yẹn ṣe ń lọ a rí wípé gọ́vnọ̀ ti ń ronú pé bóyá àwọn fẹ́ àwọn àrídájú kan but ibi tẹ̀mí kan fẹ́ dúró sí lórí ẹ̀ ni pé ṣé a rí bí ẹni pé à ń ta orílẹ̀-èdè wa lọ́pọ̀.
2: Ẹni tí mo fẹ́ sọ náà nu o wọ́n sọ pé n tó yẹ ni ló yẹ ni ó kan ọrùn òye adìẹ ó sì tún yẹ adìẹ náà tó fà lọ́wọ́ ni
3: òye. Tó fà lọ́wọ́ ni òye èmi rí bí ẹni pé à ń ta orílẹ̀-èdè wa lọ́pọ̀. My question is this: if after the rescue of the abductees nígbà tí wọ́n dé tí gómìnà bá ń pèpè tó bá ń pe international community pé kán wá bá wọn investigate why tí wọn pèpè yẹn nígbà tí wọn bẹ̀ pé kán wá bá wọn gba àwọn ọmọ yẹn jáde tí wọn fi lo 56 days. ẹni tí ò mọ bóyún ṣe ṣe kò ní mọ bọ́ọ̀ mọ ṣe kú.
2: kábíyèsí.
3: So if e ba ni iru afojusun yen poke e se ni awon agbara kan awon kan nibi kan ti e le lo nsin nigba ti Olorun ti se da ti ri awon omo kile te ro pe ke lo won na ka fi ri awon omo yen. So to me oro oselu ni o ti ni o oselu ni pe oke se wo fa ja la fi se nbo do to ba mo so ni bere mi pe to ba je wi pe
2: awon se ro po se se ko je ko joba papo fe lebo leru looto ninu iroye ninu ronu ti yin na abero wi pe won ni gba mi won ni a en ti o ba se yin tufu ke kese kule won lo melefo oni ho oni bi efo we se fa ton ni ara nfo oni to fi nsare so pe ki gbe ko ba yin dasi boya awon kan so pe psychologically boya gomina gangan ni tin be leru ti e wa wo pe e saje a ma ki gbe ka ma ki gbe pe ah no en to fi pari bayi ko le ni kankan leru e mo bi oro to so pe e la meji to ba ku wo lu bi o mi o ni ni won la meji se se sa kiesi pe boya nkan kan wa lodo do ba kwa lodo do ba pinle oyo nu mejeji
3: e se the olorun nikan lo mo the fact of this but ta ba wo fin ibi ta won eyan ti e loju ni pe boya ijoba papo ni eru nba se mo pe eni to ti sare moro lo to sare gboro awon eyan ni fi taratara foju si lara bi en pe boya ohun ni nkan kan se won ni pe ah ba je pe oni nkan kan di eni ko ni mo so ko ni mo pariwo so but the federal government won tin reply wi pe ah ko je ko se be nkan so awon eyan tin ri bi en pe awon ni eru nba be oju temi fi wo ni wi pe oyin ti ijoba papo nse ni wi pe ko ye ka mo fo aso aso wa to dọti ni ta gbangba bi igba ta fe mo fo aso wa to dọti ni ta gbangba o ni federal government ri si ti won fi pe a ta ba de wo
2: e se asiko yin ti pe e tori ko mo ye leader ti wa nbe sugbon ide fun imeje ni seju kokan ke fi tantara yin oro ti mo bi awon lere nipo oro ipe ti gomina pe won wo bi eni pe bi igba ta fe mo fo so wanta mo si mo se so le miri igba te na si so ara pada na miri so e so si ti so la seju kan e counter point je so
1: yeah emi tu mo ko be so ni pe teyan meji ba ni disagreement awon yoruba ati we mimo gan won ni ke lo beni keta eni keta ni ko so ina la devi ni court ara mi gba mo gba oya eni keta ni court to ma ni bo se ri lele so nigbati ijoba apapo indirectly ti won try lati fi han pe ijoba ijoba ipinle abi kino state lo ni problem because she ri APC yen they are double standard nigbati fayo se jade
2: oda ojo ti lo iseju kan yin ti pe thank you boya iseju kan e soro won ni value arapaja laye bi on gba to dibo to si aye ambassador to si deputy governor se wa mo fi witness ibo lodi nisin egbo
3: o ri be ko ri be tori wi pe oloselu oloselu o mo je tete lai ko si eni kankan to ba je oloselu gidi to je oloselu sansan ti o so wi pe eni to ti se deputy governor ri to ti lo rep ri ti o so pe ko nipa kankan to le ku ninu egbe abi ninu eto oselu tori pe bi 1000 se po tohun tan ba ti yo 1 be ke se 1000 gan mo
2: ifo olopo eyan ipo ibu ibu olopo eyan ti diri
3: lo
2: kan ti kan olopo eyan ni value
3: so 999 ni o sheku so emi ri bi eni wi pe minus ni anything minus akude yo fa akude fun eni yen emi te ba ri idi ti arapeja se so
2: be ni asiko ti pe thank you very much ese e je fun wa to mo din lenu o pataki lowo yin komo latunde adebayo god bless you eh komi no eh bukume laya e se mo dupe e mo ba nse mi mo nbe on e je ko mo yele de wole e je nda to mi yarale e ku kale

0: to e kaabo pada lati oke lohun gbangbala satale ngbo lori ikani splash 105.5 fm ta letin bo sile fun balawo ladugbo felele nile badan eyin eto gbangbala sata be ba tin lanfani ati mo wo wa ni ori facebook splash fm 105.5 ibadan e ma drop comment e like ke se tun share e te ba se nse be eyin eyan bi marun to ba share e daada ta de ri pe won engage pelu wa daada lori facebook wa mu adebo card fun be to ba ti pari courtesy babo bredi ayomo alaji lamide ogundokun baye ba nja aye ti gba ba nje gba nkan ni semi yin o lagba lowo eludumare thank you so much for being very supportive eyin ni bayi ati wa lodo ibrahim olarewaju adiboye phd doctor nu kabi esele dumare ak omo yeleja e kaabo sori eto isa
1: akojumo se dada labayin
0: adupe
1: ugbarale ni loko atileyan di sabayin dada o
0: ami
1: adupe baje o
0: ami ami eyin fanfani awon eyan ti won koko ngbo fun gba akoko pe e ti gba phd eyin bo le se gba igbo le gba ile eko wo le ti gba
1: se fe nka bi mo se kawe ni abi yun nikan le fe gbo
0: oro phd mo fe gbo igbo le ti gba phd odun wo le se gba bo le se gba e mo kakaki e mo so kakaki e mo mo fi iwe eri intimidate wa e kan so be ti gba phd
1: lasa
0: o da dupe lo
1: phd mi is honorary from Delaware State University United States
0: thank you very much odun wo si niyan sele
1: 2000 odun meta bayi
0: odun meta ka be se le dumare okay eyin now omo ye leja inu egbe oselu wo le ti bere oselu bo le se denu apm
1: oji o won bi mi inu oselu ni o
0: e salaye
1: won bi mi si Ibadan bi Oluyoro hospital na BBC mo je omo Ibadan bi mo wa latagbole pagun ni aremo idiose won gbe ya mi gbe mi lo fe baba kan ni Ibadan South East nbi awon ti won je omo be won le pe mi lo male bo omo ko ni mi nile wa
0: kabisi
1: ile wa ni agbole pagun laremo idiose Ajibola Ibadan but te ma fe da pe kan to fi bu mi e je fi bura mi lori radio ama le ni mi ni odo Alhaji Onisana ti gbogbo eyan Alhaji Latif Onisana ni Adesola iyen ni Ibadan South East local government baba yen je gbogi nipa oselu awon to jagba oloselu to ngbo wa won ni beeli
0: ibo wa le ti domo oko
1: e o ma ko ni mi ni Aremo Diose Ibadan North East local government ibẹ̀ ni bàbá yẹn jẹ́ gbòógì nínú àwọn tí ntẹ̀rí ẹ fẹ́ jẹ́ inú ẹgbẹ́ tẹ̀rí ẹ wà.
0: Sọ̀rọ̀ bàbá tẹ wá gbéraàgbà lè ti kọ́ òṣèlú.
1: Ẹbẹ̀ ẹni ẹyin pè mí o ẹjẹ́ ìsọ̀rọ̀ o.
0: Torí àkókò wa ní kẹ́lí mọ̀
1: sí
0: sàkàtàpà aláàsín tó.
1: Bẹ́ẹ̀ bá ti ní jẹ́ ìsọ̀rọ̀ ẹ ní pé ẹjẹ́ sọ tí mo mi. Torí kan tó fi bú mi kí n fi búra mi. So bàbá yẹn ni ó jẹ́ olóṣèlú ní South East ní Bibai local government àwa yìí ni so ayé ẹgbẹ́ NRCSDP ni mo ti máa ń tẹ̀lé wọn mo kéré ngbà náà so nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ PDP ní 1998 mo jẹ́ kan nínú àwọn ọ̀dọ́ tí ó jọ bẹ̀rẹ̀
0: 1998
1: bẹ́ẹ̀ni ó yẹ kí ìgbà yẹn kò pẹ́ tí mo parí secondary school ngbà yẹn councilor tọ́ sí mi ngbà yẹn torí pé àwọn àgbààgbà ẹgbẹ́ ni wọ́n máa ń fún ní ipò pé ẹ mọ́mọ wá wọ́n fún bàbá nípò èmi náà sì jẹ́ kan nú àwọn tó yè koro nú àwọn ọmọ wọn tó lè dupò bàbá àwọn ọmọ ẹgbẹ́ ẹ fi Ibrahim lẹ̀ bàbá sọ pé rọ ìwé ni ó kà ó kò tí ì ṣe òṣèlú báyìí so bàbá yẹn fẹ́ pé ìpè ni kí n lọ kà ńgbà yẹn kọ́lọ́ bá mi fẹ́ràn kẹ wọn so mo jẹ́ ìkànnú ọ̀dọ́ tó bẹ̀rẹ̀ ẹgbẹ́ PDP nílẹ̀ Nàìjíríà.
0: Kí ló wá gbé yín kúrò ní PDP?
1: Ṣé mọ̀ pé òṣèlú mo sọ síwájú pé mo kéré èyí yóò mọ dàgbà yóò mọ kẹ́kọ̀ọ́ yóò mọ dàgbà yóò mọ kẹ́kọ̀ọ́ yóò mọ gbé ní káàkiri so ibe ni mo wa sugbon mo je omo egbe ti o nse omo egbe to ndu ipo gege bi opolopo wa se wa to je pe ton ma ni consort to se lu won le so sugbon won se ni to je pe se to ma fe dupo laye ma to mo yan so igba ti elomi wa o le dupo kan yan sipo o le dupo ku kari egbe emi o du kokan mo ko jo omo egbe lasan ni
0: okay
1: so ibe la wa titi titi titi ti igba ta wa fe dupo ni fun House of Representative ni odun 2018 mo fe dun gba yen sugbon mo wa atmosphere mo ri pe ko le favor mi because awon kan ti biyanju ati du ipo yen gba yen so mo ni pe je ni soro mo wa jade fun lati dupo fun eleyi ta de ni odun 2023 so iyen ni mo du sugbon
0: so e para jade 2019 election mo
1: beni mo wa jade ni 2023 2023 yen ba se jade aye fe wa omo egbe fe wa sugbon circumstances one no se lo ta wa no gbon mo
0: ngba so lati 1998 e ti join pdp e ku nbe ti 2023
1: mi kuro ri
0: okay
1: mi kuro ri
0: yes
1: so awa wa nbe o se mo pe ninu ose lorisirisi eyin te je oloselu e le mo elomi amo aye a ma mo sugbon tasiko ti to aye a ma so pasiko re lo ti to sugbon ni bi a se ma nse ninu ose lu igba yen aye o ti temi o ti yo abi kan so pe olohun o ti so pasiko yen adu aye fe wa egbe fe wa sugbon circumstances mi mo yoruba re ti o ma n wa ninu oselu afeke n to n se lo tesiwaju
0: okay
1: iyen honorable Abbas Adigun Agbori iyen ti o n soju egbe wa ninu bo ti o n bo ni 2027 yi so awon ni egbe fe n gba yen so iwo wora pe a riri pe iyan je ni tori pe a lero leyin awon kan na wo pe ki na
0: o ya paru omo ye leja omo ye leja owo to nu mi
1: ti o ti wa paru lasan olohun je asise debe ni e ri pe igba te ba so pe omo ye leja owo to nu mi jenu olohun lo wa ninu won ba torokobo lati nu mi je awon kan ninu ile to po o je to fati ife fi po fun wa nigba na lo titi disin tori pe olohun to wa je kit ede to wa daja na lo tori pe ba se ri ngba yen pada to se ri nsin adupe folorun
0: adupe
1: so igba yen awa nfa lo ibinu yen pe ai ti mo kan to awa fi binu pe ro awon mo wa a tun wa wo pe ta ba ni ka jule bayi awon kan wo ki na wa to ka won na ti na bo ka won na mu na iru awon yin nko bo la se wa fe se we ti on ba bere nkan yen mo pari e ni awa wo pe egbe wo lo tun wa ba ta tun le lo ta tun le lo gbianju a lo si egbe kan tan pe NNPP ni gba yen so be la lo a si dibo a dibo ngba yen sugbon olohun ja wole ojo ta pari ibo na ni gomina ojo keji ojo ta pari ibo ni gomina so pe o ti dibo bayi o ya e mo a ja mo mo bo nle pada as a lobe ja si pari as a dibo as a wole as a bere omi tutu 2.0 so ati gbe lati pada sinu egbe PDP sugbon lowo yi gege bo so ngba kiran pe circumstances tun ma n wa circumstances tun wa tori awon ti olorun ko akoso nigeria le lowo bo ba o pa bo ba o bulese ni bi ko je pa awon nikan awon afawon ni awon o pe kaka te fi mo fafa awon agbara ti olorun fun yin te lo nlo ti o da kaka te fi mo so pe a fe gbe apc nikan sa awa o pe omo nigeria mo to da ati ti o da tori gbese aye kan la gbe nigba ta wa n se are egbe pdp n se are lowo a si se daadaa to si ni akọọlẹ daadaa tọmọ nigeria si le igbesira wọn tori pe igbe ijinigbe opo to bayi iresi owon to bayi epo owon to bayi iṣẹ anwase owon to bayi ile aye oni wa lara to bayi awa wo pe kaka ti e fi wa je pe ka ma le fi han jade pe awa naa to se awa wo pe ta fi le fi ọmọ ara aye pe tọ́n bá fẹ́ léwa tọ́n fẹ́ léwa pa ń bẹ̀ ọ́n á filẹ̀ fún wọn torí pa àwọn agbára tí wọ́n ń mọ tọ́ lọ ju àwọn ìpẹ́ ẹgbẹ́ kan tún wà tí ò lábà wọn ọ̀gá wa onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé bá sọ pé ibi tá a tún ń lọ rèé o so ní èdè kúkúrú ẹgbẹ́ allied people's movement ìyẹn táwọn pè ní apm ń la wà báyìí tèmi náà tún wá ti fẹ́ dupò láti jẹ alága Ibadan North East Local Government.
0: Nígbà tásìkò bo ìjọba abilẹ̀ bá tó ní December.
1: Ìyẹn ní December ni agbára Ọlọ́run tó sì jẹ́ pé a dìbò lágbára Ọlọ́run a sì wọlé. A sì ṣe dáadáa.
0: Ọlọ́run ó gbàdúrà yín.
1: Àmì.
0: Ṣùgbọ́n ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bí àbí kí n tún wọlé níbí. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ Ibrahim Ọláréwájú Adébóyè ọmọ Ìyẹlẹja Federal Rep la ń gbọ́ pé ẹ fẹ́ ṣe Ìbàdàn North East South East Federal Constituency. Ṣùgbọ́n nísìnyí wà ìtẹ́ṣe settle for chairmanship ta ló sọ fún yín pé yín ò ní kẹ́ ẹ lọ fún.
1: Ẹ ò ní sọ fún yàn pé báyìí ni kò lọ fún.
0: Àwọn máa sọ ní òṣèlú òun ni ọ̀gbẹ́ni òtí ìwọ́ ti tó
1: nǹkan. Ìrọ̀ ìṣe Worth. Tó bá jẹ́ pé Worth ni mo lè jẹ President Nigeria.
0: Ẹni pé.
1: Tó bá jẹ́ pé Worth ni mo lẹ́tọ̀ọ́ gẹ́gẹ́ bí ẹni tó kájú òṣùwọ̀n.
0: Oya tell me more about your Worth. Tẹ̀lé jẹ President.
1: Alákọ̀ọ́kọ́ mo kàwé.
0: One.
1: Ẹlẹ́ẹ̀kejì mo lọ́gbọ́n orí.
0: Two.
1: Ẹlẹ́ẹ̀kẹta mo mọ bí a ṣe máa ń ṣètò ìlú.
0: Three.
1: Kílẹ̀ tó fẹ́.
0: Ṣé ẹ da yín mọ̀ nílé Awúsá?
1: Wọn ò dá àwọn tó wà níbẹ̀ lẹ́nu mọ́ àwọn náà ṣe campaign débẹ̀ ni.
0: Wọn ò dá Tinubu mọ̀ nílé Awúsá kó tó campaign. Kó tó dìgbà election.
1: Wọ́n dà mọ̀. Ṣùgbọ́n ọjọ́ ta kaga kọ́là kòkè.
0: Kí ni network tí?
1: Wo ni kankan la fi sòṣèlú? Ẹ̀yin kọ́ lẹ́ bèrè network mi àbí.
0: Tẹ́ bá ṣe di public servant. A gbọ́dọ̀ mọ̀ network tí.
1: Ṣé public servant.
0: You are a potential public servant.
1: Ẹjẹ́ ń débẹ̀ náà tó béèrè. Tẹ́ bá débẹ̀.
0: Ṣẹ́yìn bá yàtọ̀ network yìí.
1: Ṣẹ́wá network tẹ wá ń sọ̀rọ̀ yẹn. Èsì.
0: Ayé mọ network tí Dangote kò sí dupò sí.
1: Èsì network tí la fi dupò. Ẹgbẹ́ ni mo ń gbé ni débẹ̀.
0: Kódà mo ní interest nínú network yín.
1: Tẹ bá ní interest ẹja ẹ mú criteria tẹ fẹ́ fi béèrè ẹ mú wá ìmínà dẹ fún yín.
0: O náà ni pé mo fẹ́ showcase ẹni tó lóun fẹ́ dupò.
1: Mínà òlùlọ́ọ̀ mo sì ní bí N50,000 lákàntì.
0: Ọmọ ẹ̀yẹ ẹlẹ́ja.
1: Dídín.
0: Ẹ múlẹ̀ fáwọn ará lè lórí life program ẹ múlẹ̀ pé 50,000 lẹ́yìn lákàntì. Ṣé wà á. Ẹ bá ń fálù gbogbo tí ẹ wọ̀ ẹ dìde dúró. Ẹ bá ń fálù gbogbo tí ẹ wọ̀.
1: Ìjókòó ìfàmì mọ́lẹ̀.
0: Ìjókòó fàmì mọ́lẹ̀ ọ̀dà ẹja kò lórí all work without play make it jacket dull boy. Now ọmọ ẹ̀yẹ ẹlẹ́ja federal rep to chairmanship kí ló bì.
1: A fẹ́ sìn lónìí. Tó bá pè ní tá jẹ ni Ọlọ́run wa dúpẹ́ fún òun. Ẹ rí pé ọmọ ẹ̀yẹ ẹlẹ́ja dídín ni mí. Ìní mi da jàná lọ o. Ọlọ́run ṣeun. Ṣùgbọ́n àmọ́ ẹ rí pé bèrèbèrè kan lẹ́ẹ̀kan ní láti 1998 kí lẹ́tọ̀ jáde. Mo ní right mo ní criteria láti jẹ councillor láti jẹ chairman láti jẹ state honourable in fact láti jẹ president. Torí pé tíṣe Mákindé bá sọ wípé ọmọ ẹlẹ́ja lọ gba tíkẹ́ẹ̀tì wá du gómìnà Ọ̀yọ́. Ṣèyí Mákindé ló ní orí ọ̀fẹ́ gẹ́gẹ́ bí gómìnà lájọ pé kí n jáde ọmọ ẹgbẹ́ ṣetán láti tì mí lẹ́yìn láti wọlé. Torí n ta máa ń wò ta fi mọ́ ti lẹ́yìn àdúpẹ́ fọlọ́npọ́ lọ́run ti fún mi. So ẹni tó bá fẹ́ dù tó àti rẹ́ni tó jáde láti dupò alága tó ń sọ pé mo bọ̀ wá jẹ deputy governor rí. Àti rẹ́ni tó jáde láti dupò gómìnà tó ní pé mo bọ̀ wá jẹ federal rep rí. Ẹ sì mọ àwọn náà tó dípé ìfẹ́ dárúkọ èèyàn lórí afẹ́fẹ́ ń bí. So a fẹ́ sìn ló ni. Ìgbà tí a jáde láti du ipò yìí a wá wò pé circumstances tó wà around pé ọ́fíìsì yẹn ò tó open. A wá wò pé ok ọ́fíìsì wo ló open. Councillorship ọ̀dọ̀ mi òun ò open mo lè bèrè ń bẹ̀. Torí pé mo fẹ́ sìn ló ni. Ìkọ́lẹ̀ ṣe tẹ́rípẹ́ ṣe dáadáa táyà fi sọ pé a kúrò ń bẹ̀ wá ṣe sí. Àwọn òpó alága ẹni tó wà
0: lẹ̀. Kansi lọ ti ń lo
1: o wà o.
0: Ẹ ẹ̀sùn lẹ̀.
1: Ẹ mọ ẹyin lè tẹ fẹ́ mọ̀ ṣe lórí rédíò yìí ò da o.
0: Ẹ ẹ̀sùn lẹ̀ mo ń gbọ́ yìí.
1: So now àwọn tí a wá wò pé òkè ẹni tó ń ṣe lọ́wọ́ fún local government ti ṣe lẹ́ẹ̀mejì. Opportunities sì wà fún wa láti jáde láti dò. Ẹ jẹ́ ká jáde fún yẹn. Torí pé n ta kúkú fẹ́ ṣe náà ni pé a fẹ́ sìn lónìí. Ẹni tó bá fẹ́ jẹ rep tó fẹ́ jẹ governor tó pé ẹnìkan wà tí mo forúkọ fisi sàárà lórí rédíò yìí ó fẹ́ du gómìnà ó jáde padà fún rep nígbà tó ṣókèsì ó jáde fún sí láti jẹ sẹ́nítọ̀ ẹ tó wá gbé bẹ̀rẹ̀ láti jáde táyà ti mọ̀ pé gbogbo omijé tó tiẹ̀ sọ pé ó fẹ́ mọ ọ̀nà tó ti ń nù pẹ̀lú owó oògùn mi a lè bẹ̀rẹ̀ ń bẹ̀ yẹn ká dẹ̀ kọ́ntínú níbi ẹni tó ń ṣe lọ́wọ́ káwa náà tó ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ la fi jáde pé ok alága kanṣu náà kì í ṣe wàsá o gómìnà northeast nu igi gómìnà kan ṣe wà lọ́yọ̀ọ́ tó náà ní cabinet tẹ tó ní state honourable bẹ́ẹ̀ làwa náà ṣe ní councillor àti supervising councillor. So ẹja ṣe ń bẹ̀ yẹn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run kọ́ lọ́run ṣe fún bá wa ṣe a bá ṣe dáadáa ń bẹ̀ tẹ́gbẹ́ bá wò ó tí àwọn stakeholder bá wò ó tara lu ba wo ti awon esco ba wo pe okay ah o se dada mm ya tesiwaju se won ti show prowess wa a ti show ba gbogbo nta ti story nu lo se lo a ma dun gbogbo nta ti so to dun ni ti oba raye gbogbo nta fi agun wa so for ma raye ti won ri a le se yen ton ri ton ma ri pa se dada ton de ka waye pa se dada o le na te waju to ba si sa te waju ton ma na tun repeat class na tun repeat class tori pe ko n se pe oselu ati jeyan ni oselu ati tulu se ni tori pe awon olu kakakiri ta ti rin kakakiri agba laye oselu is public service service to humanity so intervention yen so
0: now come about wa tun dabi pe kukute kon fo yan lepo le meji nigba ti e ti kokko jade fun federal rep ba northeast southeast federal constituency tikini e obosi se ko tun ni dabi pe awon yo mo bere pe awon tan tele yin se won ni so pe o mo yeleje assessment yin daada o e make sure pe you are shooting on target this time around ta lo ti assure yin pe mo worry ti a ban ship slot you have it abe kan tun wo pe eyi di eyi o je ba ki tun ta ewo ti o ba tun lo bosi nko
1: olorun lo ba tun ni asiko iseju kan sisin olorun lo ni igbiyanju ni teni kan ba so fun pe gomina ba pe omo eleja ya lo gba lo jade fun alaga olorun lo ba to gbe ni depo
0: be si gomina so be
1: iro mo salaye ni mo ni to ba je pe tori mo mo yin in ti mo so ni pe to ba je pe gomina so pe ya jade lo dupo gomina so ni olorun ju gomina lo to olorun ba so pe gomina ni o jade in ti fi o jade in teni kan se o si awa na jade gege bi opolopo se jade awa ta jade po a de ni bawo pe awa lo olorun ka yi en ti o ni je yan kan lo to fe do president na yo lo olorun ka ye elemi so pe olorun lo pe un elemi so pe olorun olorun la fi gbo nkan le lo torun lo ni ohun gbogbo igba ati asiko
0: na le kan se kin to ko
1: ati so fun
0: mo si wa lori sa 20 mo si wa lori sa 20
1: ati ero go sin to certain ile aye ma ti atan
0: se ri bi mbade kan bi awon yen ti gbo te tere gomina to declare pe bi mbade kan mi gomina o mu in fact
1: guess ni speculation ni ade bon mo se yin jo megbe wa
0: di ro de yemi o didi sonu interview to go viral pe e ma gbo o ani se gbogbo nkan gbogbo so tele to so patapata gbogbo en pa se makinde lo ti se o ni e ri pe bi bade kan bi ni o fa le in lo ti fa le lo to o ni opolopo awon oloselu nla nla nla to wa leyin e ni o mo ja le to ba tin ku kota to o si nsele lo to to mo si pe o ti wo sakun bi nkan se lo si ni information lowo emi ko da laarin mi ati yin but mo ba pon mic odo won mo kan fe ke fun mi ni word of assurance ni
1: uncle diran
0: ya
1: eyan wa ni egbon mi ni won ko si janu osele mo e mo ko gbogun te won je o uncle diran le dore se makede la ro la o nti o ba ti kan ra lu e mo da si oselu la nse
0: ta lo assure yin pe ma da laga kan so
1: olorun Ben.
0: Se wo ni
1: je polo tun so pe be tun ko. Asiko ti tu to na nu. A tun tojo egbe lo na nta siko ba to. To ba je po wa lojo na be. Olorun na lo ba
0: to. You are not desperate.
1: I am never desperate. In fact, igba ti Olorun kadara ele ta se lo. A teti. Igba ti se ke mo lo biyawo lo wa gbe mu le lanta. In se fi owo so won mi so se lo erun ere ori e la fi nse lati fi kawa na le das to pe o le joko ninu yara re ko so ko won se dada o said so pe Nigeria egba o se awon o se awon kaka e si jade nunu sinu egbe jade dibo tun jade ti awon to jade dibo ke beere to ye ke beere lowo won jade pe a fe owo a fe resi ìlọsíwájú ìdàgbàsókè lẹfẹ ta bá ti wá yàn wọn táwọn tẹ yàn ti ta tẹ yàn wọn débẹ tán ẹwà mọ sọ pé kò dáa kò dáa so I am not
0: bọ̀sùn jákòó lówó
1: ọjà ibrahim ọlárẹwájú ajíbóyè ọmọ ẹlẹja dídín is never desperate
0: ẹ jákòó lówó ọjà ń gbà ń bá padà dé mo fẹ́ wọ abala abìkan tó máa wà interesting ó yá ọwọ́ rẹ̀ àmúlélẹ̀ ẹ kú kalẹ̀.

0: Christmas special tó ti dé o.
1: Gbogbo ẹni tó ń wojú olúwa fún ìwòsàn, ìgbàlà, ìgbékalẹ̀ ẹnu iṣẹ́, ìtúsílẹ̀ àti ìyanu tí ó yẹ ayé rẹ padà. Ó yá tètè máa yára bọ̀ sí gbọ̀ngàn International Conference Center ní Fásitì Ìbàdàn ní ọjọ́ 24 Friday àti ọjọ́ 25 Saturday oṣù keje ní o. Ní dédé aago 8 àárọ̀ lójúmọ́ ni yóò máa wáyé. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹlẹ́pẹ̀ wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 081-34-77-3145 lẹ́ẹ̀kan sí 081-34-77-3145. Máa bọ̀ fún ìyípadà ọ̀tún ayé rẹ.
2: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí +105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù Tony Kí Ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFA.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ará ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tí a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o! Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀!
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, mi máa ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, máa ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
2: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní gbẹ̀lẹ́mù. Limit 100 MTN.
3: Iná kò sọ mi ẹ kọ́ bá mi yìí ti fẹ́ sọ nínú.
4: Ominira kó fi ọwọ́ gbà.
5: Ohun gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500. Kò ká nǹkan kan láti rà mọ́.
6: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
5: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni, mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí i.
6: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára tò ní yùgbàyùgbà. Owó tó lé ní 60 million naira, ₦50 million ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pin ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1,000.
5: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè mẹ́rin ṣe lè ta?
6: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlágẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
7: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
8: Flash FM 105.5.
9: To eka bo pada lati oke lohun gbangba la satale ngbo lori kan ni splash 105.5 fm fun yin ti e tin foju sona nipa empowerment w foundation ta mo se lodo odun mo npada bo wa salaye fun yin o sugbon post ti wa lori facebook e lo mo apply nbe details later tin ba pari pelu mo ye leja ma salaye dada lori bi e se apply saturday tin bo la se empowerment lagbara olohun awon ta ba si pe ni won wa sibe ke se pa wa address online te ma robo nbe iro awon to ba ti qualify through application la ma invite tasi nikan wa si venue ko de bo ti je ko de bo ti lohun de mo details ngba tin ba se tan ko le mo yeleja mo pada bo wa salaye o mo yeleja e ku atutun lati arosa
10: apeto
9: yes sir mo fe se apojuwe eto dibo ti nbo bi igba ti a ba fe se odun osu laarin aba kin mo odun osu bi apere tin wa ni ki gbogbo agbole kokun fi oko ko ero wa kan le ba ma gbole to lerodu sugbon yin oko te gbe ninu oko agbole APM be ti nbo lodu ona lawon ti e ja gbagbagba agbole ne be si ni bele nu oko se wa da oko korofo lo si bi odun suni ti won mo pe eyan ara agbole bi aroko ele lero ni e mo bi won agbagba lo bo le nu oko ini to je pe a fi gbe korofo oko wa tori ngba ti awon arapaja aba se loko nkan kan ti e tin kunu egbe ti en to kan wo bayi se mo se si ro pe MT oko ko le da de bi odun su bayi
10: ese mo dupe wo te asamo te pa oye mi se ri oruko meji te daruko awon egbon mi ati baba mi le daruko to de je pe mo soro kan le kan pe oselu
9: e je ke gbon yin mo re ki baba yin omo re o
10: yin na ti mo awon meji na ni baba mi ati brother baso loko ati baba mi ambassador Rapaja.
9: Okay.
10: Sherry ojo kan ninu oselu ojo sukan lo ai ti dibo mi sin to so fun yin pe a ni jo se ka to dibo
9: okay won lo won to pada e ni bi ege bi si ronaldo abi
10: le so pe baba mi ambassador Rapaja a ni jo se ka to dibo
9: Then se tin contemplate lori be se fe fa won pada ni pe ti o pe o se ti o ni price na you know for we double it abi
10: e ma something so
9: how do you intend to give out
10: so pe won ni price abi won ni price won je ni to ni fe aralu won de ni fe le ti won ko owo
9: se gba pa ba ya lo ko le bayi awon to mo tin bu pe ko ni value eyin so ko ko le
10: o we temi so yen to tumo si ni pe PDP ni won
9: okay
10: PDP lo di APM Seyi Makinde ni won Seyi Makinde la Adekanbi Adekanbi lo mo ye leja
9: kabese
10: omo ye leja ni Seyi Makinde omo ye leja la Rapaja won wa ni fe ki ise won ko mo tesi waju ijale wa ebe pe o temi lo re ke mi so le kan pe mo fe se gba mo lo sinu NNPP ni Nigerian People's Party mo pada si PDP oselunu teni kan ba so fun mi pe ma wa nu awon to se campaign fun Seyi Makinde 2023 nigbati mo lo kaka kiri ti mo de bi na eran ti pe mi ati baba olopo eyan jo wa si bi
9: beeni
10: ni election ku Sarafa Adinali egbon mi dada se mo pa ajo awon dide la wa joko jo eta jo dide ra wa nbi ni ojo na lohun ose meji si gba yen eran parapaja won wa si station yi boya lagelu abi splash fm o de lawon nkan ti oselu niyan en ti mo pe legbon mi abasa de gan agworin eran ti ke mo so pe igba mo so fawo mi so poro ti mo so lana pe boya emi ebuyan fact le mi man dimu emi o de soselu oju didi tori ki mo laju ìlú la kọkọ mọ ní ka tó lẹgbẹ èmi ìṣó ló ṣèlú àwa ní ẹyọ kan wá pè mẹwàá o tèmi mọ ni pé torí pé apart from wípé òfin wà fún tó bá sọ nípa ẹni tó ń pè ní libel èmi ò ní sọ pé ṣèyí mákindé ò ṣe ó ṣe nǹkan tí ò ṣe torí màá ní evidence lọ́wọ́ so gẹ́gẹ́ tí wọ́n sọ ni pé so òṣèlú a máa ń lọ a máa ń bọ̀ nítorí máa sọ fún mi pé àjọ ṣe campaign fún last lap ṣèyí mákindé ṣe rò pé màá ní irọ́ ni àtijọ́ rẹ́rìn o àjọ dìbò èmi àti bọ̀dá àbáṣà àdìgbàgbò rìn àtijọ́ dìbò àjọ dìbò báyìí election wọn tán ṣe lẹ́yìn ìgbà èyí tó ń túmọ̀ sí ni pé olóṣèlú ọ̀rẹ́ ni gbogbo wa o nígbà bá tó dìbò tán láti sọ pé ibi tó wà rèé o bàbá mi àmbàsọ arápájà ṣèyí ni wọn. bó tún wá jẹ ṣíṣe yìí wọ́n tún wá jẹ elder statesman wọ́n tún wá jẹ bàbá fún gbogbo ẹgbẹ́ tó wà lọ́yọ̀ọ́ state.
9: ẹ fẹ́ mọ sàlù wọn àbí kẹ́ni bá padà wá
10: mo sọ̀rọ̀ síwájú èmi ò ń ṣe tó máa wá pé mi ò ń ṣe tó ń lórí rédíò mi ò ń ṣe tó ń ṣojú mi ò ń ṣe PR ẹgbẹ́ ẹni member of my party. fún díẹ̀ èyí n tó bá jẹ́ kókó ni màá wá sọ mi ní sọ ṣé kò kì í rí bẹ́ẹ̀ ni.
9: ṣé wọ́n wá refund àwọn kìíní ni.
10: refund fún kìíní ṣé wàá mẹ́gbàá tán jọ ń ṣe transaction.
9: mo sọ pé ṣé wọ́n wá refund àwọn kìíní ni.
10: kìíní ìbéèrè àjọ ń béèrè rebond kìíní.
9: èmi lèmi bẹ́ẹ̀ ìbéèrè yìí lè yóò dáhùn.
10: elder statesman ni ẹ tó bẹ̀rẹ̀ láti alága tó ṣe federal representative tó kúrò ń bẹ̀ tó di deputy governor tó ṣe south representative south west leader tó kúrò ń bẹ̀ tó ná kí ló tún kù. so ẹ lè sọ pé èèyàn báyẹn báwo ni tí wọ́n ṣe jẹ́ ó jẹ ambassadorship wọn ṣe gbogbo nǹkan now irú èèyàn báyìí akátó ẹ wọ́n tà ìjàmọ̀ tá àti ìjàmọ̀ kankan yìí gan ẹ lè sọ pé àlè produce èèyàn 1000 fún election kátó alẹ́ tó ti du owó kù tó dupò tó jìbò tó wọlé tó sì lọ́mọ lẹ́yìn.
9: ó mi pé àwọn tí wọ́n ń discredit wọn kan
10: bùkan jẹ ni. sẹ́ni tí ò jàmọ̀ kankan ní òṣèlú.
9: sẹ́ gbọ́dọ̀ ti dára adeleke sọ pa wọn sá ó mọ̀ ìyàwọ̀ balẹ̀ ha mọ̀ ni. ó yàwọ̀ balẹ̀ ha. ó sọ̀rọ̀
10: èmi kọ́ ni dára adeleke o èmi ò yí ṣàṣojú wọn lídà mi dáadáa lẹ tó darúkọ yẹ lídà mi tó jẹ ẹgbọ́n mi dáadáa bàbá mi dáadáa. so kálukú bá ti wá orúkọ tèmi ní ibrahim ọlárẹ̀wájú
9: àdìbòye ọmọ yẹn lẹja
10: lọwọ tèmi lèmi ń dáhùn ẹ tó bá rú lójú ẹ pé kó wá ṣùgbọ́n gba àwọn lídà yẹn
9: mo ti kúrò lórí
10: àpàdà values
9: mo ti kúrò lórí àpàdà àwọn kan sọ pé àṣejù ni 3.0 pé ntẹ́yìn bá fẹ́ dà láàrin ọdún méjì náà ti wà òkè kí ló tí agbówórin tó fẹsẹ̀ lẹ́ẹ̀kẹta tí ò lé ọmọ yẹn lẹ́jọ́ ó sà ti ṣe méjì wọ́n ní ntẹ́yìn bá fẹ́ dà láàrin ọdún mẹ́jọ ti tó dáa tó bá fẹ́ dà náà.
10: àwọn kan náà sọ pé 1.0 àṣejù ni.
9: àwọn 1.0 ṣe jẹ́ àṣejù.
10: àwọn kan sọ o.
9: ìbẹ̀rẹ̀ nǹkan wà ìbẹ̀rẹ̀ nǹkan
10: dẹ̀ ṣe jù. aláwọ̀ kan sọ pé ṣèbí ṣèyí mákindé ti ló lọ́kí ló tún wá ṣé mo pè láti jù bá yẹn.
9: ìrọ̀ ìyẹn o kọ́ lèmi sọ èmi máa ń sọ̀rọ̀ pé
10: èmi náà fi ìdáhùn àṣejù tẹ́ ń darúkọ torí mo mọ̀ ní ajọ́ ń jù síra wa ẹ̀ ń hàn mọ́ hàn náà ṣe rí circumstances pọ̀ nínú òṣèlú.
9: ṣé ẹ̀mẹjọ la gbówó ni o sì báyìí ṣé ẹ̀mẹjọ ni o sì.
10: ìgbà tọ́lọ́run ọlọ́run lọ́ba tó fini sípò ìgbà tọ́lọ́run bá sọ pé yóò ṣe ni ó ṣe o.
9: torí ó tún lè dìbò ó lè tẹ́kọ́ tó mọ́ tó tẹ̀sẹ̀ lẹ́ẹ̀kẹrin
10: máa ń. tọ́lọ́run bá sọ pé òní ó tún ṣe òní ó tún ṣe.
9: tọ́lọ́run
10: bá sọ pé èmi ló tún kan èmi náà ló kan. ẹ fi
9: sẹ́mẹ̀jọ ti tó àbí yóò ṣe tóbi 15.
10: tọ́lọ́run bá ti pè ní àbáṣà àdìgún agbórin ó ṣe.
9: kókó mọ̀ ẹ́ sí ìlọ́kàkú wílì ẹ̀ fún
10: ọgbọ̀n
9: ẹ̀ sáwọ́tí nọ́ọ̀tí ọmọlé asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ ni lọ́wọ́lọ́wọ́ báyìí mo sì ti gbé wá sórí ètò ní òun ò ní ìdí 3.2 kankan kí méjì ó ń ṣe ti tó mo ní kí ló kó wọlé alága kanṣu ló fẹ́ ṣe alága ìbàdàn nọ́ọ̀tì owó labi ọ̀nà ìbò olùsọ̀lọ̀ owó labi fẹ́ sí ìbàdàn nọ́ọ̀tì chairman ọmọ yẹn eléyàn ló fẹ́ sí ìbàdàn nọ́ọ̀tì chairman ọ̀nà ìbò sì wà nílé asòfin òun ti wà ní òjò sì ní kọ̀nẹ́ẹ̀tì ó kọ̀nẹ́ẹ̀tì ó ní kọ̀nẹ́ẹ̀tì gbogbo ẹ̀ ṣé ẹ sì rò wípé ọmọ yẹn ẹlẹ́dàá tí ò ti sì ní ìjọba tí òun bá ṣe ń politicize bá ṣe ń ṣe politikin ṣé ẹ rò pé ẹ lè gba tíkẹ́ẹ̀tì lọ́wọ́ labi ṣé ẹ rò pé owó labi ò ní lo kọ̀nẹ́ẹ̀tì pé mr speaker the governor nǹkan kan ẹ dákun commissioner of local government and chief justice matter ẹ lo gbogbo agbára yín ẹjọ bọ sí ń lọ.
10: ọlọ́run lọba ti ń gbé ni dépò.
9: ẹni.
10: ọlọ́run ọba ló ń gbé ni dépò.
9: tí ọ̀nàrẹ́bù olùsọ̀lọ́ owó labi bá gbà lọ́wọ́ yín bó lẹ́sìn fi.
10: ọlọ́run lọba tó ń gbé ni dépò.
9: tó bá pẹ́ yín ló bá.
10: èmi ibrahim ọlárẹ̀wájú ajíbẹ́ ọmọ ẹlẹ́jà ni màá jẹ́ alága ìbàdàn northeast 2026.
9: kí lẹ wàá ṣe fún olùsọ̀lọ́ owó labi láti compensate ẹ.
10: ọlọ́run lọba tó ń pinpo.
9: mo ní kí lẹ́sìn láti compensate owó labi.
10: ọlọ́run lọba tó ń pin ní nére.
9: kí lẹ́ ṣe tẹ́ fi embrace owó labi.
10: gbogbo wa lájọ dìbò tọrọ ọmọ ẹgbẹ́ ni wa ẹni tọ́ bá lọ́n bá ti yàn lágbàrúkú ti ládìbò wọlé.
9: ṣé ẹ gbàgbọ́ nínú olókùn gómìnà tó ná mi.
10: mo gbàgbọ́ ń bẹ̀.
9: bàbá ọ̀gá yín gómìnà sí Mákindé àwọn gbàgbọ́ ń bẹ̀.
10: èmi kọ́ ni ṣe Mákindé jẹ́ wọ́n wá dáhùn.
9: bẹ́ẹ̀ ọmọ ṣe ọmọ ẹ̀yìn ẹ̀ ní òṣèlú ni yín.
10: sanwó.
9: sanwó. so I believe in ideology of Ghana as far as local government is concerned.
10: I'm not the governor.
9: I said you didn't believe in the ideology of your.
10: I believe in his ideology 101%.
9: As far as local government autonomy is also concerned.
10: Well, mi o ti di alaga na.
9: Ti fẹ́ di alaga báyìí.
10: Ti mba di alaga mo yẹ bẹ wo.
9: Mo yẹ bẹ wo. Kábíyèsí Lédùmarè. Ẹ ti kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan pé ẹgbàgbọ́ ẹ tún padà ẹlẹ́mọ̀ yẹ bẹ wo.
10: Mo yẹ bẹ wo.
9: Ẹ ti gbé back and forth.
10: Irọ́ double double A. iṣẹ́ tẹ́ ṣe èmi náà lọ léwé fún un.
9: bọ̀sùn bá ń gbójú òkú dín sí ojú òkú lẹ́fọ̀ọ́
10: màlẹ́ lẹ́jà. àjọ mọ̀ ń pa rẹ̀ o. so ṣẹ́rí autonomy. iṣẹ́ ń lọ lórí ẹ̀ lọ́wọ́. gbogbo àkọ́ nìyẹn máa ń ṣe nǹkan tí èèyàn máa ń rò pé mo mọ̀ ṣetán. mistakes máa ń wà. corrections máa ń wà. 2.2 ṣèyí Mákindé ń ṣe lọ́wọ́. 3.2 Adékànbí fẹ́ bẹ̀rẹ̀. ẹja ohun tí ó ṣẹlẹ̀ mo dẹ̀ mọ̀ pé ọmọ Oyo State wọ́n ṣetán láti dìbò yọ ẹgbẹ́ APM. Adékànbí yóò di gómìnà. ọmọ Ẹlẹ́ja yóò di alága Ìbàdàn North Local Government. dáadáa 3.2 yóò tẹ̀síwájú. àwọn ará Ọ̀yọ́ ìdùnnú náà wà láti 2018 o. mo sì mọ̀ pé wọn ò ní fẹ́ káwọn padà sí àná.
9: so invariably tí n bá sí yín gbọ́ ẹ ń sọ pé 3.2 will give you an opportunity to correct the error. lórí ọ̀rọ̀ local government autonomy kò mọ̀ wọ́ọ̀rì èyí ẹ̀yẹ́mọ̀ ẹ̀sìn nǹkan tí ò ní lè ṣe dáadáa tán.
10: ṣé béèrè ni.
9: mo sọ pé
10: ṣé béèrè ni.
9: òyà ìdáhùn.
10: ẹ̀ṣẹ̀ ìdáhùn ni pé ẹ̀dá ò lè wà láyé kó ṣe kó má ṣe mistake. ẹja wo corrections tó likely kó come to being. àwọn kọ̀ọ̀kan wà tó ga wa ń ṣe dáadáa. tí honourable bímbà adékànbí bá dépò tí wọn ó ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ yóò wá máa dàbí gba pé àtúnṣe.
9: ọmọ ọgbọ́n ta ló wà lójú òkú yìí. hello. ó kọ yín àti ibi tí ẹ ti ń pè.
11: God bless you.
9: amen and you too.
11: Abaz Latakoro ni. nǹkan ní ṣe nǹkan ní ṣe mi.
9: àmì.
11: ṣé rí i dípẹ́ káàkiri tó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń bá fẹ́ ṣe bí alága wa yàbí tó máa dé bí alága tó ń bá dé fúta. kí ló dé fẹ́ pé gómìnà ni wọ́n sọ di ọlọ́run wọn ọ̀gá wa olúwa wa. ṣé ẹgbẹ́ ìdípa local government autonomy wọn go straight àwọn náà rọra gé yín léjì wọ́n fi padà. tí gbogbo alága papọ̀ bá pẹnu pọ̀ sọ́nà kan lórí local government autonomy yìí nǹkan tí ó ṣèṣọ́ rẹ gbogbo òlu ni ṣùgbọ́n gómìnà náà ni ó mọ̀ pàṣẹ ẹbẹ̀ bóyá torí tí wọ́n rí tó ti ṣẹlẹ̀ sí babaláwo ní ogun state ni ọmọ ìjà náà fi ń gorí wọn pamọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ìjẹ́ wọn fẹ́ sọ bí ọ̀rọ̀ ń lọ. kíkálukú dó lórí ọwọ́ rẹ̀ local government autonomy gbogbo wa là ń pariwo lórí rẹ̀ a ní ìdíẹ̀ ọlọ́run ni kí ó bàjẹ́ ẹ gbé tó gbèsè adóbe God bless you sir.
9: amen na you too thank you very much. bọ̀sùn o fún mi lójú òpó kejì ó dínà sí mi ta ló wà lójú òpó òun. hello bá ń kọ̀nẹ́ẹ̀tì ojú òpó ìbọ̀sùn dákun. hello.
12: ẹ káàárọ̀.
9: yes sir.
12: ìdáhùn ló sọ̀rọ̀ láti Hawaii.
9: ó yá pápápá.
12: ẹ jẹ́ dọ́gbùwì nípa empowerment ẹ̀rẹ́ ṣe yẹ jẹ́ sí fáwọn àwọn láì náà tó yẹ mi tí mo sọ̀rọ̀ ní access facebook mo dẹ̀ nípènijà ojúmọ́ ní ìdí ẹ̀kọ́ níta.
9: àfitọ́mọ yẹlẹ́dẹ́ ò bá ṣe tẹ̀yìn tẹ̀ sí online ọmọ yẹlẹ́dẹ́ ẹ ṣe tiwọn àbí ọmọ yẹlẹ́dẹ́ láwọn ó ṣe ti yín o ẹ mọ̀ sọ pé ẹ mọ̀ ẹ gbọ́ ẹ sọ̀rọ̀ sókè ẹ jẹ́ wọn gbọ́ ẹ sọ̀rọ̀ ọmọ yẹlẹ́dẹ́ ẹ sọ̀rọ̀ sókè ẹ sọ̀rọ̀ sókè. wọ́n ní kí lẹ fẹ́ ọmọ yẹlẹ́dẹ́ ní kí lẹ fẹ́.
12: empowerment ni nǹkan tó bá lè bèrè mi lọ́wọ́.
9: 50,000 la fi hàn pàwọ́ àwọn èèyàn tó ní small scale business ọmọ yẹlẹ́dẹ́ láwọn ò fún yín slot kan ọmọ yẹlẹ́dẹ́ láwọn ò fún yín slot kan.
12: Jamiu lorúkọ mi láti ìlú Adó Àwáyé.
9: bẹẹni sá. ṣé àwọn àwábàdàn látàdó àwáyé ni.
10: lápàǹtì.
9: àwòye fún yẹn lówó wọn ò lọ ra nǹkan yẹn á tẹ̀lé wọn débi tí wọn ti rà báyìí táwọn mọ̀ pé lóòótọ́ ìtọ́fẹ́ fi sinẹ́ fi ṣe àìkówó fún yẹn. jamiu kínni.
12: jamiu yẹkínni ni sá.
9: jamiu yẹkínni láti bí ọdún márùn-ún láti ń ṣe àìkówó fún yẹn wọn ò sọ ní tọ́fẹ́ ṣe àwa tẹ̀lé wọn lọ bí àwọn kiri wọn ò tẹ̀lé wọn lọ. Jamiu yekin lata do awaye e pe phone number yin eyin do e me ti ko ti e me ti ko ti bo so ba nko number ile ba fun sa ko ba nko le iyin o ti lo baun iyin o ti lo baun eyin ka tun gba pe mi eh omo ye leja o fe book card 10 million lo fe na lori eto hello
13: hello e ko eto
9: o ko yin ati bi te tin pe
13: Victoria lati Ajia ni sa
9: Victoria lati Ajia
13: bene
9: se fe da se to bi abeyin na fe gba environment o omo ye leja
13: e jo mo fe gba Hello, sir.
9: Sir, I just saw it, okay?
13: Most of the time, I don't need the any side job. Come on, you can come to the job. I found a job. You know,
9: I'm going to go to APM. I won't find you in the environment. Kill a book on you.
13: Victoria, or Lapo Julia,
9: Bank of Victoria, or Lapo Julia, Lata, dear. Mark, I want to move that good old. I'm going to go to the house. O kan yin ati bi te tin pe.
14: Bogunbe na oga mi.
9: Bogunbe lati be yerunka.
14: Oga mi.
9: Olorun loga.
14: E ba ko ere mi lowo o.
9: Seyin na to fe gbe permit mi.
14: Ah, mo fe.
9: Kabiyesi ni du. Kabiyesi ni du mari. Omo ye leja alpha.
15: Alpha wa na.
9: E tu fa won na
15: loruko egbe wa.
9: Loko egbe APM. O di meta loko APM. Bo so so se lu nti o wa fe fara re wonu osilu. Eh, Bogunbe. Bogunbe suraju din lati be erunka ba nko bogunbe suraju din lati be erunka eyin odi meta omo ye leja eyin se e mo ja ko ogun etan lori radio e mo ja se 10 million le fe na ni o ja ko ogun etan lori radio o ti di meta se kin tu gbe call mi o ti da ba nke mo gbe call mo o da ese eyin omo ye ri ani kin mo gbe call mo o eyin meta ta ti mu e ba nko phone number bogunbe suraju din lati be erunka eyin oju oni ti won lo ko egbe awon APM la won fi n pin slot yun eyin yo mo du yin se ibi te ti mu wa gba na ni wo be eni kan ni kin bi lere pe how confident are you kin fele ka de le wi pe egbe oselu yin APM pe yo le rowo mo nu bo federal
15: sey ibo to wa to nbo yi ibo wa wa laarin omo Nigeria si APC and INEC ipade dojobo
9: omo Nigeria APC INEC
15: ben you know APC at INEC versus omo Nigeria
9: eh le ko APC at INEC po tori pa INEC independent electoral commission ni won
15: eh ton konu sugba ajo mo
9: eh
15: ben ba e sha di registration di igba eh ejo po IOC ngba mi amo soro inte bere la down ni inte le so po
9: oda
15: so sugbon e to nbo yi Nigeria ri bo se ri bara se gbogbo e se ri bo se roto mu si gbogbo lajo ri ipade dojo bo
9: to
15: olon demi gbogbo wa si
9: amen
15: o wa laarin omo Nigeria ati APC versus INEC
9: oda e se mo dupe thank you very much eh Kevin lori Facebook ba n gbe video ti mo send si WhatsApp ba n gbe si ori Facebook bye bye ki awon ara le ki wo ma wo video yen bye bye video e wa wo public school ti ijoba apinle Abia ile eko alakobere e wa wo bi ilu Ebo e wa wo ile eko alakobere ti ijoba apinle Abia ko afi bi ilu Ebo Kevin ba n gbe video yen si ori Facebook bye bye ta wa le mo se fe dato mi o ya bo sun owo re amulele jagukulu oda kan si meji ka fi dato mi o pataki lowo yin doctor Ibrahim Olarewaju Ajiboye aka omo iye eleja nigba tan bo won nikan wa omo iye eleja dedin kabiyesi nigba tan bo won nikan wa Ajayi Abdul Malik lati Ibadan Northeast Aziz Kaide lati Ibadan Northeast ati Mr. Olaide Ajabale si mo gba
15: ben
9: lati Ibadan Southeast e si mo dupe God bless you for being part of this program Abiodun Adewale loko mi mo nbo gbangbala sata o ya bo sun owo re amulele e ku kale. Yo.

0: tó bá dáni lójú kì í kọ́ni lẹ́nu gbangba làṣáta ṣàkátá pàrà làásìntọ́.
1: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ẹ̀yin tẹ̀ báyìí tí lọ sórí Facebook, ẹ mísì o. Ẹ mọ̀ lọ sórí Facebook báyìí. Splash FM 105.5 Ìbàdàn. Splash FM 105.5 Ìbàdàn. Ẹ lọ rè é wo fídíò tí a gbé sí orí Facebook yẹn. Ìjọba àpínlẹ̀ Abia lábẹ́ gómìnà Alex Otti ni wọ́n kọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí wọ́n gbé kọ̀ǹpútà sí, gbé gbogbo ẹ̀ sí, táwọn ọmọ kéékèèké lo tábúlẹ́ẹ̀tì. Ẹ̀sìn bí ìlú Èbó lẹ wà ni o. Ẹ̀yin ẹ lọ rè é wò ó lórí Facebook Splash FM 105.5 Ìbàdàn. Splash FM 105.5 Ìbàdàn. Bẹ́ẹ̀ bá sì tí ìdíbẹ̀ ẹ lè mọ tá à ń sọ. Àfìgbà tẹ bá tó débẹ̀ tẹ bá tó lọ wò ó, ẹ̀yin náà ó rí i pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. Ẹ lọ wo sùkúù yẹn, ẹ rí i pé ó le kú. Ìyún bẹ́ẹ̀ àwògedengbe empowerment tí a ti máa ń sọ ọdọọdún ni a máa ń ṣe W Foundation Annual Empowerment. Lọ́dọọdún yìí là á mọ empower àwọn èèyàn tí wọ́n bá ní small scale businesses pẹ̀lú 50,000 ẹnì kọ̀ọ̀kan. Ṣùgbọ́n tààrà ọ̀tọ̀ tí ń bẹ́ ń bi tọdún yìí ni pé empowerment àti food bank láfiṣe a rú àwọn kan lágbára lórí pé tí wọ́n bá ní okoòwò tó ti pé 50,000 lè bẹ̀rẹ̀ tàbí tí wọ́n ti ń ṣe é lọ ṣùgbọ́n tó nílò owó tí wọ́n ò tún fi sun sókè díẹ̀ sí tí 50,000 ó sì ká nǹkan tí wọ́n bá fẹ́ rà ẹ láǹfààní láti lọ rèé apply. Àbí tí mo ṣe òye bàbá olóore Minnesota wọ́n pé ká mọ̀ dáko àwọn báyé bá ń jáyé tígbà bá ń jẹ́gbà nǹkan ò ní sẹ̀mí yín o bí ẹ sì ti mówó àgbà náà ní wọbẹ̀. Àwọn náà mọ sponsor empowerment lọ́dọọdún 1,000,000 tó ti wà ńlẹ̀ tí wọ́n pé ká tún lò fún empowerment lọ́dún yìí wọ́n sì ní ká mọ̀ dáko àwọn. Wọ́n sì tún fáwa náà logistic lọ́tọ̀ pé owó tẹ̀yìn ní òfìsí logistic running around ìyún ọ̀tọ̀ ṣùgbọ́n tẹ́ ẹ̀ gangan 1,000,000 ojú ò ní tìyìn láéláé báyé bá ń jáyé tígbà bá ń jẹ́gbà. Bàbá olóore Minnesota God bless you. God bless you. God bless you. So bá ṣe ṣe ni pé àwọn èèyàn tí a bá empower ẹ lọ rèé fi àlàyé mo ti post kinní ọ̀hún sórí Facebook ẹ lọ rèé wá Abiodun Adewole WA Abiodun Adewole WA post yẹn wà lórí Facebook mi àárọ̀ náà mo post ẹ mọ̀ lọ́bẹ̀ báyìí báyìí kẹ lọ rèé apply. Gbogbo information tó wà lórí fọ́ọ̀mù yẹn ẹ kọ́ sí under comment section tí ó bá wá ṣe wípé ẹyọ ẹnìkan ó bá ní ó bá fẹ́ apply fún yẹn bíi mẹ́ta àbí mẹ́rin ẹ kọ orúkọ ẹni tẹ́ fẹ́ apply fún sókè pé name néèmù ń tọ̀ ní ọ̀kọ́ wà lókè so a máa discard orúkọ àkáǹtì tẹ fi upload comment tẹ fi upload information so a wà wo orúkọ ẹntẹ ń bá apply torí pé àwọn ẹlòmíì lè mọ gbẹ́tò lọ́wọ́ báyìí ṣùgbọ́n wọn ní access sí android phone wọn sì lẹ́ni tí wọ́n lè bá sọ̀rọ̀ ṣùgbọ́n ẹni tí wọ́n fẹ́ wá bá òun náà fẹ́ apply so ẹ lè lo the same account tẹ́yìn lò lórí Facebook yẹn kẹ́ ẹ fi bá yẹn 20 apply. Àbí tí mo ṣe òye ẹ kàn mọ kó kọ́ńkálukú síbẹ̀ ni pé ẹni báyìí tó ń apply kìnìkan ẹ dẹ̀ bá fi information rẹ̀ síbẹ̀ ẹ lọ rèé wo post yẹn ní ìsìn ó wà lórí Facebook Abiodun Adewole WA ẹ lọ comment síbẹ̀. Àfẹ́ kẹ́nìkankan wá gba fọ́ọ̀mù fisikálì o ọ̀nà títọdún yìí ó gbà ò nìyẹn kò sí physical form kò sí hard copy online ní kẹ́ ti lọ rèé fílì ẹ̀ lórí Facebook a sì lọ rèé jókòó tí a wò. Àwọn tí wọ́n bá kàyẹ láti fún ní empowerment wọ́n gbà á àwọn tó bá wò pé òkè ẹni yìí pẹ̀lú tó kọ empowerment yìí ò ní í ṣeéṣe kó bọ́ sí lọ́wọ́ tàbí tó bá ti pé a wà fáwọn kan lóúnjẹ a fáwọn kan lé empowerment oúnjẹ tá a sì fún yàn kì í ṣe ráìsì agolo márùn-ún àbẹ̀wò agolo márùn-ún tí wọ́n kò nu láìlọ́ǹbàgì ẹ fi àpò dìlọ lé ni ráìsì kóńgò mẹ́rin ẹ̀wà kóńgò mẹ́rin gàrí kóńgò mẹ́rin ńlẹ́ni kọ̀ọ̀kan tá a bá empower ìní ọgbà. Àbí tí mo ṣe òye àpò lẹ́ fi gbé gbogbo ògo kọ́mọ jẹ́ tọ́lọ́hún ìta bọ́jẹ̀tì fẹ́ nìkan kan lórí oúnjẹ ó gbọ́dọ̀ wọ́ọ̀tì 20,000 àbí tí mo ṣe òye so torí ìdí èyí nǹkan tó wà wọ́ọ̀tì wa ẹni tàbá ní kẹwàá àgbà ẹ níwò pé à ṣé nítorí àìsàn gbogbo àwọn àfiwá fẹ́ irọ́ o kóńgò mẹ́rin onìkọ̀ọ̀kan tá a fún yín ẹ lọ apply báyìí lórí Facebook Abiodun Adewole WA ibẹ̀ ní kẹ́ ẹ lọ rẹ̀ fi kọ́mẹ́ǹtì yín ṣọwọ́ sí tàbá rẹ̀ ti ń gbọ́ lásìkò tí ò wà rẹ̀ nìkankan tó lè pè tí ó lè lo Facebook account láti fi apply ẹ lè text message sí sáà tàbí ọlánàṣe oyin kánṣọ́lá ok bàbá ló bùdà bàbá ló bù ó sí ń bì ẹ bá ń kọ bàbá ló bù wá ọlánàṣe oyin kánṣọ́lá ńkọ ní ó sí ń bì èèyà ó dá sáà farabalẹ̀ jáse báyìí sáà àti adéọ̀sùn ní ó sí ń bì sáà nìkan ó yá nọ́mbà ẹni wọ́n fẹ́ test pa ó yá bá ń pe sáà bá ń pe nọ́mbà ẹ̀yin tí ẹ bá ní Facebook tẹ́ ẹ lè lò láti fi apply ẹ mọ mẹ́sẹ́ẹ̀jì sáà owó baba sofia òun ó lọ rèé jókòó sí orí comment section yóò sì máa apply information yóò mọ bá yín fi síbẹ̀ pẹ̀lú àkáǹtì tiẹ̀ ẹ forúkọ yín àdírẹ́sì yín iṣẹ́ tẹ̀ ń ṣe iye ọjọ́ orí yín àti àwọn nǹkan tẹ́ fẹ́ rà tẹ́ rò pé 50,000 lè ká ẹ fi gbogbo ẹ̀ ṣọwọ́ sí sáà yìí wà bá yín lọ fi sí orí Facebook post yẹn yóò bá yín fi síbẹ̀ yóò ràn yín lọ́wọ́ ó yá bá ń pe nọ́mbà ẹ táwọn yóò mọ̀ send sms sí.
2: 070-6205-0290
1: lẹ́ẹ̀kan sí
2: 070-6205-0290
1: tó kò dẹ́ bó ti jẹ́ kò dẹ́ bó ti lóhun ó jẹ́ ẹ̀yin tí ẹ̀ lẹ́yìn tí yóò bá yín apply ládùúgbò ni o lọ́rẹ̀ ní ọmọ ẹ̀yin gẹ́gùn ní fóònù lára àdúgbò tó lè bá yín apply tẹ́ ẹ̀rí bí tẹ́ lè yí sí ẹ pé nọ́mbà sáà òun wà lórí Facebook ẹ send sms sí yóò sì bá yín enter intervas sí sọwọ́ sí tún pe nọ́mbà lẹ́ẹ̀kan sí má bàa ní àwọn tí o ti rí mú pápápá.
2: 070-6205-0290 mẹ́sẹ́ẹ̀jì ni o kì í ṣe kọ́ o.
1: Gbogbo application máa parí tó bá ti dé Monday òní ni Saturday ẹ apply lónìí ọ̀la Sunday àti Monday tó bá ti dálẹ̀ Monday application parí nu ọjọ́ Saturday ti ń bọ̀ ilé empowerment yẹn o kékulé ó gbọ́ kó sọ fún Togo káàdọ̀ gbọ́ kóró fún òbẹ̀ sms ní kẹ́ mọ́ send sísá ẹ mọ́ pe nọ́mbà rẹ o ẹ̀yin tẹ̀ ń pe nọ́mbà rẹ pípè yẹn ò lè ṣiṣẹ́ o sms ní kẹ́ mọ́ send sísá ẹ̀yin tó bá ti ń pè wọ́n ní bọ̀sùn lòun ó blọ́ọ̀kù yín bọ̀sùn lòun lòun ó blọ́ọ̀kù yín tábà wá rẹ̀ ni tí ń gbọ́ ètò yìí lọ́wọ́ báyìí tó sì wú láti jẹ́ alábàápinnu sí olóore ìbí tọmọ yẹ lẹ́dà ọmọ yẹ lẹ́dà wá sórí ètò bí àlejò wọ́n sì gbọ́ pàǹ sọ̀rọ̀ sí olóore àwọn náà sì kíyìn sínú ẹ̀ tábà rẹ̀ tí ń gbọ́ mi lásìkò ìtọ́lọ́ sì fi ṣe ọlọ́kàn pé I could be part of this too ẹ dákun ẹ̀yin náà ẹ lè bá wa fi owó sínú àpò àsùnwọ̀n WA Foundation tá a fi mọ́ ṣiṣẹ́ olóore ẹ jẹ́ ń pe àkáǹtì nọ́mbà tó bá wù yín láti bá wa dá sí tọ́lọ́hun WA Foundation ẹ mọ̀ gbọ́ 10-16-08-9322 Zenith Bank ní àpò àsùnwọ̀n tá ń lò WA Foundation ni ó gbé wá tẹ bá fẹ́ ṣe transaction lórí fóònù yín 10-16-08-9322 Zenith Bank WA Foundation tẹ̀yìn náà bá fẹ́ bá wa dá sí tọ́lọ́hun wá sì pẹ́ fẹ́ mẹ́sẹ̀jì mi gangan láti sọ pé okay èmi náà fẹ́ be part of it ẹ wá gbápò ráìsì kan lọ́dọ̀ mi ẹ fi kún tẹ nílẹ̀ ẹ wá gbápò ẹ̀wà kan ẹ fi kún tẹ nílẹ̀ ẹ wá gbápò gàrí ẹ fi kún tẹ nílẹ̀ àbí support whatsoever ẹ mẹ́sẹ̀jì mi lórí +234-80-7943-7601 +234-7943-7601 ni nọmba mi 080-7943-7601 kápé láti nàìjíríà láti ilẹ̀ òkèèrè +234-80-7943-7601 whatsapp message only àbí tí mo sọ òye bọ́ ẹ bá fẹ́ tí àlẹ́yìn láti jẹ́ alábàápinnu sí olóore ètò àdẹ́kọ́kọ́ lọ́hùn kó ràn yín lọ́wọ́ sáà ìdé tí ń bọ̀ láàṣẹ o bọ́lọ́hun ti ń bẹ̀ tí ẹ̀mí ẹ̀ wà ẹ̀yìn náà ẹ̀ dá sí tọ́ lọ́hùn kàlẹ́bà àjọ níláàdá nínú sí olóore tá à ń sọ yìí WA Foundation 10-16-08-9322 Zenith Bank ní àpò àsùnwọ̀n tí à ń fi owó sí olóore lèmi fẹ́ jẹ́ láyékáyé nígbàkúùgbà ọlọ́run dákun jọ́ sẹ́mi láńgẹ́lì mọ̀ sẹ́mi lé èèyàn lásán àwáyé mọ̀ sẹ́nìkan lóore èèyàn lásán.

0: ìjà akẹ́kẹ̀ẹ́ rẹ̀. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wá.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Bíralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 0807 112 4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
5: Mo ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣèdó.

0: Flash FM 105.5.
1: Guess what? We are still the most listened to radio station.
2: Yeah, that's right.
1: We are still the best.
2: Don't let you know it.
1: We are Splash 105.5.
3: You already know. No.
4: Mo ti bẹ̀rẹ̀ fún olèṣẹ́ aláìmọ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nì gbàgbé.
6: Two years ago, the biggest radio raffle hit we always won.

0: E kaabo si ori eto iwosan irora okan. E si seun pe e darapo mo mi. Oruko mi ni Ayo Olugbusi. Eto iwosan irora okan yi je agbejade ti egbe Bibeli ti Nigeria. Bawo ni o se mo eni ti o le gbekele leyin irora okan. Bawo ni o se le ri iwosan fun aye re. Bawo ni o se le tesiwaju lati ma gbe aye lekun rere. Loni lori eto wa o ko bi o se le jowo irora eyi to wa ni okan re a o se agbeyewo itan Julie odomobirin kan ti o ni ogbe okan eleyi ti o da duro lati tesiwaju pelu aye re bi itan na se lo niyi
1: ha a ma dun ni pupo nibo ni o gbe gbogbo irora isonu si
2: Julie omo ọdún mọ́kànlélógún tó jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ gíga yunifásitì ti gbé ní orílẹ̀-èdè kan tí ogun ẹlẹ́yàmẹyà ńlá ti ṣe lọ́ṣẹ́ ìjà yìí ló pa bàbá àti ẹ̀gbọ́n Julie obìnrin ní báyìí Julie fẹ́ padà sí ẹnu ẹ̀kọ́ rẹ̀ ṣùgbọ́n ní ojúmọmọ ìrẹ̀wẹ̀sì ọkàn máa bá a fínra òwú rẹ̀ sì kún fún àlákàlà
3: ara mo fẹ bèrè ìbéèrè kan lọwọ wa kini o ma n ṣẹlẹ si wa nigba ti a ba ni iriri iṣẹlẹ to mu irora okan dani nje enikeni mo ni bi
2: loni Julie n kopa ninu ipade apero ti ile iṣẹ kan ti ki ṣe ti ijọba dari rẹ lati jiroro lori ihuwasi eniyan leyin ti won ba ti ni iriri iṣẹlẹ to mu irora okan lọwọ
3: ìdàmú ọkàn lè dé bá wa tàbí ìrẹ̀wẹ̀sì ohun ìbínú a sì lè má lè dákẹ́ ẹkún sísun ǹjẹ́ ẹnikẹ́ni wà níbí tí ó ti ṣẹlẹ̀ sí rí
1: gbogbo rẹ̀ pátá ló ti ṣẹlẹ̀ sí mi
3: ọ̀pọ̀ nínú yín tilẹ̀ lè máa ronú nípa ìṣẹ̀lẹ̀ náà láìmọye ìgbà
2: bí Julie ṣe ń rò nípa bí wọ́n ṣe pa bàbá rẹ̀ àti ẹ̀gbọ́n rẹ̀ obìnrin ó gbìyànjú láti má ṣe sunkún ní ojú gbogbo ènìyàn
3: lọ́pọ̀ ìgbà ọ̀pọ̀ ènìyàn bẹ́ẹ̀ máa ní orí fífọ́ tí inú sì máa ń run wọn.
1: A jẹ́ pé ìdí nìyẹn tí mo fi ń ní irú orí fífọ́ àti inú rírun bẹ́ẹ̀.
3: Nígbà mìíràn ara àwọn ènìyàn kì í lélẹ̀ wọ́n a máa rò wípé kí ni ó ń ṣẹlẹ̀ sí àwọn yìí wọ́n á tiẹ̀ máa rò pé bóyá àwọn ní ẹ̀mí èṣù ni ṣùgbọ́n ẹ̀yin ara ẹ má fòyà tí a bá rí irú ẹni tí ohun wọ̀nyí ń ṣẹlẹ̀ sí ó jẹ́ ohun tó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ìrírí tàbí gbígbọ́ nípa ìṣẹ̀lẹ̀ ìrora ọkàn kan.
1: Èyí ràn mí lọ́wọ́ láti mọ̀ pé orí mi kò dàrú rárá ṣùgbọ́n èé ṣe tó fi jẹ́ wípé títí di àkókò yìí inú mi ṣì ń bàjẹ́.
2: Ìdánilẹ́kọ̀ọ́ náà kò dárúkọ Ọlọ́run gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì sì nìyí Julie fẹ́ mọ̀ bóyá Ọlọ́run mọ ìrora òun.
1: Níbo ni Ọlọ́run wà ṣé ó bìkítà nípa ohun tó ṣẹlẹ̀ bí ṣe yóò ràn mí lọ́wọ́ báyìí mo nílò kí ó wo ọgbẹ́ ọkàn mi yìí sàn.
2: Julie gbọ́ pé ìjọ kan lágbègbè tí olùṣọ́ àgùntàn Emmanuel ń darí rẹ̀ ń ran ọ̀pọ̀ ènìyàn lọ́wọ́ láti rí ìwòsàn. Ní ọjọ́ ìsinmi tó tẹ̀lé ó pinnu láti lọ jọ́sìn níbẹ̀.
4: Hallelujah, hallelujah, ẹni máa mọ́.

0: àwọn mìíràn nínú yín ló ní ẹ̀dùn nítorí wípé ẹnìkan tí wọ́n fẹ́ràn ó kú lásìkò ogun náà.
1: Jùlí mọ̀ lára rẹ̀ pé omijé òun dà sí apá rẹ̀.
0: Ǹjẹ́ o mọ̀ pé o lè gbé ìrora rẹ wá sọ́dọ̀ Jésù? Ìwé Àìsáyà 43 wípé ó rí ìrora wa, ó sì gbé ìbànújẹ wa. Ó kú lórí àgbélébù fún ẹ̀ṣẹ̀ àti fún ìjìyà ohun gbogbo tí ẹ̀ṣẹ̀ mú wá. Àìsàn, ikú àti ogun. Ó ń bèrè wípé kí o jẹ́ kí òun bá ọ gbé ìnira rẹ.
1: Pẹ̀lú gbogbo ọkàn rẹ̀, Jùlí fẹ́ kí Jésù mú ìrora rẹ̀ lọ.
0: Lónìí, mo ti fi ìwé àti ìkọ̀wé síta. Ẹ jẹ́ kí a lo àkókò díẹ̀ nínú ìdákẹ́jẹ́ láti bi Ọlọ́run kó fi hàn wá irú ìrora tí a ní. Kọ wọ́n sínú ìwé tó wà lọ́wọ́ rẹ.
1: Jùlí kọ nǹkan sínú ìwé rẹ̀ kún. Ó sì ń sunkún bí ó ṣe rántí bí ó ti ṣe dojúkọ àwọn nǹkan tó bani lẹ́rù jọjọ lójú ogun náà.
2: Jésù Olúwa, mo mọ̀ pé o kú fún mi, ṣùgbọ́n ṣe o kú fún àwọn ẹ̀dùn àti ẹ̀rù mi náà? Ṣé o lè ràn mí lọ́wọ́ lónìí? N kò lè dá yìí gbé, mo nílò kí o bá mi gbé.
0: Ní báyìí, mo fẹ́ kí ẹ kóra jọ ní ìpín 2 àti 3. Bí ó bá ràn ọ́ lọ́rùn, ṣe àjọpín ohun tí o kọ sílẹ̀ pẹ̀lú ẹnìkejì rẹ, kí ẹ sì gbàdúrà papọ̀.
3: Olúwa mi, jọ̀wọ́ ran Jùlí lọ́wọ́ láti rí ìwòsàn. Jọ̀wọ́ jẹ́ kí àlákálá rẹ̀ pòórá.

0: yín wá síbi àgbélébù.
1: Olùṣọ́ àgùntàn gbàdúrà fún ìjọ rẹ̀ bí gbogbo ènìyàn ṣe ń fi ìwé wọn sínú apẹ̀rẹ̀ níbi àgbélébù. Ó wá darí gbogbo wọn lọ sí ìta tí wọ́n sì gbé apẹ̀rẹ̀ náà pẹ̀lú wọn.
2: Ọlọ́run mi, sọ eérú ọgbẹ́ ọkàn wọ̀nyí di adé ẹwà.
1: Lẹ́yìn náà, olùṣọ́ àgùntàn ṣàìṣáná, ó sì fi ran ìwé náà. Dùlé wo bí iná ṣe jó ìwé rẹ̀, ohun gbogbo tí ó ti kọ́ sì di eérú.
2: Nípa jíjó àwọn ìwé yìí, a fi ìrora wa fún Kristi, a sì bèrè pé kí ó wò wá sàn. À ń bèrè pé kí Jésù gba ìyá wa, kí ó sì bẹ̀rẹ̀ ìrìn àjò ìwòsàn. Jésù, gbọ́ àdúrà wa.
3: Tó sùn ní ọmọ náà, jọ̀wọ́ mú ìyá mi kúrò. Tó sùn mú gbàdúrà kí o mú ìyá mi kúrò.
1: Lẹ́yìn ìgbà díẹ̀, lálẹ́ ọjọ́ náà, Jùlí sùn lọ. Ní ìkẹyìn, ó ní àlàáfíà Ọlọ́run.
3: Jésù, o ṣeun pé o mú ìrora mi kúrò àti pé o wà nítòsí mi.
4: Jùlí rí ìwòsàn gbà nípa yíyọ̀nda ìrora rẹ̀ fún Kristi. Ǹjẹ́ o ṣetán láti gbé ìrora rẹ lọ sí ibi àgbélébù Kristi? Ọ̀rẹ́, o lè gbẹ́kẹ̀lé Olúwa Olùgbàlà wa, ẹni tí yóò wu ìrora rẹ, tí yóò sì fún ọ ní ìrètí, yóò sọ ìyà rẹ di ayọ̀. Ẹ jẹ́ kí a fetí sílẹ̀ sí Jemisi, Stefano, Rebecca àti Magdalene bí wọ́n ṣe ń fojú sùnrùkùn wo ìtàn yìí.
5: Ìtàn ńlá lèyí.
6: Ìtàn ńlá.
5: Ẹ wá gbọ́. Kí ni ẹrù nípa kíkọ ìrora wa sílẹ̀ sínú òwe gan?
7: Wo Jemisi.
5: Mo ń jẹ́ ọ.
7: Mo rò pé ó ṣe ìrànlọ́wọ́ fún Jùlí láti ronú nípa ìrora rẹ̀ tí ó fẹ́ jọ̀wọ́ fún Ọlọ́run.
6: Bẹ́ẹ̀ni.
7: Kí ó sì kọ́ sílẹ̀.
6: Bẹ́ẹ̀ gan lórí, ó jẹ́ ọ̀nà kan gbòógì tó ṣe ìrànlọ́wọ́ fún láti fi ìrora

0: se irora wa ti lo niyan
1: stefano nigba miran iwosan le waye lese kese sugbon lopo gba a ma gba akoko ipati wa wa ni pe ki a fi irora wa fun kristi ki a si bere lowo re fun iwosan to peye
2: be ni o jemisi iroyin yanu nla ni yi jemisi pe a ni ibi ti a le ko irora wa lo a ko nilo lati nikan da gbe
1: iroyin ayo iroyin ni eleyi
2: be ni ami
3: ami
4: nje o fe ki irora aye re di eru nje o fe mo bi jesu se le wo ogbon kan re san nje o nilo eni ti o le ba soro tabi eni ti o le gbadura pelu re jowo kan si wa ni egbe bibeli ni agbegbe re nje o mo pe bibeli se apejuwe jesu bi eni kaanu jesu wa lati orun si aye ki a le kegan re ki a si ko sile o to ikoro ibanuje wo eyi mu ki o je apere olutunu wa pipe o je ara eto ni orun ti o bere lati ipinle se e sa afeti si itan olugbala ti a se ileri re
5: ni atete ko se adamu ati ifa gbe ninu aye ti o pe ninu ogba ti o pe lojojumo won ba olorun rin won si n ba soro ni ojo kan angeli kan ti inu bi ti o si ti subu satani wa gege bi ejo o si tan won lati dese e ko nilo lati gboro si olorun lenu eyin na le dabi re ayori si re re adamu ati ifa sa igboran si olorun o mu ese iparun ati ijiya wa sinu aye won ti o pe sugbon olorun feran araye to be to fi se iliri olugbala eni ti yo segun ese ati iya
6: satani lojo kan opin yo de ba o iru omo efa yo fo ori re
5: fun igba pipe awon woli olorun kede adari to lagbara ju mose lo ati oba to ga ju dafidi lo nipase woli aisaya si ni olorun ti se iliri pe olugbaya yo jiya yo si ku ki se fun ese ara re sugbon fun ti gbogbo eniyan
0: ni ti re Bethlehem lati nu re ni oba kan yo ti jade wa ti o joba lori Israeli loruko mi
5: leyin igba pipe angeli kan yo si wundia kan odomobirin Maria lati kede ibi olugbala na
4: iwo yo bi omo okunrin kan iwo yo pe oruko re ni Jesu yo je eniyan nla a o si ma pe ni omo Olorun oga ogo
7: iranse Oluwa ni mo je je ki eyi re fun mi gege bi oro re
5: gege bi awon woli ti so tele abi Jesu nipase Maria wundia Jesu rin lati ile to de ilu nla lati waasu fun awon onirobinu je okan o si mu won lara da gege bi woli Isaiah se wi
0: ni igba na ni oju afoju yona ti eti odi o si si
5: nigba ti Jesu nko ni gbogbo eniyan ni enu ya nitori pe o soro pelu ase ati aanu
8: alabokun fun ni awon olokan mimo nitori won o ri Olorun alabuku fun ni awon onilaja nitori omo Olorun ni a o ma pe won
5: o so nipa ijoba titun ti yo gba awon talaka awon opo ati awon ti a ko sile ona isowo ronu yi o yato si eyi ti awon olori elesin nko won ko ni pe awon eniyan ni lati tele awon ilana gigun kan lati le wo Olorun ko ye won pe awon woli won so tele nipa olugbala to ni irele ti njoba ni okan wa
0: Oluwa Olorun ti kun mi pelu emi re o ti yan mi o si ran mi lati mu iroyin ayo to awon otosi wa lati wo awon onirobinu je okan san lati kede idasile awon de ati ominira
1: fún àwọn tó wà nínú túbú.
5: Ní ọjọ́ tó ku ọ̀la tí àwọn olórí ẹ̀sìn mú Jésù, ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé òun ní láti jìyà kí àwọn ba lè yè.
3: Òtítọ́ ni èmi sọ fún yín, ẹ̀yin yóò ké, ẹ ó sì sunkún, ṣùgbọ́n inú ayé yóò dùn, inú yín yóò bàjẹ́, ṣùgbọ́n ìbànújẹ́ ẹ̀yin yóò padà di ìdùnnú. Irú ìdùnnú tí ẹnikẹ́ni kò lè gbà kúrò lọ́wọ́ yín.
5: Àwọn olórí ẹ̀sìn fẹ́ pa Jésù, wọ́n mú ète bí wọn yóò ṣe mú kí á dá lẹ́bi sí ikú lórí igi àgbélébú. Ní ìparí, wọ́n kan Jésù mọ́ àgbélébú, ọkùnrin aláìlẹ́ṣẹ̀, láìmọ̀ wọ́n mú àsọtẹ́lẹ̀ nípa rẹ̀ ṣẹ́.
1: Bí àgùntàn tí a mú lọ láti pa, bí àgbò tí a ṣetán láti rẹ́rùn rẹ̀, kò sọ nǹkan kan.
9: Bàbá, dáríjì wọn nítorí tí wọn kò mọ ohun tí wọn ń ṣe.
5: Lẹ́yìn ọjọ́ mẹ́ta tí Jésù kú lórí àgbélébú, ó jíǹde kúrò nínú òkú. Bí Ọlọ́run ṣe ṣe ìlérí nínú ọgbà Ídẹ́nì, àfọ orí Sátánì, Jésù san gbèsè fún ẹ̀ṣẹ́ wa. Bákan náà ni ó ṣẹ́gun ikú, kìí sì í ṣe ọ̀tá wa mọ́.
1: Ṣùgbọ́n a pa lára nítorí ẹ̀ṣẹ̀ wa, a nà án nítorí ìrékọjá wa, ìnà àlàáfíà wa wà lára rẹ̀, nípa iná rẹ̀ ni a sì fi mú wa lára dá.
5: Jésù Kristi, olùgbàlà tí ó jìyà fún wa, ní olùtùnú wa ní àkókò àìní wa. Ó jíǹde kúrò nínú òkú, ó sì ní agbára láti wo ọgbẹ́ ọkàn wa sàn.
4: Jésù fi ògo rẹ̀ sílẹ̀ láti jìyà, kí àwa lè fi ìyá tiwa sílẹ̀, kí a sì gba ògo rẹ̀. Ìfẹ́ nìyẹn, àbí? Ẹ tẹ́tí sí Jémísì, Rebeka, Stefano àti Magdalene, bí wọ́n ṣe kó ìrora tí wọ́n lọ sí ibi àgbélébu Kristi.
1: Ó dà báyìí, a ó ṣe iṣẹ́ kékeré kan láti ran ara wa lọ́wọ́ láti mú ìrora wa tọ Jésù Kristi, kí a sì bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìwòsàn. A nílò ìwé àjákọ kékeré àti kọ̀wé, àbí a ti ní ń bí ni?
2: Jẹ́ kí n mú tèmi o,
10: Rebeka, ṣé wọ́n lè jáwé gé èmi lẹ́ẹ̀kan bá mú jọ?
1: Oṣé ẹ ti ṣetán?
10: Oṣé.
1: Ó dà, ẹ jẹ́ kí a lo àkókò ìdákẹ́ jẹ́jẹ́ díẹ̀, kí a sì kọ àwọn ìrora tí a fẹ́ kó lọ fún Kristi sílẹ̀. Ẹ wá gbọ́ o, ó lè jẹ́ ìṣẹ̀lẹ̀ ìrora kan tí o ti là kọjá gẹ́gẹ́ bí ẹnìkan, tàbí ohun tó ti wò, kódà ó lè jẹ́ èyí tí o gbọ́. Ìṣẹ̀lẹ̀ náà, ó gbọ́dọ̀ jẹ́ láti inú ọkàn rẹ, kí o sì kọ́ wá sẹ́ni tí ó wòwe rẹ̀ o.

0: ṣe ti ṣe tán ní báyìí a ní àǹfààní láti sọ pẹ̀lú ara wa o lè sọ púpọ̀ tàbí níwọ̀nba bí o bá ṣe fẹ́ a yóò sì tẹ́tí sí ọ láì gbára wa nímọ̀ràn ẹ ṣáà fetí sílẹ̀ ta ló fẹ́ bẹ̀rẹ̀ bí.
1: Ó dáa èmi á sọ tèmi nígbà tí màmá mi kú mo di ọmọ ọdún márùn-ún.
2: Ó yá arábìnrin
3: tẹ̀síwájú Rebecca àńgọ́.
1: Ó dáa inú mi bàjẹ́ púpọ̀ lákọ̀ọ́kọ́ ó rò pé èmi náà yóò kú ni o nígbà tí mo pé ọmọ ọdún méje bàbá mi fẹ́ ìyàwó mìíràn ní ìbẹ̀rẹ̀ ohun gbogbo ń lọ dédè àmọ́ nígbà tí ìyàwó bàbá mi ní ọmọ méjì fún bàbá mi ó pojú ọrẹ́ dà ó bẹ̀rẹ̀ sí ní kórira wa ẹ wo àárò ìyá mi ṣe mí púpọ̀ kódà ní báyìí àárò rẹ̀ sọ mí nítorí náà mò ń mú ìrora yìí nínú ọkàn mi wá sí ibi àgbélébùú Jésù mo sì ń béèrè lọ́wọ́ rẹ̀ kí ó wo ọgbẹ́ ọkàn mi sàn.
0: Wọ́n sọ fún Rebecca lọ́sẹ̀ fún ó ṣe tí o sọ léyìí fún wa ó jọ bí ọgbẹ́ ọkàn tó gbilẹ̀ gidigidi.
1: Bẹ́ẹ̀ni.
0: Ǹjẹ́ a tún wá rẹ́ nìkankan tó tún fẹ́ sọ rírí tiẹ̀ bí.
3: Ní tèmi Jèmísì mo fẹ́ mú ìrora ìfìdírẹmi nínú ìdánwò mi wá ìjákulẹ̀ ńlá ló jẹ́ fún mi ojú tí mi púpọ̀ mo sì dàbí òpònú.
2: Pẹ̀lẹ́ o Stefano ó jẹ́ ìyàlẹ́nu púpọ̀ pé o kò páàsì ó jẹ́ ọ̀dọ́kùnrin tí orí rẹ̀ pé.
1: Ó ṣeun ṣeun a ó gbàdúrà pé kí Ọlọ́run wọ ọgbẹ́ yìí sàn Stefano ó gbọ́.
3: Ẹ ṣé.
2: Mo wòye pé èmi ló kàn báyìí o.
1: Ìwọ ni.
2: Nǹkan kan tó wà lọ́kàn mi tí n kò sọ fún ẹlòmíràn rí.
1: Sọ.
2: Ní ìgbà tí mo jẹ́ ọmọ ọdún 13 mo rí i pé wọ́n fi ipá bá màmá mi lò.
1: Pẹ̀lẹ́.
2: Èmi sì ni ọmọ tí wọ́n bí nípasẹ̀ rẹ̀.
1: Madalini. Ìyẹn gbọ́dọ̀ jẹ́ ohun tó le púpọ̀ fún ọ o.
2: Bẹ́ẹ̀ni Rebecca gbogbo rẹ̀ dàrú mọ́ mi lójú. Ta ni bàbá mi gan.
1: Àìsí o.
2: Níbo ló wà. Ǹjẹ́ ó ń ronú nípa mi. Báwo ni ó ṣe rí lára ìyá mi gan.
3: Àti pé báwo ló ṣe rí lára rẹ̀ gan náà.
2: O ṣe Stefano. Ó dàbí ẹni wípé n kì í ṣe ara ibí yìí bíi pé wọ́n kàn ṣèṣì bí mi ni.
1: Madalini. Bíi pé ilé ayé rẹ̀ yàtọ̀ pátápátá.
2: Bẹ́ẹ̀ni Rebecca dájúdájú mo sunkún púpọ̀ láti ọdún wọ̀nyí wa ọgbẹ́ yìí ti sàn díẹ̀ ṣùgbọ́n mo sì ń ní ìrora rẹ̀ nígbà tí mo bá ronú nípa rẹ̀.
0: Bí a ṣe sọ ìwòsàn máa gbọ̀ ọ̀pọ̀lọpọ̀ àkókò Madalini ronú nímọ̀ọ́bà.
2: Ó dájú bẹ́ẹ̀ Jèmísì mo ń mú èyí tó kù sílẹ̀ nínú ìrora yìí sí ibi àgbélébùú.
0: Ó ṣeun Madalini. Ní tèmi mo ti kọ ìrora mi sínú ìwé ṣùgbọ́n mi ò tíì ṣetán láti sọ fún yín báyìí.
1: Kò burú.
0: Ṣùgbọ́n mo béèrè pé kí ẹ gbàdúrà fún mi nítorí pé ní ti òdodo mo ní ìrora ní ọkàn mi púpọ̀.
2: Bẹ́ẹ̀ ni
3: a ó gbàdúrà
2: fún ọ.
3: Eléyìí dájú
1: Jèmísì.
0: Báyìí ẹ jẹ́ ká lo àkókò gbàdúrà fún ẹni tó wà lọ́wọ́ ọ̀tún rẹ̀.
2: Kò burú Jèmísì mo gbàdúrà fún Rebecca Jésù a dúpẹ́ lọ́wọ́ rẹ pé Rebecca lè wá sọ́dọ̀ rẹ lónìí pẹ̀lú ìrora tó wà lọ́kàn rẹ̀ Olúwa a gbàdúrà pé kí o wo ọgbẹ́ tó gbà nípasẹ̀ kíkọ̀ tí ìyàwó bàbá rẹ̀ kọ́ kí o wá wò sàn ràn án lọ́wọ́ láti bẹ̀rẹ̀ sí í dáríjì ní orúkọ Jésù ni a gbàdúrà.
3: Amí.
1: O ṣeun Madalini. Wọ́n gbàdúrà fún Stefano.
3: O ṣe ọ̀rẹ́ mi.
1: Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá wa, a gbàdúrà fún Stefano lónìí. Jọ̀wọ́, tó fi dá a lójú pé o fẹ́ràn rẹ̀ bó ti wù kó ṣe nínú ìdánwò rẹ̀. A sì gbàdúrà pé o ràn án lọ́wọ́ láti ṣe àṣegege nígbà mìíràn. Ní orúkọ Jésù ńlá gbàdúrà.
3: Àmì. O ṣe. Ẹ jẹ́ ká gbàdúrà fún Jèmísì báyìí. Olúwa, o mo ohun gbogbo o si mo irora okan Jemisi Oluwa jowo wo irora okan re san bi o ti se mu wa siwaju re fun iwosan ni oruko Jesu la gbadura
2: amen
4: o se gan Stefano emi nu o gbadura fun Magdalene
2: ma se
4: Oluwa a gbadura pe ki owo Magdalene san lowo gbe tin gbe ka a gbadura pe ki iwosan na ko si jinle ninu re ju tateyin wa lo a bere yi nitori oruko re Jesu Oluwa wa
2: amen o seun
4: ni bayi e ka iwe yin ki enikeni ma le ri ohun ti e ko e mu won wa si bi agbele bunbi bi e se nse yi gbadura lati nu okan re ki o si jowo orora re fun Jesu gbadura pe ki o ko irora re lo ranti o kun fun iya re ati fun ese re pelu ni bayi e je ka ko awon iwe na lo sita a dana sun won nibe iyen lati fi safihan pe a ti fi won fun Jesu tan yanyan e je ka gbadura nje Olorun a dupe lowo re bipo n gbo adura ti wa a dupe fun eru yi to ran wa leti bi o se gbe irora wa lo ori agbelebu re ni oruko Jesu ni a gbadura
2: amen.
5: Àfihàn tó ń yìlè yìí ó fihàn bí Jésù ṣe kú láti kó ìyá aráyé lọ kí ló dé tí ìwọ náà ò fi gbìyànjú láti mú ìrora rẹ lọ sí ibi àgbélébù kọ ìṣòro rẹ sórí ìwé àjákọ kan kí o sì bèrè lọ́wọ́ Ọlọ́run láti mú ìjìyà ọkàn rẹ kí o sì bá ọ gbé e ó ti ṣe ìlérí láti tù ọ nínú ọ̀rẹ́ mi fi àkókò yìí tẹ́tí sí ọ̀rọ̀ wọ̀nyí nínú ìwé Àìsáyà orí 43 ẹsẹ̀ 5 jẹ́ kí ọ̀rọ̀ wọ̀nyí mú ìwòsàn wá fún ọ lónìí ṣùgbọ́n aṣá ní ọgbẹ́ nítorí ìrékọjá wa apá ní ara nítorí àìṣedédé wa ìnà àláfíà wa wà lára rẹ̀ nípa ìná rẹ̀ ni a sì fi mú wa lára dá
6: torí ní àbí Jésù.

0: tan ayara le gege bi e se mo ba se ma se eto wa eto iwo so irora okan lati owo egbe bibeli ti Nigeria ta mo si Bible Society of Nigeria ere onise eleyi te koko gbo ohun na lo nsoro nipa gbigbe awon irora wa lo si ese agbelebu gbogbo awon ohun ta ba nla koja irora okan ni titara ni titi emi ni ibi kibi ti irora to ba tin ba wa fira ohun na ni o ngba wa niyanju lati ri wipe agbe lo si ese agbelebu ati se ibi ti Jesu Kristo Oluwa wa ti o ti ko gbogbo inira wa to ti ko lo eleyi na ni mo se fi kiyin kaabo si abala keji lori eto iwosan irora okan ni ikani omoluabi splash 105.5 fm to ba je pe igba kokoko ti leleyi te ndarapo mo wa lori eto yi ba se ma nse losose na leleyi lojo abameta ni ago merin titi di ago marun oku iseju meedogun 4 to 4:45 pm beni temilade aloko ohun na loruko titi mi ere onise ta si gbon kokoko nse o lati fi gbara wa ni oju ati lati fi ni agboye ekun rere daada nipa ohun ti a fe soro le lori loni yi akori ta tun mu ta sese mu ohun na ni o soro nipa gbigbe irora wa inira wa tabi ohun ta nla koja lo si ese agbelebu fun bi iseju melo kan to ku keto yi o fi pari a mu awon ibere kan tabi meji ele to ba le ma tawo tese ni okan wa nipa akori yi sugbon ko to digba na ele pe wa sori 091 6188 7383 lekan si 091 6188 7383 baba wa na resi wa nbi pastor daniel faride eseun e ba mi ki awon ara le
1: eyan ara le mu ki wa ku de dasiko yi o agboro olohun gbogbo roro okan wa esa gbelebu yo ba mu kuro
0: ani amin oruko jesu ibere akoko ni wipe kini a le pe ni irora okan gangan ati pe ta ba nsoro nipa irora okan kini o tumo si
1: irora okan o je ohun ti agbara wa oka ti o sele si eyan papa to ba je nkan ibi tabi nkan ti o kayan laya to je nkan banuje lo saba ma nje orisirisi re lo si wa imi wa to je pe eyan fi se re imi wa to je pe eyan o le ja isan ti eyan ko ti eyan wa nwo pe ewo leleyi o le je nti awon eyan fi kanyan papa laye isin ti ipani nipa kupa po igbe ni po ko se se kirun kan be sele siyan ki aye eyan ma ko soke ko de se se ki eru won bayan elenu je meta yi lagbo teni kan ti won pa ogbo ebi re to won fi onikan le ton won wi pe kini o se irora kan ru eleyi patapata olorun nikan lo le mu ko ko si wasu te le mo wa si ko le jora won ko le jora won rara awon imi irora kan mi si wa to je pe awon orun lo wun ati ni gbe keyan la lu e koja won apere ninu bibeli Olorun ni Abraham amọ rẹ n lọ si inu igbekun fun iriwo ọdun amọ diẹ ti Abraham fi sọ fun Olorun pe oun o fẹ amọ sibẹ sibẹ Olorun si mu lere yen ise amọ Israel lọ si igbekun ni ilẹ Egypt fun iriwo ọdun 400 years kun to kuro nbẹ ninu ere ti Johanu ori kẹsan awọn ọmọ Jesu ati Jesu n lọ wọn ba ri ọmọ kan pe eleyi o fọju lati kekere o ti dagba àwọn yìí wọn máa ń béèrè pé ẹskísà ọgá wa jésù ṣé ìyá rẹ ló ṣẹ ni àbí ẹbí rẹ ló ṣẹ ni kí ló fà á tí gbogbo ilé fi dé ba jésù sọ fún ẹ pé kì í ṣe ẹsẹ ìdílé o kì í ṣe egún ìdílé o ṣùgbọ́n láti fi ògo ọlọ́run hàn ni tí mo kàn ń gbà wá níyànjú ni pé gbogbo ẹ̀dùn ọkàn wa pátápátá ohunkóhun tó lè dé bá wa ẹ má jẹ́ ká ropin láti ní kó gbẹ̀mí wa ẹ má jẹ́ ká kọ́kàn wá gbà wípé ibẹ̀ láyé parẹ́ sí ayé ò parẹ́ síbẹ̀ o ayé ò parẹ́ síbẹ̀ gbogbo ìgbà náà là ń sọ pé jésù ó dé òun nìkan ló mọ̀ gbà tóun ó dé olúkàkù ni kó gbélé ilé ayé tiẹ̀ kó fi rọrùn ní yorùbá ni nínú ìgbágún ni màrúwó ti ń ṣògo bó ṣe wù kí ayé le tó ọlọ́run retí ẹni tí ó làájá ẹni tí ó fi ògo làájá lórúkọ jésù gbogbo ìrora ọkàn wa ọlọ́run bá mú kúrò.
0: Àmì àmì ní orúkọ Jésù. Ẹ bá gbàgbé lẹ́ẹ̀kan sí pẹ̀lú pé wá sórí 0916188733. Ìbéèrè eléyìí náà ló ń sọ wípé ṣé ìrora eléyìí tó ní ṣe pẹ̀lú ọkàn tàbí ìròrí tàbí ti ọpọlọ eléyìí tá a mọ̀ sí emotional pain ṣé ó ní ewu àbí ó ní ìpalára ju eléyìí tó jẹ́ ti ara gangan lọ. Ilé ìta lè sọ wípé bóyá mo fara pa bí nkankan ewu gangan ni a lè sọ wípé ó ní ìpalára jùlọ.
1: Ẹ ṣe èyí tí ó ní ìpalára jùlọ ó ní ìrora ti ọkàn. Àwọn onímọ̀ òyìnbó àwọn medical doctors wọ́n jẹ́ ká mọ̀ wípé ẹni tí ìrora ọkàn bá ń mú pàápàá tó lòògùn sí títí ò lọ ká bèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló kà láyà. So, tí àìsàn ti ara bá ṣe èèyàn ó gbóògùn ó gbọ́ àgbo ó gbóògùn òyìnbó yóò lọ kúrò yóò kúrò ńbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹni tó bá fara pa nísìnyí tó bá ti fògùn sí yóò lọ. Àmọ́ tó bá jẹ́ àìsàn tó wá láti inú ọkàn tí èrokèrò inú ọkàn yẹn àbí ibi téèyàn fọkàn sí pé ibẹ̀ ló parí sí yẹn tí ò bá kúrò ńbẹ̀ èèyàn ò lè rí wòsàn òun ló fi fà á tẹ́ pọ̀pọ̀lọpọ̀ ló máa wà lórí medical prescription pé iye oògùn báyìí ló máa lò títí kò lè kúrò lára yín mọ́. Tí èèyàn bá gbé gbogbo orú yẹn sọ́kàn kò ṣeé ṣe kí ọkàn yẹn kúrò ńbẹ̀. Àìsàn ọkàn ó burú ju ti ara lọ ti ara èyí máa wò ó ṣe wòsàn gbogbo èèyàn lè rí ẹni tẹ́sẹ̀ ń dùn ẹni tójú ń dùn gbogbo ẹ̀ ní orí tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n bá sọ bí ó ṣe ríwòsàn. Àmọ́ tó bá pé ti ọkàn ọ̀pọ̀lọpọ̀ tí àìsàn ti ọkàn mú ẹ̀rín ni wọ́n mọ rín ọ̀yàyà ni wọ́n mọ ṣe wọn ní mọ̀ pé nǹkan ti dì sí lọ́kàn. Lẹ́nu ọjọ́ mẹ́ta ni mo rẹ́ nìkan tó yẹ pé wọ́n mú ọmọ ẹ̀ lọ kóòtù ọmọ lọ kóòtù ni o ọmọ dáràn ó sì lọ kóòtù torí pé wọ́n mú gbọ́ ọmọ lọ kóòtù ó sì ronú láàrin ọjọ́ méjì ó sì kó kú. Kí la fẹ́ fìyẹn ṣe ilé ayé kò parẹ́ síbẹ̀ nítorí àkàn bẹ̀ wá fún ni pé èso àìsàn ọkàn ó burú ju ti ara lọ a dẹ̀ fẹ́ kí èèyàn kó mọ gbẹ̀mí rẹ̀ la ṣe eré sọ nínú eré oníṣẹ̀yẹn pé gbogbo tó bá dà wá láàmú tó rò wá lọ́kàn tí àbárẹ́ èèyàn sọ fún ẹja gbẹ̀tọ̀ kristi lọ ẹja gbẹ̀tọ̀ ọlọ́run lọ ẹja gbà fún ọlọ́run yorùbá ní ká gbà fún ọlọ́run pé bó ṣe wun ọlọ́run ló ṣe ṣètò ẹ̀ ẹ má jẹ́ kí ó ga wá láyà tí ẹ pé ẹ̀mí wa yóò fi bọ́ sí ọlọ́run ló mọ bó ṣètò ilé ayé níbi tí ayé dédé dúró sí nísìnyí báyìí ọlọ́run ò fi ọjọ́ orú to ikú mọ́ ẹni tó bá wun ọlọ́run ló ń fún lẹ́mí gígùn ẹni tó bá wun ọlọ́run ló ń fún lálàáfíà. Gbogbo ìrora kan wa ẹ jẹ́ àgbé lọ sí ẹ̀sìn àgbélébu kristi ká mọ̀ pé bí ayé ò bá gbà wá jésù ló ń ṣetán láti gbà wá.
0: Ẹ ṣeun gan ayára lé lórí ètò ìwòsàn ìrora ọkàn lónìí ohun tí a ń pẹ̀ kẹ́lù òun náà ló ń sọ̀rọ̀ nípa gbígbé àwọn ìnira wa ìrora ọkàn wa lọ sí ẹsẹ̀ àgbélébù eléyìí tí mo sì lérò wípé ẹ ti di kankan tàbí méjì mú ṣùgbọ́n lè pè wá ọ sórí 0916188733 yálà bí ètò ṣe ń lọ lọ́wọ́ tàbí lẹ́yìn ètò kò sí ìgbà tí ẹ láǹfààní láti pè wá. Ṣùgbọ́n kí ni àwọn ohun kan eléyìí tí ó máa ń fa ìrora ọkàn jùlọ eléyìí tí àwọn èèyàn tí àwọn fojú winá tàbí tí wọ́n ń gbé kiri tó sábà máa ń wáyé ní ọkàn àwọn èèyàn lóde òní jùlọ kí ni àwọn ìrora ọkàn náà eléyìí tó wọ́pọ̀ jù lóde òní.
1: Ìrora ọkàn tó wọ́pọ̀ jù láti ẹni o ní ìrònú àìní ló sábà máa ń wọ́pọ̀ jù níbi tí ọ̀làjú wà gan kò ṣeé ṣe èèyàn ò lè ní gbogbo nǹkan tán gbogbo ohun tó bá ṣẹ́kù tá a rò pé ó jẹ́ ohun tí a ò ní ni a gbọ́dọ̀ gbà kó pin wá lẹ́mìí. Àtitọ́jú ọmọ ó bẹ̀rẹ̀ láti àìsàn ara ti telemi ba ri omo re tabi oko re tabi aya re ti ori nfo ori lo fo o pari ohun gan na yo mo gbon yo ti ma ro irokero yo ti ma ro orisiri yo ti ma sare kiri a de ti so ni bi ose melo kan seyin wi pe eyin tin toju eyan ko toju are gbogbo irora okan wa ta ba mo pe o n deru ba wa in ta n so lose ni wi pe e ja gbe to Kristi lo gbogbo irora okan wa gbogbo n ta le ma wo wi pe ko boju mu ko se se ba se se laye sin o ti yato gbogbo bi ki bi ta le ma ro si ohun ko n ta le ma ro ta atokan wo fi balẹ a n be wa ka gbe to Kristi lo Jesu nikan lo le gba wa Olorun nikan lo le gba wa e je ki Olorun ko gba wa e ma fi e ma je ka fi emi wa wewu titi emi wa yo fi bo lojiji
0: oda ka to ma lo ibere leyi o na ni o se pataki bawo ni awon irora okan eleyi ti o ba ri iwosan bawo lo se ma nse ipalara fun ajosepo pelu awon eyan mi nje o te nse ipalara bo ba wa nse bawo gangan lo se fa idiwo
1: ese o ma nse ipalara fun ibasepo awon elomi ninu ile eyan ni le bayan soro oto ni tun o ma so oto ni teyan o fi mo down die die mo gbalado oriwo ni daru oto ni ti won so oto ni ti teyan o fi mo down eyan mo di gbogbo atisepo pelu elomi elomi o sa fun ebi elomi o sa fun ojulumo ti won ba ti be sin wo ara ile bi ota bi eni pe o lo n sasimi o lo n se mi te ba tin wo ara yin bi eni pe o lo n sasiyin ibere were die die niyan o e mo sa fun ara ile e sa fun ara adugbo e sa fun ara ile le yi o boju mu gbogbo n to ba n deru ba wa laarin ebi laarin ojulumo e ja joko ka jo so ni to be inu bi ki gbese aye wa ko le tesiwaju ka le ri ore ofe olorun lati mo tesiwaju gbogbo irora kan wa e ja gbe fun Kristi Kristi o gba gbogbo wa ateyin atemi loruko Jesu a ni fi sele aye wa o iya oni je wa o aye o si ni fi aje wa o
0: e se to gbogbo adura ti baba wa se yi mo lero wipe yin na ti se ami te se gbe itun emi be na ni yo si ri ni oruko Jesu Kristo Oluwa wa ami to eto iwosan irora okan na ni o ti roke loni ni kan omo Oluwabi splash 105.5 fm e tun je ka pade lose to nbo ni ago merin si ago marun ku iseju meedogun sugbon ma gbagbe lati pe wa sori 0916188 7383 Temilade Aloko, òun lorúkọ ti tèmi. Ó tún dìgbà kan náà, ire o.

0: Mount Splash, 105.5.
1: You already know.
2: Mo tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ààrẹ yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: lupo iba awon eyan ki mo bi data won se man tete joton emi gege bi ero ibanisoro alagbeka wa je kin je si bo ti se man sele gan kete ti olowo mi ba ti sun ni ma ti ma se ohun ti ko ni mo to ba si mo apere ki sare se auto update niyan ti orun ba ti wo lara ise bere niyan ma se cloud backup to ba ti wa fi orun re si gear 3 gbogbo awon apps to ti shi sile le mi a ma refresh ntemi o to fi dori awon apps ti o lo gege bi ero ibanisoro e mo pe mo gbodo mo gbogbo bi nkan se nlo lori ayelujara ti olowo mi ba ti ji egbon to ma nwi
1: yee mo gbe o data ti mo sese se ma ti to
0: se mi o so fun e
1: jara e ma je ki phone e ma fi data re se ogle se akiyesi auto updates pa awon apps ti o ko ba nilo nigba ku gba
0: ero ibanisoro lato le mi o kokoro ti je data ni je ku je fun eni ti o ba se amojuto data re
1: je igbadun data re ni bu elemu live it 100 mtn
2: Guess what? We are still the most listened to radio station.
3: Yes, that's right.
2: We are still the best.
3: Don't let you know.
2: We are Splash 105.5.
1: You already know.
4: Ètò àgò láàjì ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjì.
5: Ayá àgùnkùn bí oyin, àgùnkùn bí oyin sẹ́.
6: Yomayomayo.
4: Fún aramada ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètaniji fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làájẹ́ ẹlòmíín rí àjẹ́ pé kọ́gbọ́n sáhùn pẹ̀lú atọ́kùn ètò àgò láàjìn ìyá àdínì gbogbo
1: splash.
4: Aminat Adetun Badmus Mọ́sálà ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago méjì òru. Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn kan yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí Splash 105.5 FM pẹ̀lú Aminat Adetun Badmus.
7: Kaikai.
4: O máa ṣeré gidi.
8: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
9: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
8: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
9: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: Ongbogbo ti gbowo lori bayi. Edegbeta naira, 500 naira. Ko ka nkan kan lati ra mo.
1: Ara lo so be fun e ore wa.
2: Emi ma ti choka.
1: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira. Ǹjẹ́ lo mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
0: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
1: Àfi bí ẹni wí bí àná ni.

0: 08173145. 08173473145. See you there.
1: Ìlà kọ̀sọ́ mi ẹ̀ kọ́pánì yìí ti fẹ́ sọ ní ìlú.
2: Omi ni ra kọ́píọ̀ wọ́tà.
3: Ohun gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 náírà, kò ká nǹkan kan láti rà mọ́.
4: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa.
5: Èmi máa ti jọba.
4: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 náírà, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
3: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni, mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
4: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
3: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lè mẹ́rin ṣe lè ta.
4: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ilágẹ̀lú FM *347*1004*#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
6: Be prepared for global opportunities.
7: Study at Trinity University, Yaba, Lagos.
6: We combine practical learning with real-world experience so you graduate confident and career ready.
7: We equipped you with skills the world demands.
6: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
7: cybersecurity, computer science, accounting, economics, marketing,
6: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
7: Trinity University, building on the rock.

0: So àwọn ọ̀rẹ́ mi tí wọ́n ti pàṣẹ level àwọn káyé level. Èmi fi máa fi wọ́n ṣe yẹ pé èmi ṣe research nínú A level.
1: Ẹ tẹ̀ rí bí ìṣòro rárá.
0: Ọmọ ta ló ṣe. Àwọn tá a ti ń kóra wa káàkiri nǹkan kan náà jọ ni wá. Kò sẹ́jọ́ ọ̀tọ̀ àwọn
1: náà. Wọ́n tàpátá dìde.
0: Kò sẹ́jọ́ ọ̀tọ̀ wọ́n sùn. So, but n tá a máa ń sọ fúnra wa gbà ẹ̀rìn pé ó kí láti ẹ̀jẹ̀ kí ara yé ọmọ pé kì í ṣe páwà náà lè yọ lọ yunifásitì owó
1: làwọn. Owó là ní o, ọ̀pọ̀lọ́ wà o.
0: Pé tó ń bà pàṣẹ léwu lẹ̀ àti ní ilẹ̀ àá. Yunifásitì lọ́kàn ẹ bá fẹ́ bá mi fi wá ṣe ẹ̀pẹ́ sọ fún bàbá rẹ̀
1: wà. Káwọn lọ.
0: So ẹ̀mí o ṣe sọ kí n má ba gbàgbé. Kírì ni iṣẹ́ mi kó mọ́ ìgbà ìtàn wá yàtọ̀ fún táwọn ọ̀rẹ́ mi táwọn ò tí ì ní A-level ṣe èmi náà tó kù ti ń fa A-level. So mo tún ní mo tún pàṣẹ mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀. But ọlọ́run ṣe máa ń ṣiṣẹ́ ní bíi January February 67 Federal Circular tán wọ́n sẹ́lẹ̀ sí gbogbo regions. Ẹni tó bá ní A-levels mẹ́ta at once. Tàbí A-levels mẹ́rin at two cities. Tó sì fẹ́ join federal service. Ó apply. Wọ́n tẹ̀ jáde àwọn ministry department civic councils yẹn wà. Èyí ò mú ìtọ́ bá fẹ́ ń bẹ̀. So ó mú immigration. Tó mú apply. Ìgbà tó di May 67. Ṣe lẹ́tà bá dé pé wọ́n ti gbà mí as assistant immigration officer. Owó yẹn ó dọ́gbùn tí mò ń gbà lọ́wọ́. Ṣùgbọ́n máa lọ sẹ́kọ̀ọ́. So kí n má lọ sẹ́kọ̀ọ́ tí mo tún wá ṣẹ̀ṣẹ̀ rẹ́ǹtì ilé
1: àwọn. Ibẹ̀ náà lówó tán sí.
0: Àwọn cousins mi wà lẹ́kọ̀ọ́. Ọ̀dọ́ wọn mo gbé rẹ́ǹtì ilé. So mo dẹ́kọ̀ Ministry of Internal Affairs. Wọ́n gbé mi lọ sí airport nìkẹ́.
1: Ẹ wọ uniform.
0: A ní uniform.
1: Ẹ ṣe training bí àwọn ológun náà nù paramilitary.
0: Ìgbà yẹn immigration. Customs. Àti prisons. Wọ́n ní school tí o. Wọ́n ní training school. So police college ni a ti ń train àwọn officers.
1: Lẹ́kọ̀ọ́.
0: Lẹ́kọ̀ọ́. Tó mo wà ní Mulo police college. Ìwà pẹ̀lú àwọn recruit. Ọ̀tàwọ̀ báwọn recruit gbé torí ipò tiwa equivalent inspector tó jáde ni wa. So a train pẹ̀lú owó recruit ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tá à ń gbé. SPO senior police officers.
1: Lẹ́yìn gbé.
0: So mo lọ fún training yẹn. Ìgbà yẹn oṣù mẹ́fà lọ́lọ́pàá fi máa ń kọ́ àwọn tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ gbà àwọn recruit. Ìgbà ogun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni.
1: Ogun abẹ́lé.
0: The Civil War Biafra War. So wọ́n gbọ́dọ̀ ṣe crash program. Yẹn lè tètè train ọlọ́pàá tó pọ̀. So ìdánilẹ́kọ̀ọ́ oṣù mẹ́fà yẹn wọ́n sọ di mẹ́ta.
1: Fẹ́yìn.
0: Fúnmọ́ gbogbo ọlọ́pàá. So mẹ́ta yẹn làwa náà
1: darapọ̀ mọ́.
0: And bàtà débẹ̀ bá a ṣe ń bá training lọ wọ́n máa yẹ class captain. So èmi ni
1: class captain.
0: Squad one squad by squad na máa ń do and squad one was 32. So èmi ni class captain. Wọ́n máa ń pè mí squad leader. So mo parí training oṣù mẹ́ta yẹn. Ètò wa lọ sí ìgbàsí. So ọ̀rọ̀ pọ́pọ̀ tí mo pa máa ń gbà yẹn. Mo fi wá dé sáyẹn pé ok mo lọ sí yunifásitì.
1: Ẹ wá fiṣẹ́ sílẹ̀. Ẹ bá ṣe bóyá.
0: Eré egbele gbá.
1: Àmọ́ ìpinnu náà ni.
0: Eré egbele.
1: Àmọ́ ìpinnu ọ̀hún lágbára.
0: Eré egbele. Nínú pé ìtàn àdàkọ tẹ́ǹpé ń bá biography. O láìpẹ́ orí mi mo ti sọ̀rọ̀ yunifásitì yẹn. It was very risky. But £161 in last year in the UI. £70 in the school, I want to pay school fees. £90 in the Legu Bay.
1: Ah,
0: so the £160. £1 in the student union.
1: Okay.
0: National Union, National Nigeria Union of National Union of Nigeria Students. So, as one part of me, local union, there was £1 each. But, in yours are £10. £10 yeah, till the end of the hour. Second time to a bamboo. Third time.
1: Second time. Aha. I want to
0: go. What happened on the level?
1: Yeah.
0: Along put on one bed from a Maluti on you. Faculty Timua. Faculty of Social Sciences. I need the one second year. Or 300 level now, most advanced level of follow. Most of my thing by our preliminary admission, one crazy advanced. So, advanced level for so equivalent of 200 level. So, my third year will be 400 level.
1: Okay, be better of your diploma.
0: So, second year. I'm about to come again with
1: a
0: second year. Pull as you wash it. I won't be exam. So, I'm going to have a fashion. I won't be registration.
1: Then,
0: maybe so to someone. I won't need a woman. So, I just continue with the second year. Oh, yeah, to move back to the bonus. I'm going to second year. But in common so for me, we my barrier point. What you will lay to my barrier. To second year, of course, will be
1: home.
0: In this, common pay second year, you are a leg.
1: Then,
0: what you buy everybody who wants to run the content to Ruta.
1: It's not money,
0: but if you are ready, because they pay. Kokori hello na. Ala ti ku no ka.
1: Iya.
0: Ti wa ju ju a ele.
1: Agbo.
0: E ti be leyin bo bi petrol station ya. La wa rent ni lesi. So e mi re. Are ya ra kan be. Be la ti o second station. Good third station. Ono mo ba mi se. I want to show you the old bit where I find you a phone. Yeah, that's it. She should let out the day. So, end of first session, police, second session, police. So, £20, you want some for a lot of shoes. So, £60. So, £60, they will be some balance.
1: Total.
0: So, what do we do? Once she share all the day in nicer library. It's nice as you are in the nicer
1: one. Okay. Then the theater at Lashman could be in nicer part.
0: So library one, she showed the
1: picture.
0: And in Liberian, but one day I wrote up on Monday. Why are you only the job as you share? Mr. Yoro, congratulations. Show me publication. Yes, what if my scholarship? Scholarship. Only TV. You buy your office. You buy your newspaper. Daily Post. You buy your mua. You buy your our man won for scholarship.
1: Hey.
0: Remember what?
1: Ah, I do that.
0: I know you. So the confidence there. But £70 in my son for my second year. Cheating with
1: yes, then.
0: So my carry £70. But half you wally. I to wally by 44 minute check it was £61 there. We had to cover a boo-boo.
1: And
0: you're
1: not bad in Nigeria.
0: He said to Moshe, save some money. Save £30. No way. A classmate of mine in primary school, who was in your secondary school, who no dance, but she died in December. But you better have to know how to finish your time. So within 18 months, put you better share. So by the time we are talking in university, put your team calling. And we are very close.
1: Hey, that's you go.
0: No, you are me 40 pounds. Savings me 30 pounds. Okuma. We love you 70 pounds. Tushan, second session. So, who are no final year?
1: Final year? Ujoba Ziso?
0: Yeah.
1: Ah, congratulations.
0: So,
1: Olori Ibani, what an interesting story. Look, I'm well, Lumi, La Ujoloni. I can't remember one shot, they Benny. And I have to say, Kale, no. Kale, my real, we push it really. I'm a fickle. I want more deal, Ni. Opolopo, I can't forget, did it come? Be better, I'm about to be more by you. On that goke. On the Nila, I should go. Ibiti gbogbo e tin bo opolopo eyan ohun na ni o mo inu wi si dun loni ni pe mo lanfani lati gbo rutan bayi ohun na lo si nje ka ma mo wi pe eyan ba ti ni ipinu lati se ohun rere pelu ilakaka eyan pelu igbajumo wi pe anise ibiti mo lo yi mi o ni yese ohun na ni ka pe ni itan yi e se ngo le kan si baba wa wi pe ebun wa gbo awa na si tin ri omi ogbon ati ribumu alekan seyin ara le alejo wa awon na ni oloye Mustafa Adebayo Oyero ti won je are mayegun tile Ibadan awon ti soro fun wa nipa eto eko mo pe ko nse first degree ni kon le gba mo pe tun se awon eko mi na e tun tese waju
0: masters
1: se ni UI na ni
0: no. UI Ife
1: je gba ti won pe ni University of Ife leyin lo si be ngban ojo tun pe na ni ese ibe na le si gba mejeje.
0: Diploma 75, master's degree.
1: Ni ife no. E seun gan. E wa je ka soro nipa iriri yin nigba te sise pelu ijoba. Gege bi se administrator ni ka pe ni abi kini ka pe ni abe ijoba. Kini awon iriri te ri? Kini o si oju yin si nipa ise ijoba?
0: O seun. Mi le so pe gbogbo ilakaka ìba yóò rí báyìí ni àbí kò rí báyìí ni gbogbo ìṣòro téèyàn lè pé èèyàn ní mo fẹ́ lè sọ pé ó parí pẹ̀lú ìmọ̀jáde rẹ̀ torí bí ẹni fọlọ́run tí ó gbẹ̀wẹ̀ ọlọ́run tí ń ṣe é bọ̀ tẹ́lẹ̀ náà
1: tó
0: gbogbo ẹ̀ tó ìyá wò pé adé màálù tí ò ní wù
1: lọ ní balẹ̀ ṣe
0: ìjẹ́ báyìí kò ṣe jáde láàrin ọ̀sẹ̀ méjì mo ti ríṣẹ́ as education
1: officer.
0: So lọ sí wọ́n gbé mi lọ sí comprehensive high school Ayétoro
1: chen teach ni àbí
0: mo lọ teach báyìí ọkọ wọn economics ní HSC level and then form 4 yes HSC 1, HSC 2, and then form 4. But kato di pa se interview kin to gba ise the education
1: officer.
0: Ati se na wo administrative officer. Bi mo tin se ti e tisha yen lowo laye toro. Na ni letter ti gbe pe won to ti gba mi
1: assistant.
0: Mo si je pe ijoba kan na. Mo kan ko lo yen ko resign be. Well, it's like merging your service. So, just transferring from education officer Kida to administrative officer Kida. So, from December 1970, Muti the share as administrative officer. And, Falubarika, see, òtún akọ̀wé àgbà tó ga jù.
1: Permanent secretary.
0: Ọlọ́run ni pé Adébẹ̀ 1990. Iṣẹ́ tí mo ṣe ni wọ́n gbé mi sí. Ministry of Trade and Industry ni wọ́n gbé mi sí. Inú gbogbo ọdún tí mo wá lò 20 years tí mo lò ní administrative officer kedere. Mo lè sọ pé bíi méjìlá nù ẹ̀. Trade and Industry as investment officer. Director of investment. Fi ṣe. So ìyẹn ló fún mi láǹfààní kó ìdọ̀rọ̀ mo sọ pé.
1: Ẹ ń lọ.
0: So nǹkan bí ọ̀nà méjì náà mo fẹ́ tọ́ka sí. Iṣẹ́ yẹn gan fún rẹ̀ irú àwọn ẹ̀kọ́ tí mo kọ́ yunifásitì ló wúlò níbẹ̀. As an economist, ṣe project evaluation, project analysis, feasibility
1: studies,
0: which àwọn tó sì jẹ́ pa nílò ní iṣẹ́ yẹn ni. So ó jẹ́ kí iṣẹ́ yẹn rọ fún mi. Then ìgbà yẹn ayé ìgbà táwa wà ní civil service. Ìjọba ò fi àwọn ọ́fíṣà rẹ̀ lẹ̀. Oríṣiríṣi ìdánilẹ́kọ̀ọ́ ni wọ́n fún wa. Débi pé gba àwọn generation tèmi kò sí inú iṣẹ́ tí wọ́n wà. Bí wọ́n bá dúró pẹ̀lú ẹgbàkẹgbẹ́ wọn láti Amẹ́ríkà láti Britain láti Europe wọn ò ní mẹ́rí. Èmi fún àpẹẹrẹ lẹ́yìn degree tí mo sọ pé mo ṣe postgraduate diploma méjèèjì tí mo lọ fún. Ìjọba ló ràn mí. University of Ife. Then mo lọ sí Netherlands. Institute of Management Science. Mo lọ ṣe industrial management course. Full diploma, not just 3 weeks. So full diploma.
1: Ìjọba ló dẹ̀ gbé bùkátà gbogbo ẹ̀.
0: Master's degree tí mo ṣe. Ìjọba ló ràn mí. Ká tó wá sọ̀rọ̀ oríṣiríṣi workshop. Sẹ́mínà gbogbo wáyé òsì máa ní ìsìn. Ẹ̀yẹ alákọ̀wé sì sọ wípé you are 3 years outside an institution. You are 3 years behind. Ẹ̀kọ́ ò dúró. You continue to learn. And you learn new things. Gbogbo wáyé òsì máa ní ìsìn.
1: Ṣawálẹ̀ sọ pé òun ló jẹ́ kí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé wa lórílẹ̀-èdè Nàìjíríà kó mẹ́rí ni. Ṣé àní àwọn tó yẹ pé àti máa ṣe bọ̀ wọ́n ṣe tọ́ka sí. Ilé ká wo pòtẹ́tò ọrọ̀ ajé wa wà lórílẹ̀-èdè Nàìjíríà báyìí. Ó ti ká gbogbo èèyàn láyà.
0: Ọ̀nà míì tún la tún gbẹ́lẹ́ fi gbà yẹ yẹ wò. Ṣé ọ̀rọ̀ àwọn sí sábà fi máa ń sọ yìí? Àwọn olóṣèlú wa ń kọ́. Ara ká máa yá oríṣiríṣi. Àìdí àlátòkè òkun tí ó sì jẹ́ pé ibi tó ti ń bọ̀ ó yàtọ̀ fìdí tá a fẹ́ gbé sí. Bí ilẹ̀ tó jẹ́ pé kòkó ló gbà àbí ilẹ̀ tó gba nǹkan ọ̀gbìn kan a lọ mú nǹkan míì tó jẹ́ pa ẹ̀ṣẹ̀ máa bomi rin ni kó tó lè dàgbà. Bẹ́ẹ̀ ni ara irú yẹn náà wà lára ibi tí ń ṣe wá. Irú ìjọba tá à ń lò ní presidential system yìí ó expensive Nigeria and ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣàkíyèsí lórí irú ìjọba wo gan la ń lò ni wọ́n gbòòrò pé a fẹ́ padà ṣẹṣẹ àárọ̀. Ẹ̀tẹ́ ẹ bá wò ó ìgbà ogbó ni ariwo awuyewuye wà lórí pé kẹ́yìn ló la fi ń àwọn tí ni sẹ́nítọ̀ wa House of Rep. Sẹ́nítọ̀ wọn ọgọ́rùn-ún àti mẹ́sàn-án àwọn representative wa ọgọ́rùn-ún mẹ́ta àti àtọgọ́ta. Ṣàlówó tó tó bẹ́ẹ̀ tàbí náà èèmọ̀. Oríṣiríṣi àbá ló ti wà. Owó tá a fi ń ṣèjọba. Owó tá a fi ń ṣèjọba kò ju Nàìjíríà. Ìyẹn. Ọ̀nà kan ayé jọ̀hún èèyàn kan lè dé ó sọ pé sẹ́nítọ̀ ló ń fẹ́ ṣe. Ó wà láti Amẹ́ríkà
1: ó wà láti ìlú. Tí o ṣe grassroots politician.
0: Ó bá sì ti lówó tó tún ní ní ẹ̀yìn ilé ìbò pé ní the right connection. Lẹ́ẹ̀kan rí.
1: Ilẹ̀ pósítà.
0: Ní ọ̀bà owó ní orí wọn yẹn. kò sí gbogbo mo ti ń bọ̀ kí ni ìrírí mi tó àkàdé lójijì. Àti ẹ di sẹ́nítọ̀ ní Amẹ́ríkà, ọ̀pọ̀lọpọ̀ ti ṣiṣẹ́ community service, local government, some of them ó ti lọ sí state rẹ̀ House of
1: Representatives,
0: ó tó nìkan wá aspire láti.
1: So
0: wọ́n mọ tí jẹjọba, wọ́n mọ bí a ṣe é ṣèjọba. Ara yẹn náà wà ní inú ọ̀rọ̀ wa. Ọ̀tẹ̀ tó dà wà láàmú ní ìsìn ni pé láti early 1970 láti lépo. Díẹ̀ láti gbogbo ọ̀nà ọrọ̀ ajé tó yẹ kí ni orílẹ̀-èdè múrílé láti gbé sọ́ọ̀dẹ̀. Tora àrówó ariwo tá n pa ní ìsìn pé náírà ti ó ti di yẹ́búyẹ́bú. Yóò sì rí bẹ́ẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọgbà tó bá jẹ́ pé tó jẹ́ kí náírà ọ̀dà bó ṣe dà ní ìsìn àmójútó foreign exchange wa owó òkè òkun àtajà kankan sókè òkun à ń rà ní ọ̀sẹ̀ bíi mẹ́fà sẹ́yìn. Mo wà ní patí kan ní àwa ní toothpick. So pálí yẹn, pálí toothpick yẹn mo wá mú. Mo wò ó pé ní China.
1: Igi ìtayín lásán.
0: Igi ìtayín, àyín ń pọ̀ tiẹ̀ ni. A tó wá sọ àwọn oríṣiríṣi ọtí. Àwọn Nàìjíríà olówó míì wà tó jẹ́ pé mo ò lè mu wáìnì tí wọ́n ṣe ní Nàìjíríà.
1: Ilẹ̀ òkèrè ni.
0: Ó bá ti jẹ́ pé nǹkan òkèrè ní ìwà ní tí a ṣe ní Nàìjíríà àrà òkè òkun là ná gbogbo owó wá sí yóò ṣe rí náà lórí yìí. And mo ṣe olóṣèlú mo ní ìwé ẹgbẹ́
1: ọmọ ẹgbẹ́ ṣe
0: ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ wo kí ni ṣé n tó ti ń bàjẹ́ bọ̀ ni làwọn ẹgbẹ́ alátakò rò pé láàrin oṣù mẹ́fà ni Tinubu ọ̀yànjú ẹ.
1: Ó
0: ṣe ṣe
1: lẹ́kún.
0: Gbogbo àwọn èèyàn olórí wa náà ni a sì ń lọ sílé òkèrè àmọ́ gbogbo ṣe rí. Pé àwọn yunifásitì wa àwọn ASU ni wọ́n bá sọ̀rọ̀ pé owó àwọn kéré iye báyìí ni wọ́n ń gbà nílùú Èkó, iye báyìí ni wọ́n ń gbà ní kíní. Ọ̀nà kan ni wọ́n ń wò. Bóò ni àwọn aráàlú Èkó ṣe ń wò. Ọ̀rọ̀ owó orí ẹ bá wà ní Europe tó wà ní America tó wà ní UK, you pick your bills. Mélòó ni wọ́n rántí nínú UI yìí wà ní san tax. Ìgbà kan wà tó jẹ́ pé owó tí wọ́n bá kó yọ lórí owó oṣù
1: àwọn òṣìṣẹ́
0: gẹ́gẹ́ bí owó orí wọ́n san fúnjọba. Ẹ̀yin náà lẹ́sì sọ wípé ìjọba gbọ́dọ̀ ṣe bí ìgbà ìjọba gbọ́dọ̀ ṣe ti mi. Àti ìjọba àtàwọn aráàlú àwọn aládá wàhálà Nàìjíríà ní àlè máa ti síjọba nìkan. Àwọn gan gbọ́dọ̀ yẹra wa wo.
1: Ẹ ṣe ń kọ bàbá wa ẹ ṣe. Àwọn ní pé ibi iṣẹ́ ẹni òun náà láti mọ ni lọ́lẹ̀. Ohun téèyàn bá sì mọ̀ tí téèyàn mọ̀ yékéyéké pẹ̀lú ìmọ̀ náà nìyàn máa fi sọ̀rọ̀ torí wípé ẹ̀ka tí wọ́n mọ̀ dáadáa òun náà ni a mẹ́nuba ó sì di dandan kí a gbọ́ àmọ̀ràn látẹnu wọn gẹ́gẹ́ bí àgbàlagbà tí wọ́n sì ṣiṣẹ́ dáadáa ní ẹ̀ka ti ìjọba. Àka tó mẹ́nu kúrò nípa ti àwọn iṣẹ́ tẹ ṣe mo mọ̀ pé ti ṣiṣẹ́ náà gẹ́gẹ́ bí olùdarí nípa àwọn ìjọba ìbílẹ̀ eléyìí tá a ti mọ̀ pé ó tún wà lára àwọn nǹkan tí a tún ń sọ̀rọ̀ nípa ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí. Kí ni ẹ rí bí ohun tó ń jẹ adínàgbà òkú láti jẹ́ kí àwọn ìjọba ìbílẹ̀ wa kí wọ́n dàgbà sókè dáadáa? Ẹ tún ṣiṣẹ́ ṣe ní ìṣèjọba ti ológun ni. Kí ni ìyàtọ̀ tó wà níjọba ológun àti tàlágbádá? Ológun ló gbé wájú ni àti tàlágbádá tá ń bá lọ yìí.
0: Ní àti ìjọba ìbílẹ̀. Ìjọba ìbílẹ̀ ó ráyè ṣiṣẹ́ láyé ológun sí lọ. Tá a fẹ́ bá pọ̀.
1: Ju ti ìjọba alágbádá lọ.
0: Torí ìjọba ológun, ìjọba alágbádá, ìjọba ìbílẹ̀ wọn rí bí ọmọ tí wọn máa fà
1: tẹ̀tẹ̀.
0: Wọn rí bí ọmọ tí ò lẹ́nu ọ̀rọ̀. bá a bá sọ pé kò ṣe ni kò ṣe.
1: Ṣíṣe àwọn fọ̀rọ̀ sí lẹ́nu.
0: Ọ̀pọ̀lọpọ̀ ìjọba ìjọba àpínlẹ̀ ni ò jẹ́ kí lé ìjọba àbílẹ̀ ò ráyè mí. Ọlọ́run ṣe pé mo ní àǹfààní láti ṣiṣẹ́ ní ìjọba àbílẹ̀ fún ìgbà tó mo rò pé ó
1: lánàá.
0: Local government reform 76. Local government secretary ni mí. Gbogbo ìgbà yẹn ìjọba àpínlẹ̀ Èkó ló ń sọ fún wa pé nǹkan ṣe nìyí. Tá a bá ti approve bọ́jẹ́ẹ̀tì wa, aláǹfààní láti máa ṣe bọ́jẹ́ẹ̀tì wa.
1: Ẹ̀dẹ̀ ń ṣe dáadáa, ìdàgbàsókè sì ń dé níjọba àbílẹ̀.
0: Ìgbà tí mo wà ní Mọ̀kú, first as sole administrator later as chairman. Pẹ̀lú management committee. Nígbà tí a ṣe management committee yẹn, èèyàn márùn-ún ní ayé. Ní ayé pẹ̀lú mi, ó jẹ́ management committee fún IMD Ìbàdàn Municipal
1: Government.
0: Ìjọba bá ti àkúrò bọ́jẹ́ẹ̀tì wa, administration bá ti àkúrò bọ́jẹ́ẹ̀tì wa, aláǹfààní láti ṣiṣẹ́. Ìyẹn ni wọ́n fi máa ju gbogbo pé ṣé tá a sọ pé àṣẹ àṣẹ àbáṣe. Bá a bá ṣe kí ni òde kárí ṣe. Àwọn ìjọba ológun náà, wọ́n ń tọwọ́ bọ owó local government gbà ẹ́. But ìgbé local government dé ti ìjọba àpapọ̀ wọn láti issue circular gbà yẹ pé local government owó local government kí a máa san sí federal pay office. Federal pay officer akanta general of the federation to state government to le control rẹ. Tó wo bá ti débẹ̀ ìjọba governor deputy governor ló ṣe chairman lóṣooṣù láti pín owó wọn ti kó chẹ́ẹ̀kì ẹnìkan local government
1: kọ̀ọ̀kan
0: wá tó fúnra wà là wá gbowó wa direct. IMG street light tá a ṣe 7.2 kilometers all within 18 months ọ̀nà tá a là a ṣe football hole ti popular
1: nígbà náà.
0: So over 400 equals láṣẹ. Financial autonomy jẹ́ ń jà fún nísìn. A ní n tó jọ ń gbà yẹn. Pàápàá ìgbà tí wọ́n ṣe òfin yẹn wá lẹ́jà pé àṣẹ yẹn wá látàbúdà. Tíjọba ọ̀rọ̀ àyè tọwọ́ burú wa mọ́. So tíjọba bá fẹ́ ká ṣe, a pè meeting 42 local government lánígbà yẹn. A pè meeting ni èmi ni bin chairman of IMG ìjọba tó tóbi
1: jù lọ
0: èmi lálága gbogbo àwọn 42 yẹn. Àjókòó tí state government fẹ́ ni kí ni ká ṣe iye báyìí ni local government kan ìjọba kan ni ó sọ fún wa pé báyìí ni ká lọ mú wa. Irú autonomy yẹn ni local government but àwọn state government láti 1999 ni wọ́n ti ń fẹ́ kó jẹ́ pé kò sí local government mọ́ pé ìjọba àpapọ̀ ìjọba
1: state
0: ni ó wà local government abẹ́ state government ni ó wà. Owó local government bá ń bọ̀ látàbújá ọ̀dọ̀ state government
1: ni ó mọ̀ sí.
0: So state government yóò lẹ́tọ̀ bó bá jẹ́ pé irú Ọ̀yọ́ state ọgọ́rùn-ún local government la fẹ́ kú ní state government ni ó create. Bó bá jẹ́ pé ẹ̀yọ̀ mẹ́wàá wọn sì fẹ́ kú jẹ́ state government ni ó
1: so
0: gbogbo tó jẹ mọ́ local government pátá state government ló ní. Gbogbo gómìnà láti 1999 position wọn nìyẹn. National Assembly àti àwọn pírẹsidẹ́ǹtì tí a ń wà lórí àlééfà láti gbà láti 99 àwọn ní ojú tí ìjẹ́ kí local government kọ́ sọ́wọ́ àwọn state government with governor bí wọn àpá governor ẹ̀ ṣe
1: fẹ́.
0: So opposition tèmi ni pé mo sì ti kọ̀wé lóríṣiríṣi lórí èyí pé kí local government kó ní administrative kó ní financial. Àwọn ọ̀nà míì tá a fi wá máa chẹ́ẹ̀kì wọn tó wà wọ́n lè fi ilẹ̀.
1: Tó ń jipá wọn náà pa owó pọ́ńpọ́.
0: Tí a bá bí local government ṣe rí nígbà nǹkan bẹ́ẹ̀ kọ́ lórí nìsín.
1: Bẹ́ẹ̀ni.
0: 76 reform tí mò ń sọ yẹn 24 local government la ní ní then Ọ̀yọ́ state náà ṣe é created. ti all local government la fi bere ni 1976. Àwọn local government system wọn ni àwọn officer kí wọn lè kó síbi gbogbo 24 yẹn. Mẹ́jọ péré ni wọ́n ní civil service ni a ti wá kó àwa 16. Èmi jẹ́ kan lára wọn ni a kó wa lọ sí local government service. So later ni a bẹ̀rẹ̀ sí ní gba àwọn èèyàn ni a fi ń replace wa táwa fi padà sí state government. Ìgbà yẹn local government jẹ́wọ́ lọ rẹ́rẹ́rẹ́rẹ́ but fún ìjà ìláyé tí mò ń gbìyànjú àti sọ ni pé ní ìsìn irú àwọn ọ́fíṣà ti state government ní mi local government náà
1: ni.
0: By 1990 tí mo wà mọ̀ pé IMG nìkan ló ní medical doctor. IMG nìkan ló ní architect. Gbogbo local government kan ló lé engineer. Ní ìsìn gbogbo local government gbogbo 33 wa ló ní gbogbo èèyàn tẹ ọfíṣà gbogbo qualification tí a lè pé wọn ní ní state government ní secretariat yẹn làwọn local government náà ní. So kò sí bí ọmọ ṣe sorí
1: jí. Sínú kí o ṣe ẹ ṣe nǹkan.
0: Lóríṣiríṣi pé wọ́n bá jẹ́ torí ara tí a máa ń sọ tẹ́lẹ̀ ni pé local government wọ́n corrupt ìlú ìjẹkújẹ ni wọ́n nǹkan kan. My conclusion ní gbogbo àìkọsílẹ̀ tí mo ti kọ́ ni federal government ni state government ni local government ni gbogbo wọn ni ń jí owó bí wọ́n ṣe lówó sí.
1: Èèyàn kan mọ́ halẹ̀ mọ́ èèyàn kan.
0: Gbogbo wọn ni ń jalè bí wọ́n ṣe lówó sí. So ọ̀rọ̀ corruption yẹn local government nìkan kọ́ ló wà. Tó ẹ lè fi yẹn sọ pé torí ìyẹn lè fi fẹ́ fún ẹ ní financial
1: autonomy. Ẹ ṣeun kan bàbá wa. Ẹ ṣe ẹ̀yin ara ilé tó ètò òkè ìbàdàn ó ń rókè lọ díẹ̀díẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn ìbéèrè sì pọ̀ torí wọ́n ní ìrírí òun la gbà àwọn iṣẹ́ tí bàbá wa ti ṣe ó pọ̀ nílẹ̀ àwọn ibi tí wọ́n ti kópa nípa ti iṣẹ́ ìjọba ni o nípa ti ìlú ìbàdàn ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó pọ̀ bí tí mo mọ̀ wípé yóò wù wá yóò wù ẹ̀yìn ara ilé náà láti gbọ́ òun náà ni mo gbìyànjú láti mú jáde ní ìkọ̀ọ̀kan ìjejì ẹni pé wèé tí mo kó dání ó pọ̀ púpọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ti àjọ elétò ìdìbò ilẹ̀ yìí nínú àwọn àkọọ́lẹ̀ yìí tí mo kà mí rí bí tẹ́ ẹ ti ṣiṣẹ́ bóyá tẹ́ ẹ ti kàwé tàbí ẹ ti ṣiṣẹ́ eléyìí tó ní ṣe nípa ètò ìdìbò ṣùgbọ́n mo kàn ṣàdédé kan náà ni wípé ẹ jẹ́ resident electoral commissioner fún ìpínlẹ̀ Taraba àti ìpínlẹ̀ Niger tẹ́ ẹ tún tó jẹ́ national electoral commissioner supervising Ọ̀yọ́ Ọ̀ṣun Ògùn ìpínlẹ̀ Èkó títí di June 12, 1993. Ẹ jẹ́ kí n kó papọ̀ torí wọ́n jọra wọn. Bákan náà ni ẹ jẹ́ ara àwọn tí wọ́n ṣojú ìpínlẹ̀ Ọ̀yọ́ ní National Political Reform Conference ní ọdún 2005. Gbogbo àwọn eléyìí ó ní ṣe pẹ̀lú ètò ìdìbò. Ṣé àti máa ṣe bọyín nípa ààtò ìlú òun ni wọ́n wò ni àbí ẹ fìfẹ́ hàn tí ìjọba wípé alẹ́mi náà fẹ́ lọ́wọ́ sí kí wọ́n á ní ìrírí yín kí ni àmọ̀ràn tẹ gbé kalẹ̀ nígbà náà tẹ lè sọ fún àwọn ará ilé láti gbọ́.
0: By accident ni mo di resident electoral commissioner torí tí wọ́n bá bi mí léèrè kì í ṣe iṣẹ́ tí mo fẹ́ apply
1: fún
0: torí pé mo ti dàgbà mo dìbò 1964 mo di 65 tó já sí west yẹn mo mọ bí ìbò dídì ṣe rí ntí tẹ̀yìn ẹ̀ yọ pé kí wá pé mo fẹ́ ṣe kọmíṣánná fún ìdìbò tí wọ́n bá fi lọ mí màá gbọ́n rí ṣùgbọ́n ká sọ pọ́lọ̀ ń kọ́ cabinet secretary minister of local government ni mo wà so mo ní direct mo ń ṣiṣẹ́ direct pẹ̀lú deputy governor àti governor so àárọ̀ ọjọ́ yẹn governor Adisa ó fún mi ní àwọn iṣẹ́ mẹ́ta àkọ́pa nǹkan tó sì ní kí n jábọ̀ wá fún mi kí n wá jábọ̀ fún mi ní ìjọ jímọ̀ yẹn so aago mẹ́fà kọjá kí n tó parí gbogbo àwọn yẹn so mo lọ jábọ̀ fún ìjọba ní òkè láàárọ̀ ọ̀la mo gbọ́dọ̀ rí i pé torí wọ́n ti create
2: wọ́n ti create Ọ̀sun State. Wọ́n ti create Ọ̀sun State. Ó ní kí n lọ kí n rí i pé àwọn lọ́balọ́ba tó wà ní Ọ̀sun ó gbọ́dọ̀ kó wọn wá. Wọ́n gbọ́dọ̀ wá pàdé gómìnà wọn ní àárọ̀ Monday. So mo sá ṣiṣẹ́ fún Àdìsá, Gómìnà Àdìsá throughout ijọ́ yẹn. N kò di Saturday, n bá gbọ́ lórí rédíò pé wọ́n ti yàgì ní President Electoral Commissioner. Níbo ló ti ń bọ̀? Bá sáré lọ bá Gómìnà Àdìsá ní Government House. Your Excellency, gbọ́ báyìí báyìí báyìí báyìí. Ó ní yes, lánàá ni wọ́n sẹ́ndì signal láti presidency pé kí n sẹ́ndì orúkọ ẹnìkan tó lè ṣe resident electoral commissioner. Ọ̀yọ́ State ò ní ẹnìkankan ní Kida yẹn. So

0: yẹn ṣe di ní léèrè ó ní bó ṣe fẹ́ bí ẹ ẹ tó bá mọ gọ́vnà àdìsá ni my friend go and sit down why should I ask you iṣẹ́ tó o gbà director general àwọn ọmọ ń gbé pé wà á gbà ẹ pé condition ni pé gómìnà tó yẹn tó bá ti ń lọ nìwọ náà ń lọ bí mo ṣe di resident record commissioner nìyẹn wọn gbé mi lọ sí jalingo tí mo kọ́kọ́ rí ń bẹ̀ ni pé divisional headquarters ní jalingo mọ gbogbo olùtọ́lógún yìí títí ọlọ́dà kan ló wọnú ìlú ó sì parí sí inú gra tí mo kọ́kọ́ rí ni pé ìdàgbàsókè lọ́dọ̀ wọn ń bẹ̀ ó dàbí ẹni pé ó ṣe díẹ̀ ibẹ̀ ni ẹ ti gbé mi lọ sí mina ní niger state mina ó tóbi ó lajú ìlú babangida ni but ọlọ́run ní kéèyàn ṣàṣeyè bẹ́ẹ̀ ibẹ̀ ni mo ti kọ́kọ́ rí nígbà ìdìbò gómìnà ẹgbẹ́ tí ọ̀wọ́lé péjọ so láti monday títí di friday no tuesday títí di friday níwájú tribunal aago mẹ́sàn-án àárọ̀ dago mẹ́jọ alẹ́ màá fi wà náà bí but ìgbà yẹn ìbò kò ṣeé mọ̀dàbí ò ṣeé ṣe báyìí bó ṣe rí nìsín mọ̀dàbí ò ṣeé ṣe.
1: A rò pé dàgbàsókè ń dé bá sí ni.
0: Mọ̀dàbí ò ṣeé ṣe. Mọ̀dàbí ò ṣeé ṣe.
1: Ẹ ṣeun kò bákan náà kò ní dáa ká má sọ̀rọ̀ nípa ìgbà tí ẹ wà gẹ́gẹ́ bí ààrẹ àpapọ̀ fún ẹgbẹ́ àwọn ọmọ bíbí ilẹ̀ ìbàdàn tá a mọ̀ sí CCII kí ni ìrírí ẹnìjì lẹ́dẹ̀ jẹ́ ààrẹ ìgbà náà.
0: Ìrírí mi ni pé àkọ́kọ́ nìyẹn tó lúwẹ̀ ó kì í ṣe àkọ́kọ́ mi ní CCII nìyẹn torí ìbẹ̀rẹ̀ CCII ẹgbẹ́ tí mo jẹ́ kan nù wọn lágbèrè 16 ó jẹ́ kan nù àbẹ́ta tó dá CCII sílẹ̀ so right from 1982 tá a ti bẹ̀rẹ̀ ni mo ti mọ̀ nípa CCII mo sì ti ń ṣe sapa mi bó bá ṣe jẹ́ mo rí i pé CCII ọlọ́run ló bá mi gbé dà ló bá mi gbé kalẹ̀ by the time tèmi gba mo padà tí mo fiṣẹ́ ìjọba alẹ̀ pátápátá 99 mo padà sílùú from 2000 ni mo ti bẹ̀rẹ̀ sí sin CCII kò ń ṣègbà tí mo wá di president general so àtìgbà yẹn náà mo ti rí bí àwọn ọmọ àbàdàn ṣe káràmásì ti ẹgbẹ́ yẹn gẹ́gẹ́ bí ẹgbẹ́ ó ń gbòòrò sí ni ẹgbẹ́ mẹ́ta ló bẹ̀rẹ̀ by 9 by 2000

0: tera mọ awọn ọmọ Ibadan tori awọn to n wa ni CCI awọn to je pe won fi emi si awọn kan kanda kan wa nu resi ṣugbọn won apọ won si lẹnu debi pe an le degberu a le feru won ku degbe ba ṣe n gbooro si so CCI o ti de ibi to je pe ti CCI ba soro won a so pe yes Ibadan lo soro
1: beni
0: n ta si n fe niyen
1: yóò sì ṣe ìṣe lágbára lọ́wọ́
0: ilé ìwà rẹ̀
1: ẹ ṣeun gan bàbá wa ṣùgbọ́n kí ni iṣẹ́ tẹ máa ń ní àsìkò ìgbafẹ́ báyìí.
0: Èèyàn gbọ́dọ̀ fààyè lẹ̀ fún èèyàn bá ti mọ̀ pé bó o bá sí ń bẹ àwọn mi ọmọ ṣe èèyàn ní
1: wálé ayé
0: mọ́yọ́ so ààyè wà láti sinmi.
1: Irú òrìwò lẹ wọn ń gbọ́.
0: Mọ́tò jẹ́ àlọ́bẹ̀ wọn.
1: Tí bá ní ká bá ṣe ń lọ lórí ètò yìí orin tó wù mí láti fi da yín lára yá.
0: Tí ọ̀bà jórin Haruna jórin Babalẹ́gbà.
2: Flash FM 105.5.

0: whiskey, expertly crafted. Live your best life. 18 plus. Drink responsibly.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.
3: Kòkòkò lórí rédíò yín.
4: Ètò àgò láàjìn ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjìn.
5: Aya àdúbí oyin, àdúbí oyin sẹ́.
6: Yorùbá.
4: Fún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làájí ẹlòmíín rí. A jẹ́ pé kọ́gbọ́n sóun pẹ̀lú atọ́kùn ètò àgò láàjìn ìyá àdín ní gbogbo
7: splash.
4: Àmínàt Adétun Badman Mọ́tfàlà ní gbogbo ọjọ́ Ṣẹ́gun Tuesday láago méjì òru. Abala àkọ́kọ́ lórí ètò ni Mifa IG. Níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ẹni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn kan yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí Splash 105.5 FM pẹ̀lú Àmínàt Adétun Badmus. Káìkáìkáìkáìkáì. Ó máa ṣerégedé.
8: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan to get started.
9: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ tún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFA.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ lọ́dọọdún tí a máa ń ṣe Mitre Chadol tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinity Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Prepared for global opportunities.
2: Study at Trinity University, Yaba, Lagos.
1: We combine practical learning with real-world experience so you graduate confident and career-ready.
2: We equipped you with skills the world demands.
1: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
2: cybersecurity, computer science, accounting, economics, marketing,
1: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
2: Trinity University, building on the rock.
3: Honorable, ní ife ẹ̀yẹ àgbáyé trọ́fì kan wà fún àwọn honorable. Láìgbọ́ ọtí trọ́fì premium lager kan di abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀ kí o sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́ kí o sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy premium lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
4: Flash FM 105.5.

ìbọnà roko ìbọnà régbe ìbọnà tí mo tọ̀ débàdàn ìbá kọ́ládé alàbí ọmọ ọba tólòdé òṣogbo aya kókó ọ̀nà kí ajímútábà ogun jẹgbẹ̀nẹ̀ bí àti àkún ìṣẹ̀lẹ̀ lọ́jọ́ ti fi ń wù mí ọmọ ọba ni tí ń gbélé tí ń ṣe bí ọba ajagun mọ́fì ti bọ́ṣẹ́ aya kókó ọ̀sùn ẹ̀nígbà ọ̀tẹ̀ ọ̀gá mi bíkíbi tẹ́ ẹ bá wà lálẹ́ ilẹ̀ rin ni kọ́ jẹ́ lórúkọ kábíyèsí ọba adébáyò àkàndé lórúkọ aláṣẹ àti apàṣẹ wà iléeṣẹ́ yìí Mr. Tunde Olawo olóòtú ètò yìí ṣe ní Akinola DJ Mbẹ́ńkàlẹ̀ ètò tá a jọ ṣètò talẹ̀ tìní ọ̀túnba Isaac Adéyinka lóko mi èmi lọ́mọ mòró àtètè kan tá a bá ń tilé ife ẹ̀ bọ̀ ní ń kí wọ́n pé ẹ kú lé o à ń báṣẹ̀lẹ̀ kan bọ̀ ní jẹjọ́ àlàǹfààní àtòrí ọ̀fẹ́ láti parí rẹ̀ ìtàn ìgbésẹ̀.

mi ò fẹ́ rọ́jọ́ mú sulúkùn lénìí, mo fẹ́ tó bá ṣe é ṣe ká parí rẹ̀. Torí ìṣẹ̀lẹ̀ méjì kan ń bọ̀ tó gba ń kọgbìn. Ìṣẹ̀lẹ̀ méjì kan ń bọ̀ tá a rí nínú ọ̀sẹ̀ tá a wà yìí. Tọ́kọ yẹn lẹ́kọ̀ọ́ dáadáa, ó ń gbé mi nínú, ó ń gbé mi lọ́kàn. Bí kí n tètè jù sátẹ́gùn. Káwọn ọmọ Nàìjíríà fi kẹ́kọ̀ọ́. Ìtàn méjì ni, mo sì fẹ́ kí gbogbo akájọ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kájọ gbọ́. Nítorí ìdí èyí, ó wù mí kí n ṣe ti alẹ́ ti tèní, kí n lè parí rẹ̀ lálẹ́ òní, kí n lè mú tuntun lọ́jọ́ mẹ́jọ. Ìtàn ṣadé ọmọ pupa. Ọmọ pupa ṣadé, ọmọ tó rẹwà tó fàìn. Ó da púpọ̀ púpọ̀, ṣadé dáa bí egbin. Èkó ni ṣadé ń gbé. Ìjàmbá mọ́tò ló ṣẹlẹ̀ lórí bíríjì kan Lẹ́kọ̀ọ́. Àwọn tó kúkú, àwọn tó farapa farapa, àwọn tó kánlẹ́sẹ̀ kánlẹ́sẹ̀. Ibẹ̀ ni ṣadé bá lọ. Fún àwọn èèyàn tí wọn ò láǹfààní láti gbọ́ mi ní jẹjọ. Ìdí nìyẹn tèmi ọ̀túnba Isaac Adeyinka ṣe ní kí n kọ́kọ́ fìdí ẹ̀ síta ní ti jẹjọ kí n tó lọ polówó ọjà. Ṣadé ó kú, kò sẹ́ni tó mọ̀ pé ó kú.

tún padà ikú rẹ̀ tó kú kò kú tán yányá tí wọ́n rí kí wọ́n sin ó padà di àkúdàáyà tí ń gbé ní badagry. Tí ń gbé ní Bàrígà, Bàrígà ní ń gbé Bàdágìrì kọ́ o. Méjèèjì fẹ́ jọra wọn, Bàdágìrì, Bàrígà. Bàrígà ní ń gbé. Tó gba lé sí Bàrígà tí ń gbé bẹ́ẹ̀. Kó tó di pé bọ̀bọ́ yìí, kí wọ́n tó ó ń jáde lọ́jọ́ kan ni bọ̀bọ́ yìí rí. Olóhùn ní fóònù akẹ́kọ̀ọ́ tó rìn ibùsọ̀ bíi mélòó kan wọ́n ti bẹ̀rẹ̀ sí ní toast ara wọn. Wọ́n yà síbi tó ti ń ta fóònù, wọ́n yà síbi tó ti ń ta síìmù, wọ́n ṣe gbogbo ẹ̀ ó fún owó ó ti dọ́wọ́ rẹ̀ ó ti ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ wọ́n ti ń pera wọn. Magodo níbi tọkùnrin ń gbé ó ní ọmọ bọ̀ ní Magodo kó máa bọ̀ ní Magodo káwọn jọ máa gbébẹ̀ ìyẹn náà tẹ̀lé lọ sí Magodo orílé orí gbogbo ẹ̀ bó ṣe dá bó ṣe rẹwà tó. Èyí tẹ́ bá mọ bí tá a bá dé ní jẹjọ á fi àyè lẹ̀ o ṣùgbọ́n tèmi sọ ni mò ń rántí díẹ̀ díẹ̀ o. Nígbà tí ó wá ṣàlàyé wípé kóun tó fẹ́ ọ yáwọn lọ sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí ẹ kí gbogbo ẹ lè jọra wọn kí gbogbo ẹ lè ṣetán ìyẹn wá ṣàlàyé fún pé ṣadé ṣàlàyé fún bọ̀bọ́ yẹn wípé irọ́ ohun tí ìfẹ́ bá gbó báyìí kàṣá báyìí ka òdìbò ti fẹ́ bóun ti fẹ́ rèé òun ò tí ì fẹ́ kí wọ́n mọ̀ ń lé báyìí nígbà tó ń bá bímọ tó ń bá ṣe gbogbo ẹ̀tán ni wọ́n tó mọ̀ ń lé. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń bẹ́ o nǹkan ń ṣẹlẹ̀ o.

0: ojú òní tí yín ẹmọ ti kọtò ẹmọ ti kọtò jẹ kí n kọ nọmba yín ilẹ ẹyẹ fún láti ìbáṣe káàdì kékeré ìbáṣe káàdì ńlá ìbáṣe wọ́n ń bọ̀ àsìkò ìmọ̀ ti kọ́lẹ̀ mọ́wọ́ rí ẹjẹ́ ń parí ètò tán tàbí lọ́la ẹrọ̀wọ́ mi ẹṣẹ́ adúpẹ́ ọ yẹs ma ẹmẹ́ ma ẹṣẹ́ o. Hello.
1: Ẹ kalẹ̀
0: o. Kí lẹ pé?
1: Délé
0: Ajáò.
1: Okay.
0: Kí ni bó ni mo bá dé bàbá Ajáò?
1: Ibi ké ọkọ ti ṣe gẹtmán ẹ ọlọpọlọ bí fẹyẹ jẹta jẹta.
0: Ah bàbá kìí ṣe yẹn o. kìí ṣe bẹyẹ ẹ ṣe àgbáyé ọ̀dálẹ́ ẹ̀kan tí ẹ̀dúpẹ́ tẹ̀ gbọ́ wa àdúpẹ́ Adéyinka bó o láti ṣe rìn ẹ̀yin tẹ̀ pé nọ́mbà mi kọ́ lẹ́ pé ẹjá lọ ẹ̀ka polówó ọjà tá a bá ti tẹ̀ka polówó ọjà dé ọjọ́ yẹn kìí pẹ́ ni mo ṣe ní ṣe sáré lálẹ́ tẹ̀ní kí n lè tètè parí ìṣẹ̀lẹ̀ náà kò tún jọmọ o ẹ jẹun tún lọ polówó ọjà tí bá tẹka polówó ọjà dé káwọn ọmọ tí a kàn lò fún talẹ tì ní ẹlẹmẹrun ẹ kú ìkàlẹ ètò.
2: Flash FM 105.5.
3: Ọ̀nàrẹ́bù ní ife ẹ̀yẹ àgbáyé trọ́fì kan wà fún àwọn ọ̀nàrẹ́bù. Ra ìgò ọtí trọ́fì premium lager kan di abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀ kí o sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́ kí o sì jẹ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy premium lager onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA má ṣe mu àmupara kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún méjìdínlógún.
4: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan to get started.
5: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
6: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
5: Ṣé mi ò sọ fún ẹ?
6: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
6: Jẹ ìgbádùn data rẹ ní gbẹ̀lẹ̀mù. Limit 100 MTN.
7: Hey Chris.
8: Hey Pearl.
7: Say special.
8: Special.

láàrin ìṣẹ́jú tó kù. Adéyinka, mo fẹ́ parí ìtàn yìí. Ìrìn àjò ẹ̀dá nílé ayé Ọlọ́run ọba mi ló mọ̀. Kò dẹ̀ sí bá ti ṣe rìn tó láyé. Tí a sáré ju kádàrà wa lọ. Kádàrà ò ṣe é sáré. Kò sí bá ti ṣe. Ntẹ́ Ọlọ́run bá ti kọ mọ́ wa náà láàdà láyé. Tàbí ntẹ́ a bá yàn látọ̀run. Ẹ mọ́ jẹ́ ntọ̀ yín. Ó ti sọ fún ẹnìkan ìyẹn dàbí pásítọ̀. Báyìí kàṣá báyìí káwọ́dé ohun àtọkọ ẹ̀ ni wọ́n jọ ń jáde. Ìyẹn sì ni á. Ó sọ bẹ́ẹ̀ náà pé ká má ti lọlé yín o. Tó wá wo ẹni tó tún sọ ilé yìí. Lẹ́yìn ìgbà náà. Ó tún ṣẹ̀tẹ́ nìkan. Ọkọ mi rèé kinní kan rèé. Iṣẹ́ báyìí mo fẹ́ bá ń jẹ fún un. Kó mọ́ jẹ́ tòsí ilé. Ẹni yẹn ti sọ ọkọ rẹ̀ bí ọ̀sẹ̀ bí méjì kó tó rí ọkọ rẹ̀ mú. Ẹ pẹ̀lẹ́ sá o. Olúwa sì rán mi sí yín o. Ẹ ṣẹ̀ṣẹ̀ níyàwó tàbí ẹ fẹ́ níyàwó. Tẹ́ ẹ bá ti níyàwó. Bá ní ká ẹ jìnà sí ilé wọn díẹ̀. Kẹ mọ́ ti lọlé wọn báyìí. Tẹ́ ẹ bá sì ti ní. Anytime tẹ́ ẹ bá ti níyàwó. Ẹ fi àyè sílẹ̀ dáadáa kẹ́ ẹ tó lọlé wọn. Torí pé kẹ́mi yín lè gùn ni tí mò ń wò wájú yín yìí o. Ẹ mọ́ jẹ́ ntàn yín. Nígbà ọkọ délé ó tún jíṣẹ́ fún báyìí kàṣá báyìí kàwòrán ni à. Mo mọ ilé wa tó pọ̀ tó pọ̀ o. Wọ́n bímọ wọ́n bí kínní. Wọ́n bímọ wọ́n bí kejì. Wọ́n bímọ wọ́n bí kẹta. Wọ́n ti lọ sílùú ọba. Wọ́n ti tìlú ọba dé. Wọ́n ti ń jayé bí ẹlẹ́dà. Ṣùgbọ́n ọkọ̀ balẹ̀ wípé Ọlọ́run mọ̀ jẹ́ kí láburú tàbí wàhálà kankan ṣẹlẹ̀. Tí wàhálà bá ṣẹlẹ̀ báyìí ta ló ń ké pé ohun ọ̀mọ́lé ohun ọ̀mọ̀nà rẹ. Ó ní àìsàn kan ò ní ń ṣeun, búburú kankan ò sì ní ń ṣeun, ohun ò sì ní gbóná, ohun ò ní tutù jù. Ohun kankan ò sì ní ṣe ọmọ òun. Ẹ mọ̀ jẹ́ ntàn yín. Wọ́n ṣe ń bá ìgbésí ayé wọn lọ rèé. Wọ́n fẹ́ra wọn. Ìgbọ́ pẹ́ ọkọ sí ṣọ́ọ̀pù ńlá kan tó gbajúgbajà ó sì fún un. Ó ní ilé ìtajà ìgbàlódé ni. Ó gbà yín síbẹ̀ òun wà ní yàrá inú. Yàrá inú ló wà. Gbogbo CCTV kamẹ́ra gbogbo ẹ̀ ni mo capture yẹn tó ń jókòó tí ó mọ̀ wò ó pé kí lẹni yìí fẹ́ múná kí lẹni yìí fẹ́ ṣiná. Ọjọ́ kan bẹ̀. Àwọn mọ̀lẹ́bí ẹ̀ nígbà tó kú wọn ò mọ̀. Ṣùgbọ́n gbà tán retí retí rẹ̀ tí wọn ò rí. Wọ́n ti lọlé aláwo. Wọ́n lọlé oníṣègùn. Wọ́n lọlé baba aláwo. Wọ́n lọlé pásítọ̀. Wọ́n mú fọ́tò ẹ̀ dání. Wípé gbogbo nǹkan tí ń sọ ọmọ yìí, àwọn ọ̀rọ̀ ọmọ yìí, àwọn orí, àwọn aláwo kan ní ẹni yìí o. Ó dàbí pé ìgbà pọ̀ ti kú ṣùgbọ́n tó dàbí pọ̀ wà láàyè. Àwọn amọ̀ yìí tá gbàgbọ́ nù rẹ̀ àwọn kan ló ti kú o. Ó ti kú ẹgbọ́ kan kú mbẹ̀. Àwọn kan ní ààyè ló wà, ààyè ló wà. Yóò sì padà wálé lọ́jọ́ kan. Àwọn kan ní yóò padà wálé lọ́jọ́ kan. Ìgbà pẹ́. Ọ̀rẹ́ bàbá ẹ̀ kan wà ní Kìíṣí. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ni Kìíṣí. Àbí Kìíṣí náà sì pè é. Wọ́n gbéra ó di Kìíṣí. Àbí bí Kìíṣí sì ni. Wọ́n gbéra ó di bẹ̀.
baba kan be nbe baba e gbona bi elegun sepona ah baba lawo to gbona girigirigiri ni nba debe won mu photo re dodo baba e ni kishi won ni baba aromo yi baba e gbe fajele wajala ifa olokun asoro dayo eleri ipin atori enti osun se ma fololo fohun ma fololo fohun iwolawo emi lo gberi o emi lo gberi iwolawo iwaju ofun kan gbo eyan pe ofa gbo olumo latun olumo lo si baba ba de fa gba baba da fai baba woke baba wole baba yo fohun baba o fohun kankan baba ni sade kore wa o sade kore wa o atotun atosi leyele fi kore wole sade kore wa o bo ba nbe ni gbere okun kore bo wale bo ba nbe ni gbere osa kore bo wale to ba nbe nibi kibi ireni okowale ireni okowale oho baba yi so fun pe omo yin yo wale sugbon bi wale ti o wale ko yeun na o dagbe po ti ku o si dagbe pe o nbe laaye sugbon lojo kan yo wale labe akoso bo ti wo wa bo si wu ko ri to baba re ni ah kini ko un wa se bayi nbo ni ko un fokan si omo eni ku o sojo me ni sono omo eyan ku o sojo me eyan sono baba baba ni ko ma lo yo wale lojo kan yo kore wa yo to ba ti ku yo kore wa bi o si ku yo kore wa e ma je ntan yin na ba ku nbe baba e ba gbokan ku after 10 years after do mewa ade yin ka gbegede gbina nkan sele o so foko re njo kan pe nu osu ta wa yi atemi ati wo atawon mo a dele wa ko ni eh iro ni o latodun mewa aya mi nja gan aya mi nja oko e ti mu lo sodo awon obi e ko se ni keni tori ojo to da fun oko re pe awon lo sodo awon obi re ni Ibadan.

jọ ni pé ìpàdé kìí jìnà. Ọkọ ohun àtọkọ ẹ̀ wọ́n ti kọ́lé tara wọn. Ìkòròdú ni wọ́n kọ́lé sí. Níbi tí símẹ́ǹtì ti dunlẹ̀ bí àṣà ọ̀gá mi kọ́lé olóòótọ́ máa dábànìjà. Bàbá mo kí yín lálẹ́ yìí o. Kẹ́ ẹ pẹ́ fún wa kẹ́ ẹ dàgbà bí aráàárọ̀ ẹ̀sìn ọba yín kọ́ jẹ kó pẹ́. Kọ́lá olóòótọ́ máa dábànìjà. Ọmọ ṣẹ́ṣẹ́ fún lọ́jọ́ mo wá mú mi ló ń pe tu. Bàbá mo kí yín ẹ káalẹ́ o. Wọ́n ń gbé ní Ìkòròdú níbi táyé ti dáadé. Ilé ńlá ni wọ́n kọ́ síbẹ̀. Wọ́n ní dráìvà wọ́n ní àwọn tán máa bá wọn sọ oúnjẹ tí wọ́n bá wọn ṣe gbogbo ẹ̀. Wọ́n gbéra láti Ìkòròdú gbàrà. Wọ́n ń bọ̀ gbogbo ẹ̀. Inú wọn ń dùn. Wọ́n ra búrẹ́dì, wọ́n ra wá, wọ́n ra ẹyìn, wọ́n ra kòkó bàbá àṣàṣo. Bẹ́ẹ̀ ló kọ́ sọ pé ọmọ tá a ti bí yìí ṣe wọn ò ní bómi léyìn. O ti wá envelope tó tóbi gbangba owó. O ti fi síbẹ̀. Ọ̀ra búrẹ́dì, ọ̀ra wá, ọ̀ra ṣu, ọ̀ra gbogbo ẹ̀. Mọ́tò méjì ni wọ́n gbé dání. Ọ sọ fún ìkan nínú àwọn dráìvà wípé ìwọ́ wa mọ́tò yìí o, èmi ò wá ilé yìí. Torí ibi tá à ń lọ yìí, ibi tó lágbára ni, ilé àná ni. Ọjọ́ ayọ̀ yín ò ní já sọ́jọ́ ẹkún. Láṣẹ Elédùmarè. Ọjọ́ ayọ̀ yín kò ní bọ́ sọ́jọ́ ẹkún o. Lágbára lọ́wọ́ Olúwa. Adéyinka, ẹ jẹ́ lọ polówó ọjà.

0: ọ̀pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní gbẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ará ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026, pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tí a máa ń ṣe Mitre Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹrù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
2: Honorable ní ife ẹ̀yẹ àgbáyé, trọ́fì kan wà fún àwọn honorable. Láì gbọ́ ọtí trọ́fì premium lager kan, di abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀, kí o sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́, kí o sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy premium lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
3: Splash FM 105.5.

0: ọjọ́ tí bí ń palẹ̀ àní sílé ọjọ́ tí bí ń pọ̀ àní rìn lọ́nà ọjọ́ ìdùnnú wa ayé ò mọ̀ ní dayé pẹ̀ sí o gbogbo ẹnikẹ́ni tó tọ́jú ọmọ kárò oúnjẹ ọmọ jẹ ni kẹ́kùn kọ́ mọ́ gbọ̀n wá ayé tó tó ayé àkàmọ̀ra àwọn bàbá àtìyá rẹ̀ ó wà nínú ìpayín kéke àti ìrònú ọmọ ọba kú ó sọ̀jọmọ ọba sọnù bí a rí bí a sì ní rí ọ̀dọ̀jọ́ kan bàbá ẹ̀ ti ń dàgbà ọjọ́ ti ń dalẹ̀ ìyá rẹ̀ náà sì ti ń dàgbà ọjọ́ wọn náà sì ti ń dalẹ̀.
1: àwọn ẹ̀dá nílé ayé ẹ̀yìn èèyàn mi.
0: ó ti pe ọkọ rẹ̀ níjọ́ kan pé orí bíríìjì ńlá kan ìṣẹ̀lẹ̀ abàmì kan ṣẹlẹ̀ ńbẹ̀ lọ́jọ́ kan tó lé gan-an àwọn èèyàn kú ńbẹ̀ ẹnìkan tó jẹ́ bí ìgbà pé òun mọ̀ rí àwọn èèyàn rọ̀ṣẹ̀ lọ sọ́spítù kan tó débẹ̀ ó ti kú ṣùgbọ́n òun rò pé kò jẹ́ ẹni mímọ̀ dáadáa àpá kan bẹ lára rẹ̀ tẹ́lẹ̀ àpá kan bẹ lára rẹ̀ báyìí kàṣá báyìí kàwòdì ìyẹn ní kí ni tó kàn pẹ̀lú ẹni tó ti kú ó láàánú ẹ ṣeun ni torí pé àwọn òbí ẹ jìyà nítorí ẹ ṣó o mọ̀ ni ó ní ìrírí tó òun rí pé àwọn òbí rẹ ó jìyà nítorí rẹ ni ó ń dá padà bí ṣe ń dira rẹ ní túra ẹ wọ́n dé gúrú ó sọ̀kalẹ̀ ó tọ̀ díẹ̀ wọ́n ń wọ̀bàdàn wọ́n dé challenge wọ́n ń lọ lé wọn
1: ọba olúwa mo fọ̀rọ̀ mi lé ẹ lọ́wọ́
0: òun wà ń wájú àtọkọ ẹ̀ mọ́tò kejì òun wà lẹ́yìn ilọ́ọ̀sì tí iṣu wà ń bẹ̀ àtàwọn oúnjẹ owó ń bẹ nínú lọ́wọ́ ọkọ rẹ̀ tó fẹ́ fáwọn òbí ẹ̀ nígbà tí wọ́n dé etí ilé wọn níbi géètì wọn ọ̀nà ká sí ọkọ ẹ̀ pé ilé tó ní géètì ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ ibi à ń lọ́nà jẹ́ kí n pe àbúrò mi ń bì í kí n sọ pé kó bá mi nù lé jẹ́ kí n pe àbúrò mi ń bí kó bá mi rí ká mọ̀ pé mo ti dé látọdún mẹ́wàá ọmọ rẹ̀ kéké ó ní màmá mi òun tẹ̀lé yín o ò ní ọmọ tẹ̀lé òun òun bọ̀ inú ọkọ ti dùn wọ́n rìn wọ́n dé inú géètì wọ́n park síbẹ̀ wọ́n bọ́ọ̀lẹ̀ bàbá lọ́kọ́ jáde sún ẹ̀ǹlẹ́ o ẹ̀pẹ̀lẹ́ o sí ò sí o tálẹ́bẹ̀rẹ̀ o wọ́n ni àwọn wà ní ìyá ń bọ̀ àwọn wà ní àwọn ọmọ yín náà rèé èmi náà ni àní but ìyàwó mi ń bọ̀ ó sáré fẹ́ pe àbúrò rẹ̀ ń bẹ̀ yẹn kí ó náà ń bọ̀ ń sìn bàbá jókòó ìyá náà jáde àwọn èèyàn kan náà jáde wọ́n wu ọmọ yẹn títí tó jóbìnrin mẹ́ pé ọmọ yẹn dẹ̀ jọ àǹtí mi o ọmọ yìí dẹ̀ jọ àǹtí mi o torí ṣáṣáṣá bíi àǹtí mi won reti oko mu phone o pe number olomo o pe number nle bo lo lo nto nwa won ni ibi to wo ni na olohun fe pe enikan pe ka ma ni so nle oni le awon re ki lo ko ente ni ya wo mi na shade my lover shade your lover won to duro die ngo to bi ogbon seju
1: awon tin ba ni je
0: bi ogbon seju no won pe pe shade ti todun mewa ta won tin wa bayi bo ku ni awon omo bi o si ku awon omo awon tin rin awon ti jade soro re awon ti lo le alawo awon ti lo le alaafa awon ti lo le oniyemiwo baba kan tin be ni kesi lawon lo be won so ko bo ku ohun omo bi o si ku ohun omo wo pe sugbon yo kore wale lojo kan labe akoso bo ti wo ko le to
1: eni
0: abunya de awon oku oun ti ni ka won wa tipetipe oun lo so wi pe be ko leyin odun mewa lo n to fe wa torogun wa nile
1: enu won lo fa enu won lo je
0: mo reti e wakati kan wakati meji wakati meta wakati merin nbodo wa gu merin role le riri mo ko pe abuku le nto n ba tayo ni lo ko sese ranti awon isele to sele lori bridge kan to leni yen to ku pe apa kan be lara re o so date ojo yen foko re oko gbera o de ko nbo o de ko lo so speech na je ni record nbi lawon ni record to ku ba ku nbi se ni record e lawon ni record e ojo bayi won ni awon ni record e won so pe looto ni oku bayi ku sugbon ikan be ta won mo ko re awon mo sugbon camera awon record gbogbo e pata won lo wa camera jade won wa gbogbo e jade oku to ku lojo na won bere si won te sori video won wo ke amasa lori yawo e kedere ori yawo e kedere lagbajare looto o aso ti ku ni o pe baba e ni badan baba omo yin ti ku akuda aya ni boya omo ti obi lo fe bi fun mi laye lomokunrin ba gbera o kun omo yen oba ko won lo America na omo yen wa titi doni yen wa oko o wa se daada sawon molebi ti baba fi jade laye o tojo baba iya ayawo lo fun mi ni story ti mo n so lowolowo yi o lo fun mi ni story ti mo n gbe kale yi wipe akuda aya nbe omokunrin lati bi odun mi melo kan awon ori mona sugbon awon mo pe sade obimo saye o o si n toju awon o n toju awon iya naa ti dagba Adeyinka bi morite ni denu ko to feyawo beere ko to loko beere lowo ori mo so pe oja n ta nbi iwo naa fe taru re beere tori re oba taru e
1: ọrọ awon eda nile aye
0: ọrọ awon eda laye owo ọlọrun ọba mi oke lo wa o Adeyinka bi morite ni denu o ajẹ mo lọ le bayi
1: ọrọ awa ẹda nile aye
0: won to ni glaucoma tabi cataract
1: esun mo bi e wa gbo
0: kasimi pe mi lẹyin eto cataract ni tabi glaucoma
1: o dabi
0: pe mi lẹyin eto eni to ni fibroid
1: esun mo bi e wa
0: pe mi lẹyin eto ẹjẹ n gbẹ láàrin ìṣẹ́jú kan ẹ̀ka lẹ́ o yes ma ìtòrí o ẹyẹ mama.
2: Ẹ bá kí ìyàwó àti ìyàwó.
0: Ok. Ah, wọ́n ṣe o. Adé Yinka ìwọ́n tó ní fibroid kan sí mi o ìwọ́n tó ní glaucoma tàbí cataract tàbí ẹni tí òun wọ́kọ òun wọ́yàwó kan sí mi o ẹjẹ̀ ń gba akọ ìṣẹ́jú kan ti pé o ṣùgbọ́n bàbá mi ẹ̀ka ẹlẹ́ṣà o ètò rí o. Atọ́tọ́nu rèé sà.
2: Ẹ máa rí sọ
0: o. Àmì o àṣẹ o àmì o àmì. Ẹ̀mí
2: Daniel ní dúpẹ́ o.
0: Àmì o Jésù àmì o àmì.
2: Àmì
0: àṣẹ o àmì o ẹṣẹ́ àdúpẹ́ o bàbá mi. Adéyinka òdìjọ́ mẹ́jọ ní nọ́mbà mi rè 08064474794 08064474794 08064474794 O di John Mejolini ta tun pade o dabo
1: Oluwa fi fun mi
3: Flash FM 105.5.
4: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
5: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
4: Ṣé mi ò sọ fún ẹ?
5: Jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: Jẹ ìgbádùn data rẹ ní gbẹ̀lẹ̀mù leave it 100 MTN.
6: Ongbogbo ti gbé lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira. Kò ká nǹkan kan láti rà mọ́.
7: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira. Ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
6: Ṣé lóòótọ́? Báwo? Ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀. Sọ fún mi sí i.
7: Àfi bí ẹni wí bí àná ni.

0: kejì káṣíẹ̀.
1: Káṣíẹ̀ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta. Wọ́n tún máa gbọ̀pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ̀ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30. Táyò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1,000.
2: Èyí bọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Káṣíẹ̀. Ayẹyẹ ọdún kejì Káṣíẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló máa

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù tọrin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tí a máa ń ṣe Mitrichadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkórí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbà ìgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jí ọ̀jẹ̀mí tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Ọ̀nàrẹ́bù ní ife ẹ̀yẹ àgbáyé trọ́fì kan wà fún àwọn ọ̀nàrẹ́bù. Ra ìgò ọtí trọ́fì premium lager kan tí abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀ kí o sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́ yóò sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy premium lager onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
2: Splash FM 105.5.

fún kí gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbún mi àti láti gbọ́ mi ní àkókò yìí. Pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ka sí opposite Wema Bank ti Midway Market gbági tuntun nílùú Ìbàdàn. Ẹ kaalẹ́ o, gbogbo lé ẹ kaalẹ́ òní lọ́jọ́ Saturday. Gbogbo ìyẹn ẹ ṣe kígbe bàbá mo gbé ọ̀gá. Mò ń kíyín tológun tológun, mò ń kíyín tẹlẹ́sọ tẹlẹ́sọ. Òní ni ọjọ́ kejìdínlógún. Today is 18/07/2026. Systematically oṣù náà kọjá lọ. Pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni o, ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ka sí opposite Wema Bank. Mọ́mí àti dádì, mo fẹ́ kẹ́ ẹ kàn dìde. Mo nawọ́ sí ọ bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè, kí oní májẹ̀mú àánú kó jẹ́ kí ìdùnnú kó ṣubú lu ayọ̀ fún yín. Gbogbo ilẹ̀kùn tẹ́ kankan tí ò sí lágbára Ọlọ́run yóò bẹ̀rẹ̀ sí sí níwájú yín. Ẹ mọ̀ ní sàṣetì ọ̀dà gbogbo ẹni tó bá gbọ́ràn, ó ní bí ẹ̀yìn bá fẹ́ tí ẹ sì gbọ́ràn tó ọkàn dìde tó sì ń bọ̀ níbi pẹpẹ rẹ̀, ó jẹ́ ire tó ń bẹ nínú ilẹ̀ yìí. And ìdùnnú wọn á dà sí ọ lágbada. Ìwọ àtọmọ ẹ bẹ̀rẹ̀ sí rọwọ́ mú. N tó bá mú ọ dìde, wà á dìde láyé. Ẹ kígbe màá dìde láyé. Àwọn ọmọ mi náà ó dìde. Ẹ wá bá mi gbé orin yẹn sókè. Ẹ pé Pastor Mrs. Temitayo, ẹ jẹ́ kí wọ́n mọ gbóhùn sókè.

0: Nice. Ọpẹ́ ni to ni from A to Z. Gbogbo ti mo ni lọwọ bayi ki ki ọpẹ ni. E je ka se bayi. Ki n to pe next. Ki n to pẹlu mi. Isin ta se ni ola yo yato. Gedegede ni Wema ati ni gbogbo Sona Church. Mummy be ba le try. Gbogbo eyin odo lati omo odun 13 titi wo 30. Service ti yin yo bere ni ago meje. Lagbara Olorun. Àwọn mama mama àti baba baba láti 31 lọ sókè ìsin tí wọ́n bẹ̀rẹ̀ lórúkọ Jésù ti Nasareti láti ago mẹ́sàn lọ sókè láti ìwòrò òdùn ni ẹ ti wọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní Wema ẹ bèrè chọ́ọ̀chì Ọlọ́run òjijì ń bi gáràjì ẹ jẹ́ ń fele ìkúnbá yìí gbogbo ọmọ Ọlọ́run tó bá ti di on the 22 ọjọ́ Wednesday yìí wòlé ọ̀dẹ́kùnlé Epafra yóò wà ní ilẹ̀ Canada níbi tí màá ti lọ gbé ọwọ́ lé àwọn èèyàn tẹ́ ẹ bá láwọn èèyàn ń bẹ̀ mò ń bọ̀ wá fún yín nọ́mbà. Tó o bá lọ ọmọ ní Canada tàbí láwọn èèyàn ọkọ rẹ ńbẹ́ńbẹ́ ìyàwó ẹ̀ńbẹ́ńbẹ́ ẹ ní kí wọ́n pàdé mi màá fún yín nọ́mbà tẹ fi lè gba ìwé ìléwọ́. Next engineer.
1: Orúkọ mi ni Oyèdèjì ọmọ Bọ́láńlé.
2: Nice.
1: Mo wá láti Olómi Iléṣẹ́.
2: Okay.
1: Nínú ohun tí mo kọ ní last year nínú ìwé ẹ̀wẹ̀ ìwé
2: ẹ̀bí àdúrà ni
1: Ọlọ́run ṣe méjì nínú ẹ̀. Ọlọ́run mo bẹ Ọlọ́run pé kó ṣe bẹ́ẹ̀dẹ̀ torí mi kì í ṣe bẹ́ẹ̀dẹ̀ tí bẹ́ẹ̀dẹ̀ bá ti ń bọ̀ báyìí gbogbo owó tí bá ti plan pé mo fẹ́ fi ṣe bẹ́ẹ̀dẹ̀ màá fi wo malaria ó máa rẹ̀ mí. So mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní ọdún mi ṣe bẹ́ẹ̀dẹ̀ mo ṣe bẹ́ẹ̀dẹ̀ mi mo ṣe photoshoot nǹkan tó wù mí ni mo jẹ lọ́jọ́ bẹ́ẹ̀dẹ̀ mi.
2: Ẹ sì sick.
1: Mi rẹ̀ sick. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
2: Ìjọ wo ni bẹ́ẹ̀dẹ̀ ìgbà wo lẹ ṣe?
1: July 5
2: lẹ ṣe. Ẹ wá ohun tó wù yín ẹ jẹun tó wù yín ẹ ṣe fọ́ṣọ́. Ọjọ́ kan lọ́jọ́ mọ́ gbádùn ìwọ náà mọ́ jẹun tó wù ọ. Ẹ mọ́ gbádùn kò ṣẹ́ṣẹ́ ń bẹ̀. Èmi mo mọ́ gbàdúrà wà fẹ́yìn ọmọ ọlọ́jọ́ bí. Yes.
1: Nǹkan ẹlẹ́ẹ̀kejì tí Ọlọ́run ṣe fún mi. Mo ní kí ó tó di inú oṣù keje tí màá ṣe bẹ́ẹ̀dẹ̀ mi kọ́ Ọlọ́run sí ṣọ́ọ̀bù fún mi.
2: Kó sí ṣọ́ọ̀bù.
1: Ọlọ́run wá ṣe fún mi. Nígbà tí mo kọ́ fẹ́ lọ gba ṣọ́ọ̀bù ẹ̀rù máa ń bá mi pé báwo mo ìfẹ́ rí ṣọ́ọ̀bù báwo mo ìfẹ́ rí ṣọ́ọ̀bù tó yẹ pé tí n bá dé bẹ́ẹ̀ màá máa ta màá máa ṣe everything. Jọ Wednesday táwa wá sí church bàbá mi wá ní pé ká kúnlẹ̀ ká bẹ̀rẹ̀ nǹkan tá a fẹ́. Mo tún wá bèrè mo sun ẹkún lọ́jọ́ yẹn.
2: Bá a ṣe ṣe lónìí.
1: Rárá bá a ṣe lónìí tá a kúnlẹ̀ bẹ́ẹ̀.
2: So ìpọ́jú àti ẹ náà ti gbà báyìí.
1: Ìgbà tí mo wá ṣe bàbá mi wá ní lọ bá ṣọ́ọ̀bù yẹn
2: lọ bá.
1: Tẹ́rù bá sí mi ó sọ kí ló wà nínú bó ti ń dúnmọ́ rùmọ̀rù tó bá fẹ́ pani kó
2: pani jẹ́.
1: Pani mo wá délé jọ ìmọ̀ àní kí ló dé gan náà kí ló ń dẹ́rù bàbá mi ti ní pé kí n lọ gba ṣọ́ọ̀bù mo sì ti gba kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù mi látòní lọ. Ọjọ́ kejì ọjọ́ yẹn ni mo rí ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù tuntun tí wọ́n ti lò rárá òun ni mo gbà. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run pèsè fún mi àti mẹ́rin mi nípasẹ̀ mẹ́rin mẹ́rin náà fún mi ní owó mo ṣàbí sí ṣọ́ọ̀bù mo ń ta food stuff àti drinks ní Oses àti retail. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run
2: fún nínú ṣọ́ọ̀bù
1: yẹn.
2: Ó dídò your beginning was small your latter hand shall be greatly increased. Ó ní bí ìbẹ̀rẹ̀ rẹ ti wulẹ̀ kò kéré tó òpin rẹ yóò ga. Ṣé ẹ wá rí ṣọ́ọ̀bù yìí? Expansion to explosion in the name of Jesus. Mo yan àwọn oníbàárà tí ó head the supplier the name of God the Father, God the Son and God the Holy Ghost. Ta ló ni visa tí mo ń wo mẹ́hùn? Ẹ̀yin náà lẹ́nu ó tán ó ti dolówó. Ẹ máa wo ìgbà tọ́mọ yóò wà tó sọ testimony ẹlẹ́ẹ̀kejì ẹ rí o.

0: Nice. Emi Olorun lo ni a ma dupe. E tun won ti yen na so. Now, eje nfe nu so bayi. To ba ti di on the 22 lojo Wednesday tin boy. Bo ti je pe a ni service in Nigeria, a tun ni service in Canada. In time won papo ni. Emi Oluwa ni lo gbo wole won. Eje ki fun yin o fe gba iwe ilewo fun program Canada to ba lo mo nbe tabe ni brother ni sister e kan ni ki won ojo e kan ni e fun mi flyer e lo number 081 86 37 kan 34 43 081 667 6037 34 43 number mi mo fi pe adua o mo fi send e bi adua o e send the flyer si mi e send iwe ilewo ma send e to ba bere si pe in block number re ejo
1: praise the lord
0: hallelujah
1: oruko mi ni favor eri mi po si eri mi po si
0: nice
1: nkan to sele ni pe saturday mo ma ja irun mi so gba to wa di jesus sister se lo ojo wednesday omi 77 tara e mo wa mu omi mo wa da so pe olorun gbogbo ọfà tó sí mi sínú agbárí mi tó lè ní kí n máa jáun mi
0: ọlọ́run bá mi ti jẹ́
1: bẹ́ẹ̀ sà ọlọ́run bá mi ti jáde ìgbà tó máa fi di tọ́ọ̀zẹ̀ gbogbo orí mi ti sú mo tún ṣe ní tọ́ọ̀zẹ̀ tọ́ọ̀zẹ̀ mo wá ní ọlọ́run onílé bẹ́ẹ̀ dé màmá mi ọjọ́ yẹn gangan ló pé wá yẹ tí mo dé ní prayer yìí ọlọ́run jọ̀ mo fẹ́ kó bá mi ṣẹ́gun ọfà tó ń já mi jẹ ní agbárí mọ́júmọ́ Friday náà so gba tó máa Saturday mọ́júmọ́ Sunday mi ilé gborí lélẹ̀ bá ṣe parí programu Sunday mo sáré lọ síbi bàbá mo lọ gẹrun bọ bàbá tó bá mi gẹrun yẹn wọ́n ní tí àti fìláyì ẹ mú èso pẹ́ fi omi àdúrà fọ̀ because orí yìí kò kì í ṣe lásán.
0: Ó lórí yẹn kì í ṣe lásán.
1: Gba tí mo dẹ̀ fi gẹ̀.
0: Bẹ́ẹ̀ ṣe wá gé tán kọ́.
1: Mi ìgbé kankan bẹ́ mọ̀.
0: Orí yẹn ò wá mọ́ wọn
1: ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ni sá.
0: Ẹ sì ni jáhun mọ́. Gbogbo tí mọ̀mọ́ ti ń ṣiṣẹ́ ń bẹ̀ ọfà búkú tí ayé rán síbẹ̀ ẹ̀mí asọ́ni di wèrè àtẹ́ńbà sàmíbi tó dúró sí iná gbàdánù. Yes, gbogbo tó fara sin sínú agbárí ọfà gànà àmódí báyìí lolúwa wí bí ju ènìyàn bá bọ́ ṣe àmì lórúkọ ọba bátọ́mọ àti tẹ̀mí mímọ́ jáde lára ọ̀ṣun. Máa lọ mọ́ wà mọ́ lórúkọ ọba bá ti ọmọ àti ti ẹ̀mí mímọ́. Bíbélì ní bí ọmọ bá sọ wá di òmìnira mo gbé ìdá ìpínyà ẹ̀mí yẹn ń tẹ̀lé kíni mo ṣèrí tó tún tẹ̀lé ó sì ń bá rìn. Jáde máa lọ mọ́ wà mọ́. Out. Ó di gbére. In Jesus name. Bí mo ẹ bá ṣe ń wù bẹ́ẹ̀ ni kò máa pọ̀ nínú ògo. Kò máa pọ̀ nínú ọlá. Kí gbogbo tí wọ́n ti gbà lọ́wọ́ rẹ̀ kọ́ padà. In Jesus name.

0: ìṣètà ṣe ní ọ̀làyọ́ yàtọ̀ gédégédé ní wema àti ní gbogbo sona church ìsìn agbára ẹmú mantu yín dání ẹnìkan lè wò ní mantu ìwé handkerchief white ta fi gbàdúrà wednesday méjì ẹjọ́ lẹ́kan ádà kan borí sá nǹkan mi ò tún ṣẹlẹ̀ ẹja mẹ́nu kò mí bẹ̀yẹn láti ìwò ròdù ni ẹ ti wọ mọ́tò gbagi ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wema ẹ bèrè church ọlọ́run òjijì ń bi garaajì yẹn àwọn èèyàn wọn ń dúpẹ́ yìí bó o ṣe ń gbọ́ báwọn èèyàn ṣe ń dúpẹ́ lọ bí ó ṣe yí kan o 7 ni service àwọn ọ̀dọ́ àwọn youth for jesus 13-30 ó bẹ̀rẹ̀ and tó bá ti lè di 9 táwọn mọ̀mọ́ àti bàbá ó bẹ̀rẹ̀ now ẹ wá gbọ́ gbogbo sunna church náà láti ṣe bẹ́ẹ̀ engineer ẹ pe pastor náà káwọn náà mọ̀ bọ̀.
1: Hallelujah. Orúkọ mi ni Pastor Olúdúrẹ́mi Adéníyí. Firstly, I want to appreciate my father and the Lord fún ẹ̀kọ́ ojoojúmọ́. Mo gbàdúrà lórúkọ Jésù Ọlọ́run bá mi ṣe wọ́n ní arúgbó wòlíì.
2: Amen. Dáramọ́lá.
1: Actually, ohun tó bí ni pé Ọlọ́run bless ìdílé tèmi náà pẹ̀lú ilé tuntun mi. Hallelujah. But gọ́gọ́ ni mo observe ní ọjọ́ kan bàbá mínísítà tán wọ́n mínísítà gan powerfully wọ́n ṣe wọ́n mínísítà tán lọ́jọ́ yẹn mo wá kúrò ẹ̀ mo wá délé mo wá pray. Prayer yẹn wá dá lé mo wá sọ pé olúwa lára àwọn tó ń se ọbẹ̀ tí ìjọ yìí ń jẹ ni mo wà nú ẹ̀ ọlọ́run bu ọbẹ̀ fẹ́mi náà. Mo pray fervently bàbá dẹ̀ ti kọ́ ọlọ́run prayer yẹn bàbá jẹ́ kó yọ pé kò sí ọmọ ọmọ ní ọ̀dọ̀ ọlọ́run bí àwọn ṣe jẹ́ ọmọ lọ́dọ̀ ọlọ́run.
2: Yé wá wòlíì káàkiri ọmọ gbowó rẹ gan máa fi waste.
1: And as God will have it, Ọlọ́run down prayer ẹ̀. Ọlọ́run fún mi náà ní ilé tuntun mi. Ìgbà tó di last Thursday tó kọjá lọ, my father your father wọ́n wá bá mi ṣe ilé ẹ̀. Ní last Thursday.
2: Ọlọ́dẹ́yìn ni èmi mo lọ yà sí mímọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa fojú akúṣẹ̀ wá àwọn pastor wa, gbogbo àwọn tó ń wò yìí. Ètòjú ìmọ̀ lọ sílé tiwọn lọ́jọ́ Monday tó kò mọ̀ sí kankan tó jẹ́ aláṣàdánù. Gbogbo àwọn tó ń wò tẹ́ ń wò ti ẹrí bí wọ́n ṣe rí tẹ́ mọ̀ bojú kéékèèké wò wọ́n bẹ́ẹ̀ náà mọ̀ kọ́ wọ́n ṣe rí. Mo yí pọmọ pàṣẹ màá bọ̀ ya ilé rẹ sí mímọ́. Òun rèé táwọn èèyàn bá ti rí tá a jókòó tá à ń ṣe yẹ́sà torí pa ǹjẹ́ driver ara wa à ń wa ara wa wọn ò mọ ohun tá a jẹ́ a nílò ká make announcement mo sì ti kọ́ gbogbo wọn láyé n gbọ́dọ̀ rí kankan nu yín kó gbéraga ìkanu lẹ́yìn lọ́nlọ́run àwọn oore kan bẹ tí ò ṣe bò mọ́lẹ̀ bá a ṣe parí ìpàdé àwọn obìnrin tá à ń gbàdúrà mo sáré lọ bá wọn sí December ní on the 15th ẹ̀yin 77 bọ́ ọ bá ṣe àmì orí fóònù ní ti máa bọ́ yálé ẹ̀ sí mímọ́ mú ìkan nínú àwọn omi rẹ̀ nà sókè ẹyọ kan ti tó nà sókè kí wọ́n tó gbòǹ wájú nà sókè àmì ò rí bí tí ẹnìkan ti bá omi sọ̀tárí wá gbọ́n tí mo gbọ́ létí mi ẹni tó mú irí ẹ̀ dání tó mi ń bẹ lára ẹ̀ bọ́ ọ bá ṣe àmì mo pa láṣẹ kọ́ yọ sí ọ lójijì ẹgbẹ́ omi yín lẹ̀ pátápátá ẹ wá dá ọwọ́ yín náà sókè báyìí áńgẹ́lì òkè làwọn tí máa ń dún so wọ́n fẹ́ fa àwọn kan sókè ọlọ́run òjijì àwọn wo ni ò ní gbéraga tá a bá gbé yín sókè ẹ̀yin wo lẹ̀ ní jọra yín lójú tá a bá gbé yín sókè mo rán àṣẹ jáde lọ ọmẹkú àmẹ́ná àmẹ́kwàtà hayadas gbogbo ẹ̀yin tẹ́ fi agbára inú yín ṣe àmì lórúkọ ọba batọ́mọ àti tẹ̀mí mímọ́ ìwọ ni wàá ránjú ṣe àmì yẹn ni àṣẹ àti agbára láti máa lo òkè sá lórúkọ ọba batọ́mọ àti tẹ̀mí mímọ́ ọgbọ́dọ̀ jálúọ ni bí mo ṣe kígbe máa lo òkè lórúkọ jésù máa lo òkè sá ní ìgbà kejì mo ní ọ máa lo òkè sá ní ìgbà kẹta máa lo òkè sá nọmba 4 jami ẹ̀ o lè máa lo òkè nọmba 5 lórúkọ jẹ́ máa lo òkè Number 6. Mo fe wo bo se le se ami. O ya ma lo soke. Number 7 re o to pari e loruko baba to ma ti temi mi o ya ma lo soke. Jagbe ma won meri oke ni mo nlo. Mo gbadua emi ti mo ba yin ya ile yen si mo ni to ba yin ya mi si mi mo. Ti 2026 ilekun eko ti 2027 bi Jesu ba fa bible seyin eko ti 28 eko ti 29 eko ti 30 titi wo 70 bi se mo ba yin ya le.

0: ẹwọ̀n tí pásítọ̀ yẹn sọ dálé. Gbogbo ẹyin tẹ́ ń gba ọlọ́run gbọ́ fún ilé kíkọ́, ọ̀fẹ́ kí ọlọ́run kọ́lé fún ọ. Mo fẹ́ kọ́lé. Jésù ni mo kọ́ ilé fún ẹ̀dá. Mo fẹ́ kó dìde. Ó ń gba ọlọ́run gbọ́ fún ilé, ó sì ń gba ọlọ́run gbọ́ fún ká. Ẹ wo bí mo ṣe tó yẹn. Àwọn ìyẹn ni mo fẹ́ wọn orúbọ ti àdúrà. Gbogbo èèyàn kọ́ san ìdá mẹ́wàá wọn. Ẹnìkan ní kí n rú ẹ bọ̀. Ọlọ́run gbọ́ mú nǹkan kan kó fi mọ̀ọ́mọ̀ sàmì sí ààrẹ. Ká fowó rẹ polówó prógrámù tọ̀la. Tó o bá wà nù wọn, ẹ wá kúnlẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kọ́lé. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ mọ̀ọ́mọ̀. O tún fẹ́ kọ́ sí o ti kọ́ rí. O fẹ́ gba Ọlọ́run gbọ́ fún káàrẹ̀ lọ́dún yìí. O ń gba Ọlọ́run gbọ́ fún ilẹ̀. Ẹ kúnlẹ̀. Mo kàn tún gbọ́ ẹ̀yin onífísà ẹ kúnlẹ̀. Mo náwó sókè. Tó bá ṣe pé ti Olúwa ní ilẹ̀ àti ẹkún rẹ̀. Ìre tó ń bẹ nínú ilẹ̀. Báyìí ni Olúwa wí lónìí ọjọ́ Saturday 18. Mo ní kọ́ jáde fún wọn náà. Kó tó di December, ipò ohun rere tó rò pé o lè gbéṣe kí ọ̀hún kọ́ yọ̀ǹde fún ọ. In the name of Jesus Christ. Account number church ní kẹ́ ẹrú àwọn ẹbọ yẹn sí. 1966 36 38 73 Comfort Life Mission International Access Bank. Bí yẹn ọba sì wọlé ẹlò eléyìí 2017 42 90 47 First Bank nìyẹn. Comfort Life Mission International náà ni ó tún gbé jáde. Ìdá mẹ́wàá ni oore àkànṣe pé Olúwa kọ́ lẹ́fẹ̀ mi náà rálẹ̀ fún mi ráká fún mi. Ṣé wá yọ̀ lẹ́nu kì í ṣègbọ́ bá tó rà kó tó ní. Ẹ jẹ́ ń pe àwọn ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí. Ẹ̀yin náà wá kúnlẹ̀. Ìsìn ìtọ̀lá ò lé ní agbára Ọlọ́run. Ẹ mú mántù méjì méjì. A jókòó lẹ́kan, a dà kan borí. Ẹnìkan ní fún kíni? For favor, fún ojú rere. Màá tún sọ nǹkan kan gan tẹ́ ẹ̀ tó ń gbọ́ rí bàbá dénú sáfíìsì. Ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí ẹ kúnlẹ̀. Ẹ jẹ́ kí n sọ tẹ́lẹ̀. Ẹ jẹ́ kí n gbàdúrà fún yín.
1: Níbikíbi tẹ́ ẹ bá wà, arúgbó ọjọ́ ò, bàbá mi bàbá rẹ, mo ní kó gbé ọ̀gá, mo lo àdàbí lé ọ lórí. Àdàbí tí ẹ bá sọ̀ ní la bí ọ lókù, tó bá sọ̀ ní la bí ọ, ara yóò dé ọ bí ara ṣe ń dé ọjọ́. In Jesus name. Happy birthday, long life and prosperity. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máàkì wedding anniversary yín lónìí. Ìgbéyàwó yẹn ó ṣerere lọ́wọ́ yín. Àdàbí tí ẹ bá sọmọ yẹn lọ fẹ́ lókù. Ó ológo ni ẹ pé. Happy wedding anniversary.
0: Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ jọ loud kó neat 08081 71 65 66 ẹ send the message ire àtànú kọ bá yín. You are blessed. It is well with you.